Nigeria,

aṣojú rédíò wa fedefeyọ apàtẹ èdè ó kún fọfọ agbẹdẹ àmọ wí ohun tó bá jọra wọn làwọn àfi níwọn ara wọn níléeṣẹ rédíò tiwa àwọn èèyàn tó dáńtọ dálẹnu dá lóhùn ní pèlè ìbáṣepọ̀ àmẹjẹjẹ 92.9 àwọn alápèdè kínú elédè ó dùn tó bá gbọ́ bó ṣe haúsá la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ká sọ dídùn lédè igbó.

FM 92.9.

dúpẹ́ ní fún Ọlọ́run lókè. Glory be to God Almighty in the highest. Ogo ni fún Ọlọ́run alágbára jùlọ. Eyin ni fún Ọlọ́run lókè ẹni tó ní agbára lórí agbára. Ọlọ́run tó ní ipa lórí ipa, Ọlọ́run tó ní ògo lórí ògo. Bíbẹ́ ṣíbẹ̀ asọ̀rọ̀ máyé asọ̀rọ̀ mátàsí agbára tó ju agbára lọ bá àwọn bá. Ọ̀rọ̀ rẹ̀ ló fi dá ayé àti ọ̀run. Adàgbà máa tẹ̀pá. Adàgbà máa yọyín. Ọba tí ẹnìkankan kò lè rọ̀ lóye ọba fún àwọn ọba, olórí fún àwọn olórí ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ọlọ́run tó ń gbénu Wúndí Aṣọlá, alágbára gíga tó ń gbénu Adélébọ̀ fún. Ọba tó dá ìyìn tá à ń fi ìyìn bọ́. Ọlọ́run tó dá ògo tó tún gba ògo lọ́wọ́ wa. Ọlọ́run tó ní ọpẹ́ rẹpẹtẹ tí ò lè tán títí láéláé, àmọ́ ọpẹ́ ló ń jẹrẹ. Bí Ọlọ́run kì í jẹ ẹ̀bà, kì í jẹ iyán, kódà kì í jẹrẹ sí. Ọlọ́run imú omi òǹgbẹ ojú ẹ. Kì í sùn kémi àti ẹ kálíjọ sùn. Ó fi ọ̀run gbé ṣé ibùgbé, ó fi ayé ṣe ìtìsẹ̀ nítorí títóbi rẹ̀. Àtóbi tán Ọlọ́run alágbára. Tó tó ọba o, tó tó rẹ ọba alágbára gíga. Ẹ̀yin la mú ọpẹ́ wa wá fún láàárọ̀ tòní, Ọlọ́run ẹ̀yin ni. Àṣekábíyèsí yín Ọlọ́run ìyanu. Awowájú ẹ ṣé awo ẹ̀yìn aṣé. Awo bí abadé lónìí, Ọlọ́run ẹ̀yìn ni ẹ ṣé o, Ọlọ́run ẹ̀yìn ni ẹ ṣé o. Ọ̀pọ̀ lájọ dágbére lórí afẹ́fẹ́ lálẹ́ àná láago méjìlá òru. Wọ́n ti ń gbáradì bí wọ́n ṣe sin wọ́n lónìí, a ò fi yọ̀ wọ́n o. Ó lè jẹ́ pé a bá wọn kẹ́dùn níbi tó ti ṣẹlẹ̀, a tún wá rántí pé Ọlọ́run ẹ ṣé tẹ́ ẹ dá wa sí. La fi ń yìn lógo pé ẹ̀yin lẹ́ní. Ọpẹ́ ẹ̀yìn ògo ayé wa Ọlọ́run ẹ̀yin mọ̀ lẹ́ní. Pé a máa ń kọ́ lórin kan láti fi yìn pé unquestionable you are the Lord. Unquestionable ẹ̀yin lolúwa. Unquestionable. Unquestionable. Unquestionable ẹ̀yin lolúwa. You are the Lord. A fi sọ pé ta ni ó bí yín? Ta ni ó bá yín jà? Ó sì wà láyé kò sí Ọlọ́run. A ò tó bẹ́ẹ̀ Ọlọ́run ọpẹ́ gbọpẹ́ wa o. Iléeṣẹ́ Bond 92.9 láti mọ́pẹ́ wa láàárọ̀ tòní, pàápàá jùlọ lórí gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń gbọ́ wa, Ọlọ́run ẹ gbọpẹ́ wa. Sùn láyọ̀, ají láyọ̀, àánú larígbà, orí ọ̀fẹ́ larígbà, Ọlọ́run ẹ ṣe. Orúkọ àwọn aláṣẹ iléeṣẹ́ Radio Nigeria láti olú ìlú Ayọ̀, Abuja. Abẹ́ ẹni tó jẹ́ ọ̀gá wa yẹnyẹn, Director General wa Dr. Muhammad Bulama. Wá sí ìpínlẹ̀ Èkó lábẹ́ màmá wa ọmọbabìnrin Adenike Wuraola Adegoke, tí wọ́n jẹ́ Director Lagos Operation iléeṣẹ́ Radio Mẹ́tẹ̀ta Lẹ́kọ̀ọ́, abẹ́ ìṣàkóso wọn ló wà. Àṣẹ sì gún láti ọ̀gá wa ẹni àkọ́kọ́ níléeṣẹ́ Bond 92.9. Ọ̀gá wa alàgbà Gbenga Fásilé, tí wọ́n jẹ́ General Manager Bond 92.9. Kí gbogbo ẹ̀yin màmá wa, gbogbo ẹ̀yin bàbá wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé ẹ mà kú ìdájí, ẹ sì káàbọ̀ sí ọjọ́ tuntun tó jẹ́ ọjọ́rú Wednesday ọjọ́ 26 nínú oṣù kẹjọ 2024. Bóyá ẹ̀ tí ìfura, ẹ jẹ́ kí n ta yín lólobó. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé òní ni ọjọ́rú Wednesday tó kẹ́yìn nínú oṣù kẹjọ? Mo ní bóyá ẹ̀ kọbi ara sí ni mo ti ń sọ bẹ́ẹ̀ o. Òní ni ọjọ́rú Wednesday tó kẹ́yìn nínú oṣù kẹjọ.
ta ba ma mu ojo ru Wednesday mi ninu osu yi ninu osu to nbo lati ma mu Wednesday mi ninu osu to nbo lati ma mu abi ri pe Olorun tobi Olorun ni agbara ori ofe la rigba anu la rigba o lo je ka ma kiwa pe a ku orire asikabo si ori ikanni ile ise bond 92.9 ade oluwa ade folarin okun ade loruko temi mo kin kabo loni awon eto wa porepete e ti mo be se man gbadun wa e tu gbadun wa doba loni awa ni baba kan o baba ara to mo yin omo

0: àwọn mẹ́rin nínú yàrá mẹ́wàá tó wà nínú ilé bí ẹ ṣe wá gbà lẹ́nu yẹn. Ó tún di ní ọjọ́ kẹjọ mo tún rí àwọn mẹ́ta bí ẹ ṣe wá gbà lẹ́nu yẹn. Bàbá ilé Sami ìpẹ́yìn dájú o, èmi gbàgbọ́ nínú iyọ̀ àti òróró àti ọṣẹ, mo ní gbàgbọ́ lórí rẹ̀ gidi gbá o. Ọlọ́run ní báṣẹ́ yìí jẹ́, Ọlọ́run ní báṣẹ́ jẹ́, ẹ ní fọwọ́ ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fọyọ́ ṣiṣẹ́ ìránṣẹ́. Gbogbo àwọn náà gbọ́dọ̀ kí ẹ máa kọ́ wọn délé ológun láyé ọ̀gá àlàáfíà.
1: Ará mi olùfẹ́ ó kọjá bẹ́ẹ̀ ẹ gbọ́ o. Ìwọ náà wà ní ẹ̀rí ẹ̀yìn tí ẹ nídi iṣẹ́ àdúrà àánú yẹn ẹ lọ sí Abaranjẹ Road. Gbogbo ẹ̀yìn tí àlímọ̀ṣọ́ jẹ́gbó jẹ́gẹ́mọ̀ jẹ́dọ̀dọ̀ kankan ìjìgbò ẹ lọ sí Abaranjẹ Road, Alabama bus stop kẹwàá bèrè ilé bàbá Oyèwọlé, then Oyèwọlé street ilé bàbá Oyèwọlé ni Oyèwọlé street. God bless you. Now ẹ̀yìn tí ẹ fẹ́ gbọ́ orúkọ àdúgbò yín báyìí ẹ múra o, ẹ já pàdé nínú ìsọjí owóde lónìí gbẹ̀gẹ̀dẹ̀ ó gbé nọ́mbẹ̀ ẹ já tẹ́tí níko.
2: Gbogbo àwa tí a ń bọ̀ wá síbi ìsọjí náà láti ìlú Sango, Ìjú, Ọ̀bẹ́ẹ̀rẹ̀, Oníbùkún, Àtàn, Ajíbáwo, Òkè Ọ̀rẹ́, ẹ máa bọ̀ wá sí orí pápá iléèwé Awúkọ Alágbọ̀n Primary School ní ìlú Owóde. Àwa ti Ìlàró, Ìwòye, Erédò, Òkè Níjà. Bákan náà ẹ máa bọ̀ wá sí orí pápá iléèwé ti Awúkọ Alágbọ̀n Primary School, níbẹ̀ ni ìsọjí náà yóò ti wáyé. Bákan náà ni àwa ti Adóodò, Ọlọ́parun, Alápòtí, Ìdíọ̀ta, ẹ máa bọ̀ wá sí orí pápá iléèwé Awúkọ Alágbọ̀n Primary School nílùú Owóde. Àwa ti Ìdíroko, Ajílété, Ìhúnbọ, Ajégúnlẹ̀, ẹ máa bọ̀ wá sí orí pápá iléèwé ti Awúkọ Alágbọ̀n Primary School nílùú Owóde. Níbẹ̀ ni ìsọjí náà yóò ti wáyé. Gbogbo ènìyàn ní àpò
1: ará mi olùfẹ́ òun lẹ ti gbọ́ iṣẹ́ lẹ́yìn tí ẹ ń bọ̀ láti ọ̀nà Sango ẹni láti dé owó dé ọjà ẹ kò sọ fún ní mọ́tò pé kó dúrọ̀pù yín ní iwájú Awúkọ Alágbọ̀n Primary School yóò dára fún yín. Ó dá mi lójú pé bí òróró yẹn bá ti tó ọwọ́ ẹ wà á dìde láyé. Ogun àìdẹ̀ṣẹ́ pé ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 070-67-17-0079 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 070-67-17-0079 ẹnìkan gbọ́ mi. Mo fẹ́ kó fi owó ẹ̀ràn ministry yìí àti ìyìnrere yìí lọ́wọ́ wà á dẹ̀ẹ́dì ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láti 1000 to 2000 5000 sókè. Àkáàdì nọmbà yẹn rèé 0-0-6-9-9-3-6-1-0-7 gbọ́ lẹ́ẹ̀kan sí 0-0-6-9-9-3-6-1-0-7 Access Bank orúkọ tó wà ń bẹ̀ Light of the Living Church. Orúkọ mi ni Wòlíì Rotimi Ilésànmí. God bless you.

ọ̀fẹ́ ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn lórúkọ Jésù ẹ ò ní má mú bọ́ ohun rere tí ń bẹ lọ́wọ́ yín kò ní jábọ́ ẹ̀yin mò ń bá wí mọ́mì kò ní jábọ́ àánú tí ń bẹ lọ́wọ́ yín kò ní jábọ́ àwọn ohun tọ́lọ́run ti ṣe fún yín tí mo nà yẹn gbọ́n ọ̀tá ò ní bà jẹ́ gbogbo ẹni tó ń sàmì ọ̀tá ò ní bà jẹ́ ọjọ́ náà máa pé lọ́la Matthew ọ̀làlọ́jọ́ Thursday ìtúsílẹ̀ owó ọwọ́ lójú ẹsẹ̀ ni ó dẹ̀ máa ṣe ìtúsílẹ̀ owó gbogbo èèyàn ẹ gbọ́dọ̀ pàdánù rẹ ọjọ́ Thursday lọ́la ní challenge nìbàdàn ẹ̀yin náà gbéra o ẹ kàn gbóròró kan lọ́wọ́ tọ́ ọ̀bà wa rọrùn bí gbéra máa bọ̀ máa bọ̀ wá kan tó ti gbọ́ máa bọ̀ sínú program ẹ bá ti dé challenge ẹwọ mátòtò ń lọ ọmọ létí ẹ sọkalẹ ní ó mọ ọwọ lọdọ bàbá ike fọ sẹwọn bí ọba sí ìyanu bí ọba sẹrí àwọn èèyàn ò ní wá mọ òrogun lógún àwọn èèyàn tá máa ń pé síbẹ ẹnu yìí ni mo fi sọ tàwọn kan tó dẹ dára ń fi sọ tiẹ náà àánú ọdẹ dàpọ mọ ojú òní tí ọ àánú sọrọ ẹnìkan ṣàmì rere tí ń bẹ lọwọ rẹ kò ní jábọ lọwọ rẹ àánú tí ń bẹ lọwọ rẹ kò ní jábọ lọwọ rẹ ọlọrun lójú ẹsẹ ọlọrun ìyanu kíákíá ìyanu pápápá ó máa ṣẹlẹ̀ sí ọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀yìn ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹgbẹ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí ní ọmọ ọwọ́ prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wá ire kan mo fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbòfẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ yẹn lẹ́yìn yóò dára fún yín Matthew kí ni ká máa retí lọ́la nínú ìwé Matthew chapter 8 iṣẹ́ ìyanu mẹ́sàn-án ńlọ́wà ńbẹ̀ gbogbo rẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ Matthew iṣẹ́ ìyanu lójú ẹsẹ̀ mẹ́sàn-án ńlọ́wà nínú Matthew chapter 8 gbogbo ẹsẹ̀ ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ yá ká díẹ̀ ńbẹ̀ Matthew chapter 8 ẹ máa gbọ́ láti verse 1 bá ń ká. Ẹyin o. Adẹ́tẹ̀kọ́wá. Ẹyin o. O wí pé. Olúwa. Bí ìwọ bá fẹ́. Ẹ wo nǹkan sà. Màmá. Adẹ́tẹ̀ yẹn ló wá bá Jésù. Jésù ọlọ́ba nlé. Ntẹ́mi lè ṣe. Òní mo ti ṣe yìí. Mo ti bọ́ sílùú Ìbàdàn láti wá bá ọ. Number 2. Mo bọ́ sórí rédíò. Kó o lè gbóhùn mi. Mo tún sọ àdírẹ́sì. Ìwọ ló wá kú. Láti gbéra láti lọ síbi títí ń ṣẹlẹ̀ Matthew mo gbàdúà ẹ̀tẹ̀ ara rẹ kú ń bẹ̀ báyìí má gbọ́ iṣẹ́ ìyanu yẹn ó dẹ̀ dọ́dọ̀ Jésù ó ní Jésù tó o bá fẹ́ jẹ́ ń di mímọ́ Jésù ní èmi ò lè mo fẹ́ kó o di mímọ́ ó yà di mímọ́ ka bíbélì yẹn Jésù náwó rẹ̀ ó fi bà á ó wí pé mo fẹ́ ìwọ́ di mímọ́ lójú kan náà ẹ̀tẹ̀ yẹn sì mọ́ ta ló sàmì ẹ̀tẹ̀ rẹ mọ́ báyìí ẹni wo ló sàmì ẹ̀tẹ̀ rẹ mọ́ báyìí lójú kan náà kò lọ kábọ̀ Matthew n tí mo gbàgbọ́ ó ní pé n tó ń bèrè yẹn lójú ẹsẹ̀ olúwa lè ṣe láì lọ láì bọ̀ lójú ẹsẹ̀ wèrè gádàrà wọn à lọ ká tó padà wá lójú ẹsẹ̀ oníṣẹ́ ìyanu yẹn lọ bẹ̀rẹ̀ wọn nǹkan Elijah kò ní sọ́ọ̀pù àdúrà àfi tó bá rí wípé omi kan sílẹ̀ lójú ẹsẹ̀ ń lòjò yẹn fi wá Matthew àìmọye ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ńbẹ̀ máa bá nǹkan bíbélì lọ o pé wo máa bọ́nà rẹ lọ ara rẹ hàn fàlùfà lọ fún ọlẹ́bùn tí mo ṣe paláṣẹ lẹ́rìí fún wọn ẹyọ balógun ká tó tọ́ wá ó ń bẹ́ ó wí pé ẹyọ ọmọ ọ̀dọ́ tó ń dùbúlé àrùn ẹ̀gbà ẹyọ ìrora púpọ̀ jésù pé èmi ń bọ̀ wá mú ládá
balogun down o wi pe oluwa me ye inu ile mi o wa pa sugba kan so oro kan a mu larada ai emi na wa labi ase mo la mo ogun ti ba wi pe lo ya lo ti ba wi pe e wa awa omo do mi pe se bayi yo se be jesu gbo mo wi me ri dagbo labi iru eleri inu eyan israeli mo wi fun opolopo eyan ni o ti wa ilawo ru wa iwo orun wa won wa ba abraham do yo doko ni joba orun sugba awon omo joba Matthew ibe yen lo ti confirm pe eyin re ni o tadele alawo dudu yo ta dodo wa o ni opolopo ani o ti ilawo ati wo orun wa sugba ti won gba christ ko sugba to je pa mo eberu gaga ati won so de opolopo mo eberu won gba jesu gbo o egba won na pe my brother Jesus Christ my brother sugba wa ta gba o ni alabukun fun ni awon ti ori mi sugba ti a gbagbo wo nkan sa ise iyanu o tun sele nbe lojiji ise iyanu ojiji ene kan gba bayi e pariwo oluwa mo fe ise iyanu ojiji o da mo fe iyanu ojiji ko to di wo yola iyanu ojiji wo le to mi e gbadua yen Mamma, who told you your life? Yanu, Lori Shabby, Gary, Yanu, Gigi, Gary, yes, Oluawa, and took my legs and so on. Larry, 12 hours, Papa, Mofe, Yanu, Gigi. Mo fẹ́ rí ẹgbẹ́ ń rí mo yẹ jẹ́ gbọ́n àdúrà lẹ́kẹ̀ pọkọta sọ̀dọ̀ yọ kápọ́rọ́ lùsí ń dálé kàkàtà sà ẹ̀tọ́ pàrọ̀dà kàtà ìṣẹ́ṣẹ́ bẹ́ yá yá má ìyá ní òjìjì mo fẹ́ rí yá ní òjìjì jẹ́rìn Jesu Oluwa wa finally e so pe onise iyanu agba yasile temi na je nro nise re onise iyanu agba yasile temi na je nro nise re je ngbo adua ye baba onise iyanu agba yasile temi na je nro nise re Jesu Oluwa wa e wi nigba keta e ma so bayi pe Jesu onise iyanu Jesu olowo iyanu Jesu olowo iyanu je nri iyanu ko se to pari je nri iyanu ko se to pari je ngbo adua ye Papa, Soldier of Christ number 1 gbogbo eyin te gba fun christ gege bi oluwa ati olugbala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko christ to fun yin lati yanju ogun na number 1 awon iranse olorun mo nfara ninu ipade yen gbogbo won de mo wa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ojo monday yen emi ki ku lori oke lojo monday ori oke no mo wo nilu apatere pe moto re ko ma bo sibe lati iwo road te ba ti de iwo road e wo moto to nlo si oje deji e wa so kale ni apatere ori oke no mo wo ni lagelu e ba ti so kale ni apatere e ti gori oke e kan bere babe 47 gbogbo aye lo ti mo be aro ojo monday ma bo
agbo mesan si agbogbo mejila o ma ni agbara loruko Jesu yo dara fun o n to nla koja yen o gori e o lanfa ni ati ri mi emi ati e o jo soro a o de jo gbadura papo oro re yo de bi testimony Jesu oluwa wa Matthew o lati omokunrin kan to wa logbe won ni Eko ti o ti wa nbe fun odun mesan a wa wa ninu awe awe 21 days and se program ni egbeda lori fidi ni egbeda ibeji yo da fun ikeji re wa wa oni keji hun wa logbe won lati odidi 9 years ma tu sile oluwa ni pe so fe yanu ojiji o lo nfe bi o ti mi ya jogba awe atadua adua ta ngba lowo program yen o ti nlo sojo mejila la koko yen omokunrin yen ba duo o duo ti mi ni ose yen o ni won ma gbe ikeji re lo si court ngba de court adajo ba so yi pe won ma ba won kan be ninu adua tan gba duo lowo eni kan sabe ise yanu ojiji o ma ja todo re bayi awa wa lori papa an gba duo be ni so pe daddy won tun tin gbe lo court o ngba de court adajo pe ipo reda won ni ko wa dpo reda won ni ko wa nrc reda ko wa ttt reda ko wa awon elojo reda gbogbo ati afiosuda won ni won wa adajo ni o tin bi bi gba karun ta ti afiosi bi bayi ti won wa ke lo wa nse order na pelu ase ta gbe si mi lowo mo kon ba me pe ma lo sile lati ori court o wa sare pa wa lori feed ibeji re pariwo o na pariwo mo wa ni da na ke lo se to fi lo so gbe won odun mesan o lo n ati eyan nja o n gun pa Matthew ten to ku lo gbe o lo won agun pa pelu igo o wa lu odun mesan so ti ri ija oda o lu odun mesan ninu aye re lo gbe won mo ti ule lo fe looto sugbon odun to ti waste nko un temi kan fe mu jade ni pe eni kan be o le tu oko re sile o le tu omo re sile o le tu yawo re sile ta lo sami onise iyanu agbon o bi aye re wo laarun inu ode to wa gba itu sile gba itu sile gba itu sile gba itu sile gba itu sile mo lu eje Jesu o ya ko so edominira e paru eje Jesu ma san lara mi eje Jesu ma sanu le mi gba lo mari se ri ni ose yo lagbara e gbogbo yin le ti mo pe every Monday a ma wa lori oke no mo emi e ku lori oke njo Monday afi to ba lori oke no mo wo n lo ni ri mi sugba to ba lori oke no mo wo njo Monday o ri mi e aro de ni ago meje sa ago mejila o ni program yen soldier of Christ n la pe o ni agbara elekeji o ni aro nla lojo Thursday o ma lagbara o gbogbo eyan e gbororo kan lowo bo ba rororo mo mi lowo ise iyanu owo la fe tu sile owo re o gbominira be lo ma re o sere Jesu oluwa wa.

Friday.

0: fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní MTN.
1: Olóhùn ò bá dá kẹ́kẹ́ kó tóbi bí esi. Àtapá ni bá ta ni, àtarégé ni bá ta àyàn. Olóhùn ò bá dá ìkámọ̀dò kó ṣe rọ̀gbọ̀dọ̀ bí eré. Òun ò ní jẹ́ káràlú kó gbèlú. Ènìyàn mi wojú, Olúwa mi wo ọkàn. Lọ́pọ̀lọpọ̀ ọgbà, àníyàn ti ń bẹ nínú ọkàn ọmọ ènìyàn. Ní adẹ́dàá fi inú ẹ dá lẹ́jọ́. Tí ẹlòmíì bá ní àǹfààní sí agbára, tí ẹ ó ju ti bá sọ̀rọ̀ gáà lóde ọ̀yọ́ lọ. Bẹ́ẹ̀, Fílíbì Márì tó bá ṣẹ́gi ọlà fún ẹlòmíì, kò ní jẹ́ káyé ó ní. Òun nìkan nìkan ló mọ ọlùmí tánkù tánkù. Pé ọlá ń bẹ bí o, ẹni tí ò bá ṣe jẹ́jẹ́, àwọn lè mọ̀. Kábíyèsí Fílíbì Márì. Tí èròǹgbà ọkàn rẹ ṣe, ẹlòmíì á wò pé Bọ́lá bá dé tán, òun lè gbàyàwó ọba, òun lè tẹ̀sù láyà. Kò sí tóun ò lè dá lára. Fílíbì Márì sì ní ti ń bẹ lókàn àyà rẹ̀. Kò ní jẹ́ kí ọlá òun kọ́tẹ̀ lọ́wọ́ tí àníyàn rẹ ṣe. Ó súnmọ́ pé àníyàn rẹ ni kò tí ì jẹ́ kó jù báyìí lọ. Ìran náà ro ohun tí mò ń sọ. Àmọ́ ohun tó dùn mọ́ mi ni wípé bí èèyàn bá ti yí àníyàn rẹ̀ padà, tí èèyàn yí ìparun rẹ̀ padà, lórí ohun tó rò pé tọ́wọ́ òun bá tẹ nǹkan kan òun ó ṣe àwọn aburú kan. Olódùmarè náà sì máa yí ìparun ti ẹ̀mí ẹ̀ padà lórí onítọ̀hún. Títí ẹ̀ náà wà á di dáadáa. Òótọ́ ilẹ̀ tu, oríjọ itú. Itú ni wọ́n ń pè ní òbúkọ. Àmọ́ ẹtu ò gbọdọ̀ gbélé bí itú. Torí wípé bí ìjà bá pa ẹtu àti itú tó jẹ́ òbúkọ pọ̀, ẹtu ó fi tètè rẹ̀ yóò fi tí itú dínkù. Ibi ẹsẹ̀ rẹ̀ ni wọ́n ń pè ní tètè. Ó sì mú ó fẹ̀ ju abẹ lọ, yóò fi tú òbúkọ ní kù. Ohun mi rántí bàbá kan tó pọ̀lọpọ̀ ọmọ ṣàánú apẹja ni. Bí wọ́n bá lọ bí wọ́n bá bọ̀ wọ́n á fún lẹ́kọ̀ọ́. Ẹlòmíì á fún lọ́wọ́ lẹ̀ sí. Ẹlòmíì á fún ní aṣọ àlòkù. Ẹ ṣé o. Òun ni oore ni wọ́n ń pè é. Ṣùgbọ́n ṣó lórí oore ni. Ẹ já sọ́bọ̀là torí pé àníyàn ọ̀ṣáájú ṣẹ́ ẹ káàárọ̀.
2: Ẹ jẹ́ àgbẹ̀.
1: Ohun kò yí kan, àlá kan. Àfojúsùn kan, ìkí nínú àwọn àdámọ̀ rẹ, ṣùgbọ́n ìjàkùnrin rẹ kìí ṣẹran ọ̀lú kan. Alákìtiyan tó lè ṣe tìǹtọ̀ ń lè jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún ìyẹn.

Ìgbàyétò nítumọ̀ Limit 100 MTN. Iléeṣẹ́ MTN Nigeria. Ó ṣolúbọ̀ wí ètò yìí ọ̀rọ̀ àgbà. Ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa. Instagram ọ̀rọ̀ àgbà 247. TikTok ọ̀rọ̀ àgbà 82. Abdulrazak Abdulgani, Mr. GRA. Orúkọ mi, iléeṣẹ́ MTN Nigeria. Lókèlókè ńlá bọ́ ṣùpá. Owó ọmọdé ọwọ́ àgbà kan kì í tó. Ókè lẹ́mọ̀ lọ. Ẹ̀kú kalẹ̀.

0: good time moment. It's Kivo Kuma. Kivo Kuma.
1: Ètò ìre òwúrọ̀ lógun orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyì olópọ̀ òkú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá, ẹ káàárọ̀ sà.
2: Ogún máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
3: Hallelujah.
2: Oni ni ọjọ́rú. Májẹ̀mú wà nígboro.
3: Ṣé
2: ń tún ayé ṣe?
3: Lọ ṣe.
2: Ṣé ń tún ìṣẹ̀dá ṣe?
3: Dẹ́sẹ̀ ṣe.
2: Ṣé ń tún ẹbí ṣe?
3: Ọ̀rọ̀ ṣe.
2: Ṣé ń tún ìpín ṣe?
3: Ọ̀rọ̀
2: ṣe lẹ́kùn dẹ́rẹ́rìn.
3: Ṣé jẹ́
2: ṣe lẹ́gàn dólógún?
3: Ṣé jẹ́ ṣe.
2: Ẹni kan sílẹ̀ ń dá ní tẹ̀wọ́.
3: Ṣé ọlọ́run.
2: Atọ́ra ń dà fún ni.
3: Àgbà
2: ọlẹ́sẹ̀ ń dọ́lá dodo. Ìjókòó ni ọwọ́ ọ̀tún bàbá ń fọ.
3: Ọṣẹ́ ọwọ́.
2: Ń sì pẹ̀ lọ́wọ́lọ́wọ́.
3: Ọṣẹ́ bàbá.
2: Ń sì pẹ̀ lọ́wọ́lọ́wọ́.
3: Ọṣẹ́ ọwọ́.
2: Bàbá mi ṣe.
3: Thank you.
2: Ọjà ó parí mọ́ ọ.
3: Ọṣẹ́ bàbá.
2: Ọjà ó parí mọ́ ọ.
3: Ọṣẹ́ bàbá.
2: Ọjà ó parí mọ́
3: ọ. Ọṣẹ́ ọwọ́.
2: Àánú yí wa ká.
3: Àgbẹ̀yàgà.
2: Ọwọ́
4: Ìwọ ló ń ṣagbára wa. A yìn ọ́ ọba mímọ́. Aláàánú tó jagun ayé wa nígbà gbogbo. A yìn ọ́ olùgbàlà. Ìwọ ló ń ṣagbára wa.
2: Ó ṣe pariwo wípé èmi kò ní kú ṣáájú àkókò
4: mi. Èmi kò ní kú ṣáájú àkókò mi.
2: Èmi kì yóò parí ayé mi sí abẹ́ igi òkùnkùn.
4: Èmi kì yóò parí ayé mi sí abẹ́ igi òkùnkùn.
2: Kristi wà nínú mi.
4: Kristi wà nínú mi.
2: Ìrètí ògo ni.
4: Ìrètí ògo ni.
2: Èmi ní ògo tí ó tóbi.
4: Èmi ní ògo tí ó tóbi.
2: Mi ò ní pàdánù adé mi.
4: Mi ò ní pàdánù adé mi.
2: Mi ò ní sọ èrè mi nù.
4: Èmi ò ní sọ èrè mi nù.
2: Ẹni tí mo jẹ́ nínú òní bàjẹ́.
4: Ẹni tí mo jẹ́ nínú òní bàjẹ́.
2: Ipò àwọn ọmọ mi ò ní sọnù.
4: Ipò àwọn ọmọ mi ò ní sọnù.
2: Èmi kì yóò bọ́ sí ọwọ́ ọlọ́wọ́.
4: Èmi kì yóò bọ́ sí ọwọ́ ọlọ́wọ́.
2: Èmi yóò dúró de àkókò mi.
4: Èmi yóò dúró de àkókò mi.
2: Èmi yóò pọ̀ sí nínú ọgbọ́n.
4: Èmi yóò pọ̀ sí nínú ọgbọ́n.
2: Èmi yóò jà fáfá pẹ̀lú àyànmọ́ mi.
4: Èmi yóò jà fáfá pẹ̀lú àyànmọ́ mi.
2: Èmi yóò lọ láti padà ipa.
4: Èmi yóò lọ láti padà ipa.
2: Èmi ò ní dàbí Absalomu.
4: Èmi ò ní dàbí Absalomu.
2: Èmi ò ní dàbí Lúsífẹ́rì.
4: Mi ò ní dàbí Lúsífẹ́rì.
2: Èmi ò ní dàbí Júdásì.
4: Mi ò ní dàbí Júdásì.
2: Ọmọ mi ò ní dàbí Kéènì.
4: Ọmọ mi ò ní dàbí Kéènì.
2: Sátani kì í ṣe bàbá mi.
4: Sátani kì í ṣe bàbá mi.
2: Olódodo lè ṣubú lẹ̀.
4: Olódodo lè ṣubú lẹ̀ méje.
2: Yóò tún dìde padà.
4: Yóò tún dìde padà.
2: Èmi ò ní kú síbi tí mo ṣubú sí.
4: Èmi ò ní kú síbi tí mo ṣubú sí.
2: Èmi yóò dìde láti inú àṣìṣe mi.
4: Èmi yóò dìde láti inú àṣìṣe mi.
2: Èmi yóò bọ́ sínú ògo tuntun.
4: Èmi yóò bọ́ sínú ògo tuntun.
2: Èmi yóò bọ́ sínú ìrànlọ́wọ́ tuntun.
4: Èmi yóò bọ́ sínú ìrànlọ́wọ́ tuntun.
2: Èmi yóò bọ́ sínú àṣeyọrí
4: tuntun. Èmi yóò bọ́ sínú àṣeyọrí tuntun.
2: Àmì.
4: Àmì.
2: Mo gbàdúrà fún ọ. Lónìí ọjọ́rú wàárí ti ẹ ṣe.
4: Àmì.
2: Èdè ayé ò ní di ọ.
4: Àmì.
2: Àránsí ayé ò ní mú ọ.
4: Àmì.
2: Àwọn tí wọ́n dẹ́lẹ̀ torí rẹ̀ yìí, ẹni dẹ́ ní òkò sí.
4: Àmì.
2: Ẹni dẹ́ ní òkò sí.
4: Àmì.
2: Ó ṣe gbàdúrà. Ọlọ́run àánú má gbà kí ayé paná ìràwọ̀ mi.
4: Ọlọ́run àánú má gbà kí ayé paná ìràwọ̀ mi.
2: Fìtílà tí mo gbé dání ẹ mọ́ gbà kí wọ́n paná ẹ̀ mọ́ mi.
4: Fìtílà tí mo gbé dání ẹ mọ́ gbà kí wọ́n paná ẹ̀.
2: Gbogbo ayé fẹ́ tàn nínú fìtílà yìí. Gbogbo ayé fẹ́ tàn nínú fìtílà yìí.
4: Gbogbo ayé fẹ́ tàn nínú fìtílà yìí.
2: Ẹ mọ́ gbà kí wọ́n paná fìtílà yìí.
4: Ẹ mọ́ gbà kí wọ́n paná fìtílà yìí mọ́ mi lọ́wọ́.
2: Ẹ sọ̀rọ̀ bí ọmọ
4: ìlú. Lórúkọ Jésù.
2: Ẹ má gbà kí ayé paná ìràwọ̀ mi. Fìtílà tí mo gbé dání.
4: Fìtílà tí mo gbé dání.
2: Ẹ mọ́ gbà kí ayé paná
4: ẹ. Ọlọ́run má gbà kí ayé kó paná rẹ̀.
2: Bẹ́ẹ̀ni ẹ mọ̀ gbà Jésù olúwa wa. Ọ̀run rẹ̀ ṣí. Ọlọ́run àánú bàbá mi. Àti wọ́n máa ń ti ọ̀run. Olúwa fún rẹ̀ ní tí n bá tí ọ̀run tí ò jò rọ̀. Tí n bá sí ọ̀run tí ò jò rọ̀. 2 Corinthians 7:14. Tí n bá sí ọ̀run tí ò jò rọ̀. Èèyàn náà tún lè ti ọ̀run. Elijah wí pé nípa ọ̀rọ̀ mi ní James 5 ní 1 Kings 18. Ó ní kò ní sí òjò tàbí ìrì fún àwọn ọdún wọ̀nyí. Ó dẹ̀ sọ yẹn kọ́kọ́rọ́ sí àpò. Ó dẹ̀ bá tiẹ̀ lọ fọ́dún mẹ́ta àti àbọ̀. Gbogbo ẹni tí ọ̀run ti tì mọ́ tó ń gbọ́ mi láàárọ̀ yìí àánú sí ọ̀. Ẹsẹ̀ ló dẹ̀ máa ń ti ọ̀run jù. Orílẹ̀-èdè Israel tí ọ̀run tì mọ́ tí wọ́n gbà kọ́run tì mọ́ ẹsẹ̀ rẹ̀ wọ́n kí ọ bọ́ ọ tó bí ọlọ́run nínú. Gbogbo ẹni ṣàmì ọ̀run àánú sí
4: ọ.
2: Wọ́n sọ fún ọ wípé láti gba ẹ̀kọ́
5: lore pada onilo ito ni aderi itoka sire ni samueli kini ori ogbo lati ese kini de iketala o gba pada o nitori pe oluwa ti so oni se kin le pe oluwa ni lepa ni bi ba wa ba won ni gbigba wa gba para ni verse 8 yen lo bere ona ni verse 30 itoni wa gbe omokunrin kan ti o je ara egypt omo kekere o gba gbe sinu gbo nbe ni toro size david itoju edinu mo so re o mo so lori kan ni mo so re ma sore o mo eto se tona o fi la ma sore o mo eto se tona o fi la ma sore mo tun so ma sore ebo kekeke ni gba laiku la ma sore ma sore awon tolorun ti lo awon nkan kekeke ba n fun fun mi obi ami gan lenu wa ni se nkan ba fe ni nba se nkan ba fe ni nba se nkan ba si joba se nkan ba fun ba olorun ti lo edinu o le je ko kan sanwo gun enikan lo hospital ti o mo bo le je moju 5000 o le moju 2000 o le je owo le iwe omo kan ni public school to mo bi o se lo kin lo olohun le se o le jagbalagba kan to ti boje awon opo lo kan lo be to kan se o je fun won awon alaini ah olohun nlo olohun nlo enikan sami wa ri gbamu
2: ah mi
5: ohun ti david se ni pe o kan bo omo egypt kekere yen omo yen lo mu won lo si bi ti won ko eru won si mo gbadura itoni lati gba pada oya gba
2: ah mi
5: ekejire lati lo si le serere re oyin lo itoni ben ninu genesis chapter 12 lati verse 1 oluwa so fun abraham jade kuro ni ile ye o lo si ile ti ma fi han o pelu ko re o ti bu jade nibi to wa o ni nkan mo le ile serere wa fun o ile igbedide wa fun o ile ran lowo wa fun o ile ti oja aje re o ti bu wa ile ti o gbe o wa ile ti o ti o leyin wa ile kan wa nibi ti ohun rere oni ku mo lowo ile kan wa nibi ti aye o ti ni so ekun derin fun o ile kan wa nibi ti won ti ja ni si o ile kan wa a je mo gbe yan wo be mo bi olorun nitori oro re ari ile na
2: ah mi
5: oni to ba de ile yen oni ibe lohun ti so di nla oni en to ba gegun fun olorun fun lohun se pe fun o le en to ba fi ore won fere en ba bukun yo mo ri bukun o lo ni o ni ogo nla o lo lo kiki nbe a se ile kan wa baun be ni olorun a mo mu ni wo be olorun a mu ni wo gbadura fun ile ti ile kun o ti si fun o se ile o wo be
2: ah mi
5: ni ojo ru yi iye oru fun
2: ah mi
5: aye oru fun
2: ah mi
5: anu oru fun
2: ah mi
5: gbede o
2: ah mi
5: se be
2: ah mi
5: anu ti dodo enikan oluwa lo n fi se ayoran enikan si o mo ri to n jo
3: wo se
5: ko to da ago mefa role oni
3: wo se
5: mo ri pe n jo e se ni mi dun oluwa yo si gbo ti yin
2: ah mi
5: ma je mu ko da won
2: ah mi
5: ba wa di ola
6: ade awon odo gbogbo awon odo eyan ajo lati bere fun e won ma ba yin se ipade nla fun gbogbo awon odo ni
5: ola
6: on the 27 to 29 Thursday to Friday gbogbo odo lo ti ko loko ti won ko ni se se gbogbo odo ti o ko ni se won kawe won je ko ka se yori gbogbo odo ti mo fe de di ona won gbogbo odo ti o ki ejo ni ebo ki lo ki ti si ti won ni na o gbogbo odo to fe alaafia ti won ti ta lofa abi awon odo ti won ti ko won bo ogun lo drugs oluwa lo fe tu awon odo won si eyin abiyamo e so fun awon odo yin between the age of 16 to 40 27 to 28
5: Ah, me, Onola for what?
2: Ah, me,
5: Olo and Lonnie Sobe, Onola for
2: Ah, me,
5: Shebe for
2: Ah, me,
5: Jesus.
3: Ah, me, Loruko Jesu.
6: E mo pe fun adura. Ba tin pare to 070 4912 3572.
7: Eto ere owurọ ni esese gbọ tan yen lati ile ise iranse Love of Christ Chapel International. Baba wa Adeni Olopo ku ni won fi onje mi bo wa. Anu Olorun ku ni fi gbogbo wa sile. Ki Olorun ki o bukun fun yin Jesu Loluwa.
8: Net 2.9

0: ilé-iṣẹ́ bond 92.9 makú dajisa ẹkú dajima o ẹkú dajú gbogbo ẹ̀yìn ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin tẹ́ jẹ́ ọ̀dọ́ ìlú ìdọ̀bálẹ̀ mu wa ohun ò tó bẹ́ẹ̀ kí n yájú sí yín o ohun ò tó bẹ́ẹ̀ kí n rí yín fi ohun ò tó bẹ́ẹ̀ kí n jókòó tàbí kí n fi àyà ní nínà ró kí yín pé ẹkú dajisa ẹkú dajima rárá o orí ìdọ̀bálẹ̀ là ń kí àgbà ẹ lè má tomi lọ́jọ́ orí àmọ́ torí pé mo ti jẹ́ ìránṣẹ́ yín mo ti jẹ́ irú yín ti ẹran níṣẹ́ kó lọ jẹ́ iṣẹ́ ọpẹ́lọpẹ́ ọlọ́run pẹ́lọpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa yìí lóyè kí n máa sọ wípé ẹ̀yin ni bàbá mi ẹ̀yin lẹ̀gbọ́n mi ẹ̀yin ni olùtọ́nisọ́nà wa pàápàá jùlọ ọmọ yẹn adéolú adéfọlárin okùn adé mr pilot lẹ́yìn ọlọ́run ò léèyàn àfẹ̀yìn tẹ́ ń gbọ́ wa yìí torí náà ẹ ṣe ò tẹ́ yìí sí iléeṣẹ́ bond 92.9 gbogbo àwa mùsùlùmí pátá káàkiri àgbáláyé níbi yòówù tẹ bá ti lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi a kú ọdún àná a kú yèdùn èmi ò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o ìyẹn mọ̀lúdì nọ̀bíù tá a ṣe ní àná àwa tá a ṣe tọdún 2026 a ṣe tọdún 2027 lọ́la nọ́bíù muhammad sálàlá ní wasalam ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí apá kìíní iléeṣẹ́ bond 92.9 lónìí ọjọ́rùú wednesday tó kẹ́yìn nínú oṣù kẹjọ last wednesday of august 2026 tó wá já sí ọjọ́rùú wednesday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n 26 oṣù kẹjọ august ọdún 2024 2026 ọmọ yá adéolúwa adéfọlárin okùn adé mr pilot ló ń kí pé ẹkú dajisa ẹkú dajima ẹkú dajẹ ẹ̀yìn ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin bí ọlọ́run mi ti ń bẹ lórí ìtẹ́ ìjáde yìí lónìí ẹ̀ ń lọ ṣe rere ni lórúkọ jésù ẹ jẹ́ kí n tún sọ pẹ̀lú ìgboyà mo sì fẹ́ kẹ́yìn náà bá mi ṣe àmì pẹ̀lú ìgboyà mo ní kò sí ogun tí ọ̀tá lè gbé kò sí ogun tí abínú ẹni lè gbé kò sí ogun tí orogún ilé bàbá rẹ orogún ilé ìyá rẹ tàbí ogun àjogúnbá kò sí ogun tí wọ́n lè gbé mo gbà ládùúrà fún ọ tó ń gbọ́ mi lónìí torí pé ẹ̀jẹ̀ jésù ti ba ogun wọn jẹ́ torí ní tiwọ ìjáde rẹ lónìí ó ń lọ ṣe rere ní lórúkọ jésù ní òní aló máa gba ìròyìn ayọ̀ lórúkọ jésù ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí pẹ̀lú ọmọ yẹn adéolúwa adéfọlárin okùn adé mr pilot las madams wọ́n ń gbìyànjú àti bá mi sọ̀rọ̀ àmọ́ ìròyìn tí mò ń láti mẹ́nuba mo rò pé ọlọ́jọ́ bí òní ọ̀gá mi abiola peters tí wọ́n jẹ́ general manager region 113.5 mo rò pé wọ́n á bá mi sọ nípa ẹ̀ ni àmọ́ mo ṣàkíyèsí pé àwọn olópò tí ọ̀gá gbéṣẹ́ fún ọ̀gá fúnra wọn àti ìyàwó wọn ni wọ́n ń mójútó wọn à ń sọ gbogbo ẹ̀ lọ̀gá mójútó torí àwa tá a wà sílé ọ̀gá wa abiola peters lónìí àwọn tó gbaṣẹ́ kéèkì àkàrà òyìnbó onípẹ̀tẹ́sì méje 7 step cake lọ́wọ́ wọn gbogbo ẹ̀ lọ̀gá mójútó mọ́jú kò jẹ́ kí wọ́n fi gbogbo ara kọbi ara sí àárín un ojúnà àsàbà àgbọ̀ àsàbà road tí àwọn awakọ̀ lo wákàtí ọjọ́ mẹ́rin lójúnà bí bá pé wọn ò mọ̀ pa ọ̀nà yẹn mo mọ̀ pa ọ̀nà yẹn láti bí ọdún méjì sẹ́yìn tó láwọn mọ̀lẹ́bí mi kan rìn ìrìn àjò ohun tó ju wọ́n rí lọ́nà yẹn ò da àmọ́ nígbà tó dogun tó dọ̀tẹ̀ táwọn ayé fún sílùú tán pariwo ìjọba àpapọ̀ tọrọ àforíjì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sì ti kéde pé àwọn kéde iṣẹ́ àtúnṣe lójúnà yẹn ní kíákíá wọ́n sì tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé àwọn ti gbé fún iléeṣẹ́ kan tán ní àjọsọ ọ̀rọ̀ àdéhùn pé ṣé o kò fi rọ́pò owó orí ó yẹ kó ti concession road ẹ̀ṣẹ́ kó ó ní bọ́ ṣe ń ṣètò yẹn ṣá pé àwọn jọ̀wọ́ ẹ̀ fún iléeṣẹ́ yẹn kó ṣe àmójútó ẹ̀ àmọ́ torí pé òṣèlú là ń tìbọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan á fi ìka tí ò tọ́ á fi romú á mú igi rogodo sínú ihò onígun mẹ́rin ohun tó máa ń sábà ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ nù ẹnu ẹ wo kọ̀ǹgílá tí wọ́n gbéṣẹ́ ọ̀nà ìsọlọ̀ road lọ sí ìkọ̀tún fún òṣì rádaràdá ní í ṣe kò sẹ́ni máa mú sí i dòní olóòní kò sẹ́ni tó lè sọ pé iléeṣẹ́ báyìí ló gbaṣẹ́ yẹn èyí ṣe tó sá kúrò lórí iṣẹ́ ọ̀rọ̀ òṣèlú tó wọnú ẹ̀ pẹ̀lú ẹni tó gbéyẹ̀ fún ọ̀nà ẹbú johnson ṣé mo gbà tàbí dàbílá gbogbo eléyìí ọ̀rọ̀ ọjọ́ mi ni ọ̀nà albert macaulay ọdún mélòó wọn ti gùnlé mò ń bọ̀ kí wá sọ nípa alàgbà yẹmi ni wọ́n ń pè mí yìí alàgbà yẹmi o ẹ kú ọjọ́ méjì o ṣé inú odò lẹwà ní àbọ́kọ́ ojú omi lẹwọ̀ kí gbogbo ẹ̀ wọ̀nyí.
1: Èmi
0: ẹ̀ ẹ̀ ẹ̀
1: Mr. Pilot family in Gaza.
0: Alhamdulillah, ọpọlọpọ Jesu.
1: Mr. Pilot o. 27 years in democracy la wa Nigeria. Kí ni àǹfààní ńlá rẹ̀ dọ́kà sí pé ìkọ̀dá jẹ́ lára ọ̀jọ̀ba lélẹ̀.
0: Ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Are le wa ni Maiduguri bi ni Maiduguri ki won tun wa ni Lokoja ni Kogi State se ngbo mi eyan la won na se ri opopopo an tun ba won olori wa sise awon lo ta olori wa awon lo ta lo siwaju Nigeria won ton ma je oje won gbo won so to won so bi oro ti wo fa ton be nipo e gba be mi sere o
1: bo na ta de gore so mi ta pilot
0: yes sir
1: e wo bridge ari ijora ti Alaka, I'll do more like you walk everywhere. I live by a straight walk. You know that if I was in the before years, is it? If it's not so, you could walk in the way, it's a better good about it. Walk with an uncle and go up with a prayer. Teach your wife is about the power of silence. I might have a good tomorrow. I want our.
0: Olorun wa se ni
1: ron.
0: Olorun wa se ron. Olorun wa se ron. Agbere Olorun. Olorun wa se ron. Adura ni ka ma gba. Wallahi ta'ala o de da mi loju pe adura wa ma gba. Iyen ni mo mo to da mi loju pe adura wa ma gba. Mo mo yen o da mi loju. Je ki n sare alagba bayo ya. E je n sare gbadu alagba ba. Mo fe lo sodo last madams ni. Alagba lare lagbe igbe mo ri pe yin ojo ape alagba lare ile fowo pamọ mo so o alagba abayo se lo sonko se lo fo
1: e lo fo e lo fo o ti ba se ba te payo na mo saba yo
0: onobo
1: ba te payo ada ta se lawa ni
0: se lo no dale momo joju
1: ah ba te payo se ba to da se o
0: tu le dai loju wa pare ona yen lodun se wa nlo lodun mo ni
1: ah
0: o di december ke to lo lenu
1: eh ti ba se ko ti lo ba de december na pa ya ma la le december
0: a se me wa ki
1: I don't know.
0: Ono ti iseri yen pipeline ni waju area yen ati ti land about iseri je so yen mo to sele ta ba ti pari eto elekeji mo mo pa won kini magule ona ona ogun 20 places ni Lagos Republic was ise lana 20 places alagba lare akirejo la mi ojo asipe mi ejen sai lo sono last madams egbo o eyin te fe lo sono ya ba loni egbo o
2: e kaaro mr pilot e kaaro gbogbo omo nigeria okujo menta last man adams ori yomi lo sono lati yaba mo ni kin tun fun yin ni update nipa ona ton se ni abat macoli we ni so awon contractor yen ti bere se yen ni perewu bayi so gbogbo omi to n regun si ona yen de niwaju barracks on about Macaulay way so won ti kon ti gbe ona yen lana so won fe gbe drainage yen koja gba avenue road legbe ile ise olonje igba lo de ti mi fe daruko tori polowo so lati le je ki canal yen lo ja si canal unilag so mo ro awon awako to n bo lati oyinpo
0: example
2: to ba tin de unilag junction diversion ma wa won ni le continue journey yen straight
0: sengbo
2: latori ona to gbe so diversion yen wa ma a ma gbe won gba iwaju ileise ologun to ba ti gba iwaju barracks yen won lo link ni unilag junction won ti si ona unilag junction yen yo na ma ti pada ma face ona to nlo so aro awon awako kon se suru ko ma yo sira won eyin oni commercial ejo e se suru fun awon last ma wa lona to control traffic yen eni ti o ba mo na won direct won so woni mo ni kin so fun yin e se gan
0: anti dirty aralu mo mo pe oro yi ba yin bi ma o boya kin fi foran yi ohun yi ranse si oga mi dirty aralu ko le loye mo se gba laarin gbegbe yen to ba le dori oto elekeji won a so ipo ti ona ye wa ati pe bawo yan tun se le rin last madam e ma gbagbe ile itaja onje tele e fe daruko e daruko kan won le mo bi ta nso gangan mo ti fe gbo mi egba e lo sa o
3: hello sir mr palo de karo
0: ibo bale mu wa sir
3: mr john lati kotu
0: yes sir
3: e jo sir bi bi council e na ti baje o ki se se nikan lo baje o
0: ewo ni council council round about
3: be bi sir o ba ara o
0: tin to para jare ti ba la yin abi
3: be mi
0: to lo jare si le asu road na
3: to lo si kotu
0: Give me about Kasu. I want to try the power line. No, no, Godo. I want to say that it's in I won't call and Sonny. I'm already to my boss, Baba. All over to me, the law, you by she, like Bolo, and Momo to Damilu, along by she, like Barolong. A jashibai, into your loan to young Lodjo Buni. Awon alase ile ise Radio Nigeria lati olu ilu wa ilu Abuja Director General wa Radio Nigeria gbogbo Nigeria parapata Dr. Muhammad Bulama loruko won ati en to je oga wa fun ile ise Radio Nigeria meta ni ipinle Eko omo babirin Adenike Wura Ola Adegoke aka Godin Wura ati oga wa ni ile ise Bond 92.9 General Manager Bond 92.9 oga wa Benga Fatile ni won ni loruko gbogbo ise Radio Nigeria pata aki en to je okan ninu awon oga wa olusakoso General Manager Radio 1 103.5 ni won alagba Abiola Peters aka Mr. Perspective ti won se ojo bi won loni won ni ka gba aladura fun won pe e o se opolopo dun laye ati laaye yin o eni ni ojo bi okan ninu awon eyan ti mo fe ro julo kaakire agbaye lai ti daruko opolopo ati ma meni ti mo nso I'm not your be mammy. Alaja, Chief Mrs. Shukurat, Modupeola, Sonny, Tubai Mosi, Alaja to play shine shine. Mommy Alaja to play shine shine, Alasia, Tio Ludari, Elita Janlani, Tamosi, to play shine shine cosmetics and spas, later Jashara Logi, Tuani, Eko, Canada, UK, at US. Ati Abuja bakana Alaja dupe shine shine e se opolopo dun laye be ba lu gba dun laye ini ni ke bi se atejo atepe lese ntena awon lo ni nki mo me Alaja Chukurat Modupe Oluwa Sonny Alaja Abdul Wasiu Abiodun Sonny Okoyin bakana ni awon omo yin Alaja Akim Sonny won ni kinkiyin o Alaja Barrister Rashidat Sonny won ni kinkiyin lai gbagbe ore mi Timotimo Alaji omo Shola Sonny woni kinkin o pe ma o Alaja dupe shine ko luwa da Alaja si fun wa ma atanu ya o ti ni meri to go kan di ba ki Alaja dupe shine o ma ki Alaja dupe shine woni kinkin momi toyin ilo ti petrocamp awon na ni kinkin o yen iyawo petrocamp ala momi toyin ilo woni kinkin o Alaja dupe shine awon yori pe ten kinkin momi Alaja Shukurat Modupe Oluwa Sonny Alaja dupe shine lafa do Oluwa Ogunlake lolotu eto yi alagba Benga Fatile ni olotu agba olotu to ko ton ni momo wa Princess Adenike Wura Adeoke eja pade lagu meji abo lori eto bona seri babele so fun omoba Prince Chief Komle Dayo Olomu won ma pe sori eto lati kilo nipa Adeniji o babele jise foga afa do da mo so da

0: 2.9.
1: Ẹgbọ́rọ̀ lẹ́nu ní làákàyè.
2: Ẹkú ojúmọ́, ẹkú ojúmọ́, ẹkú ojúmọ́ rẹ tó mọ́ wa láàárọ̀ ti tòní. Ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ayọ̀ ló ní máa jẹ fún wa. Oni ọjọ́ àánú, àárí àánú gbà láṣẹ ti Èdùmàrè. Wèé mọ́ ní ẹ tó tọ́ Ọlọ́run wá kò ṣàì nígbàgbọ́ pé Ọlọ́run ń bẹ o. Ọlọ́run àsì máa ṣẹ̀sọ́ fún àwọn tó farabalẹ̀ wa. Ìjẹ́ Olúwa ìwọ náà látọ̀ wa láàárọ̀ tòtò ní pé kó ṣáájú wa kó kẹ́yìn wa lórí ètò kókó onúwo ìròyìn. Abiodun Fọlọ́run sọ lórúkọ tèmi.
3: A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó fi àánú rẹ̀ tó fi pa wá lálẹ́ àná tó tún fi àánú rẹ̀ tó fi jí wa sílé ayé lówùúrọ̀ tòní torí iṣẹ́ ìwádìí jó yé wa wípé agbede méjì ayé òun ọ̀run lẹ̀mí wa ń bẹ̀ ohun Ọlọ́run ọba ló dá padà àkàìmọye bẹ́ẹ̀ ló gbojú oru lójú ikú. A wá dúpẹ́ fún Ọlọ́run tó ṣọwàdà kókò yìí ṣùgbọ́n kí kálukú tọ́jú ìwà rẹ̀ ìwà là ń pèlé èèyàn ìwà ní í ṣe yàtọ̀ láàrin ọmọlúàbí àti papalagi ènìyàn ìwà rere lẹ̀ṣọ́ ọmọ ènìyàn ẹni ìwà bá ti bàjẹ́ láyé rẹ̀ orúkọ rẹ̀ ti bàjẹ́ nu fa ìnákàlà aláhùrúkù ní àdéhìm ohun tá a fi júwe ànábì nìyẹn nípò ń ló dáa jù nínú ènìyàn torí pé ìwà rẹ̀ kò dára púpọ̀ kálukú tọ́jú wa o ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ gbogbo àìtẹ́ ẹ ti ń gbọ́ lé iṣẹ́ bond fm 92.9 kókó inú wérò ìnáà rèé tó lálẹ́ wù bí ẹ̀fọ́ gbúre abdul fatah abdul gafar ló kọ́ tọ̀dọ̀ tèmi ẹ lẹ́kù kalẹ̀.
2: Kókó inú wérò iná ló ń tẹ̀ síwájú láti lè ṣe bond fm 92.9 wọ́n ní àjèjì gòdògbò kò mọ̀ pará ilé ò fẹ́ràn ara wọn arítóbádélé báǹkì ẹnìkejì ẹ̀ o wọ́n ní ìpínlẹ̀ ti kasina lọ́hùn-ún ẹgbẹ́ òṣèlú apc ó ti pín sí méjì o gómìnà ràdá àwọn wà ní abala kan nígbà tí alàgbà masari wà ní abala kejì tí gómìnà sì ń sọ pé àwọn kan látàbújá náà ló ń ṣe ìgbèlẹ́yìn masari aari ibi tí wọ́n bàdé o.
3: Iná la fi ń kojú Ṣàngó, àjẹ̀ la fi ń kojú olódò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ mímọ̀ fún àwọn ológun ilẹ̀ yìí, àwọn ọlọ́pàá àtàwọn DSS pé kọ́ lọ kojú àwọn ajínigbé o tí wọ́n jí àwọn ènìyàn gbé nípínlẹ̀ Niger wọn sì gbọ́dọ̀ fojú àánú wo ẹnikẹ́ni nínú wọn.
2: Wọ́n ní àgbẹ̀ tó lọ sóko tó gbin ọgọ́rùn-ún iṣu tó wá délé tó parọ́ pé igba lòún gbìn tó bá jẹ ọgọ́rùn-ún òtọ́tọ́ yóò tún wá jẹ ọgọ́rùn-ún irọ́. Ó mọ ní ọ̀rọ̀ ti àwọn olóṣèlú tí wọ́n máa ń pariwo àwọn iṣẹ́ kàkàkàkà tí wọ́n ṣe. Wọ́n ní àṣírí tí ń túbà ní olúlẹ̀wà Àbújá o látàrí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbáyé àgboro tó gba gbogbo agbègbè kan ní olúlẹ̀wà Àbújá.
3: Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ aṣíwájú ṣiṣẹ́ aṣíwájú gbìyànjú ààrẹ Bọ́lá Ahmed Tinubu pèsè ohun èlò má lè gbàgbé ó sì ti korúkọ rẹ̀ sínú ìtàn ààrẹ tó yanrantí lórílẹ̀-èdè Nàìjíríà àwọn wo ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe gbé láàárọ̀ tòní ẹ máa gbọ́.
2: Wọ́n ní igbá tí ò lọ́mọ rí dòun nìkan àwo tí ò lọ́mọ rí dòun nìkan Ọlọ́run máa ṣe tiwa ní òun nìkan o. Ó mọ ní ọ̀rọ̀ tí wọ́n máa sọ fún orílẹ̀-èdè wa Nàìjíríà nípa àwọn dúkìá wa àti àlùmọ́nì tá à ń wà láti inú ilẹ̀ wọ́n ní a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé à ń ṣe é sí àwọn nǹkan tí ó ṣe é mú yangàn kó tó di pé à ń taari ẹ̀ sókè òkun bó ṣe ń onípọ̀bọ́rì ipe ó ń ṣàkóbá fún ètò ọrọ̀ ajé wa.
3: Ẹnìkan ò mọ̀lá àwa la lónìí ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun lòún lọ́la àkàìmọye ẹgbẹ́ olùgbà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn àwọn agbẹjọ́rò ẹgbẹ́ alátakò ni wọ́n ti fẹnu táṣẹ ọ̀rọ̀ kan tó tẹnu sẹ́nẹ̀tọ̀ Abdulaziz Yari jáde wípé APC ni ó máa tukọ̀ orílẹ̀-èdè yìí títí dọdún 2031 wọ́n ní tòótọ́ èèyàn ò gbọ́dọ̀.

0: mẹ́ta dín ní àádọ́rin tá ò bá tètè mẹ́sẹ̀ kógbé rẹ̀ àjọ globalcan ni wọ́n sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: àgbà lọ́wọ́ bọ̀ wọ́n ní kò sí bára ẹ̀dà nínú òṣèlú bára ẹ̀dà síbí ló wà ń bẹ̀ o ẹ̀jẹ̀ mọ̀ pé gómìnà tìpínlẹ̀ kẹ́bí ó ti pàṣẹ o ipẹ́ kí ìdásílẹ̀ wà fún ìgbìmọ̀ kan tí ó máa rí sí ọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn kristi nípínlẹ̀ kẹ́bí torí pé ìbò ń bọ̀ kò sí bára ẹ̀dà nínú òṣèlú bára ẹ̀dà síbí ló ń bẹ̀.
0: gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé owó ọjà ìjọba gómìnà babájídé sanwó-olu lọ káàkiri ẹkùn gbogbo nípínlẹ̀ èkó ìjọba ìpínlẹ̀ èkó ti kéde báyìí o àtúnṣe yóò gorí afárá òkè afá bridge nílùú sọlọ fódìdí ọ̀sẹ̀ mẹ́ta ni ìjọba ti sọ pé wọ́n ti òkè afá ìpínlẹ̀ èkó èyí tó ń bẹ ní ìlúù sọlọ wọn ó ti pa láti ṣe àtúnṣe afárá náà.
1: wọ́n ní ohun tí ojú òrírí náà ni wọ́n pè ní ọ̀ràn ó mà ṣẹlẹ̀ nípínlẹ̀ kánò níbi ìgbéyàwó kan tó jẹ́ ìyàwó ṣìgín tó ṣe nípínlẹ̀ kánò wọ́n ní arákùnrin kan sì bọ́ síbẹ̀ ó sì yìnbọn lu àwọn tó yẹ pé wọ́n wá bá wọn ṣe ẹ̀yẹ látàrí pé kíni ó ní wọ́n fi ariwo dí òun lọ́wọ́ o.
0: fún ti ayẹyẹ ọjọ́ òbí ànábì tó gbòde kan ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu sọ̀rọ̀ àlàáfíà gómìnà lórílẹ̀‐èdè yìí.
1: kánò wọ́n ní arákùnrin kan sì bọ́ síbẹ̀ ó sì yìnbọn lu àwọn tó yẹ pé wọ́n wá bá wọn ṣe ẹ̀yẹ látàrí pé kíni ó ní wọ́n fi ariwo dí òun lọ́wọ́ o.
0: fún ti ayẹyẹ ọjọ́ òbí tó gbòde kan ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu sọ̀rọ̀ àlàáfíà gómìnà lórílẹ̀‐èdè yìí wọ́n pè fún ìṣọ̀kan bẹ́ẹ̀ lẹ́yìn àná ọmọlẹ́yìn kristi pè fún àlàáfíà ẹgbẹ́ òṣèlú pdp pè àlàáfíà kódà ọba of lagos olówó èkó bàbá fuad wọ́n ṣe ìwàásù fún àwọn àfáà tí wọ́n ń darí ẹ̀sìn wọ́n jẹ́ kó gbòó wọ́n má ṣe ìwàásù tó lè dárúgúdù lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹgbọ́nú wúrọ́ yẹn làárọ̀ yìí.
1: àwọn àgbà lọ́wọ́ bọ̀ wọ́n ní ọjọ́ ọrọ̀ ṣùgbọ́n láàárẹ̀ iṣu bí iṣu bá jẹ kó tó iṣu a máa ṣì lọ wọ́n ní àgbẹ̀ nípínlẹ̀ jigawa wọ́n máa ti ka bẹnu nì látàrí pé wọ́n ní àwọn iṣu wọ́n yaboko wọ́n sì jẹ oko àwọn oko bíi hectare lọ́nà ẹgbẹ̀rin náà ni wọ́n ní àwọn iṣu ìtú.
0: àríṣe laríkaríkà wọn pè mí bàbá àrègùn awolugbe west nípínlẹ̀ èkó wọn ti gbóṣù bàràbàǹdẹ̀ fún west sínátọ̀ adébúlé olúrántí fún ẹgbẹ́ kò ṣe ẹ má lè gbàgbé èyí tó ṣe láti ṣe ìrónílágbára fún ẹgbẹ̀rún àwọn ènìyàn lẹ́kùn lagos west.
1: kájà régún káàgbó gbogbo ajá kọ́ ló gbà o ẹ̀jẹ̀ rò pé àwọn ẹ̀ ti bẹ̀rẹ̀ sí benin àtẹ́lu gópìlẹ̀ yobe alàgbà maimala buni látàrí kíni wọ́n ní ó taari owó kan tó lọ síbi mílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún náírà tí àwọn àjọ kan tí a mọ̀ sí jamatu izalat bida ikimo sunot wípé kán máa fi ṣarare di lórí ti ipè fásitì fún àwọn ẹlẹ́sìn pé eléyìí kò dáa tó ṣe wò lù mọ̀kùmọ̀kù lélẹ́yìí.
0: wọ́n ti ní àtẹ́lẹ̀ owó ẹni báyìí kì í tan ní ìjọ àwọn ọ̀dọ́ wa lórílẹ̀‐èdè yìí pàápàá nípínlẹ̀ èkó gbọ́dọ̀ mú iṣẹ́ owó ní bàbàrà adíjedupò sípò gómìnà ní ìpínlẹ̀ èkó jẹ́ igbákejì gómìnà lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ èkó dókítà kádìyọ báfẹ́mi hamzat ni wọ́n rọ̀ yìí níbi ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú lagos state muslim community àti ìrìn àjò tí wọ́n rìn lọ sílé ẹ̀kọ́ dárù dáwà wálé irinṣàdì sọlọ wọn ní iṣẹ́ ọwọ́ ṣe kókó iṣẹ́ ọwọ́ ó ṣe pàtàkì.
1: wọ́n ní a kì í tó ní bá gbé ká má tọrọ bára ẹni sọ o emma ní ọ̀rọ̀ tí àwọn òǹtajà ní agbègbè ti àmú black market wọ́n máa ń sọ fún ìjọba ìpínlẹ̀ èkó pé ẹ bá àwọn tó ń gbowó ní ìwọ o lórí àwọn owó orí tí wọ́n ń bù fún àwọn ìṣọ̀kọ̀ọ̀kan èyí kíọ̀sì tó ní ó lọ bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà pé kí fóun súnmọ́lé báyìí náà lọ pé wọ́n máa ṣe gbogbo orúkọ báyìí bí ìgbà tó yẹ pé wọ́n fẹ́ gbé òṣèlú tó ń ṣàkóso ni.
0: àtìkù ṣọ̀rọ̀ ó ní bàbá so abẹ̀bẹ̀ sókè nígbà igba ibi pẹlẹbẹ ni ó máa fi lélẹ̀ agorí àlééfà owó ìrànwọ́ epo sọbsidi òun ó dà padà. síbẹ̀ ẹnu kùn lórí ọ̀rọ̀ náà pé kò gbọdọ̀ sọrú rẹ mọ́ ó sì ti lọ́dọ̀ ṣùgbọ́n àtìkù ní rárá ó fà kíkọ́rí bóun bá débẹ̀ wọ́n dáwọ́ ìrànwọ́ epo sọbsidi padà fórílẹ̀-èdè nàìjíríà.
1: wọ́n lọ mọ ọ̀rọ̀ ìlówó ó máa lọ́rọ̀ nù o ó mọ èyí tí ọ̀rọ̀ àwọn tó pọ̀ àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ wúndíá sákàtà wọ́n sì máa kó àwọn ọ̀pẹ pé ọ̀dọ́mọkùnrin ipẹ́ kí ni kí wọ́n máa ṣe kí wọ́n máa fún wọn ní oyún máa ta àwọn ọmọ wọn. wọ́n ní wọ́n tún ṣàwárí kan nípínlẹ̀ ti ògo obìnrin aláboyún bíi méjì náà ni wọ́n dóòlà àtàwọn ọmọ pínínṣín tó bíi mẹ́rin.
0: nínú wẹ́rọ ìlówúrọ̀ tòní ní ẹni tó ń jẹ́ olóńgbò ìbò tó ń darí ètò ìpolongo ìbò fún gómìnà lọ́nà nẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó sínátọ̀ ọba nìkòrò ó ti sọ ọ́ di mímọ̀ wípé ọgbọ́n àtinúdá tí àwọn ń lò láti polongo ìbò kò tí tán àwọn sì ṣàmúlò rẹ̀ fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà.
1: ẹ fura o ẹ̀yin awakọ̀ ẹ ò ní jẹ̀yà níyàwó wọ́n ní àwọn tó máa ń fi ẹrù ránṣẹ́ wé bíìlì tàwárí àwọn kan o ní agbègbè ìpínlẹ̀ ti

0: Buy more, win more. Promo starts July 4th, October. Milo.
1: Oh,

0: gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Láìsọ méjì lọ́rọ̀, àrọ̀rọ̀dá òjò tó ń rọ̀ lásìkò yìí ti ba àwọn òpópónà kan jẹ́ ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Bí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó LSPWC ṣe ń tọpasẹ̀ àwọn òpópónà wọ̀nyí láìsùn láìwo ni wọ́n ní ìmọ̀lára ìnira tó mú wa fún gbogbo aráàlú. Iṣẹ́ àtúnṣe tó múnádóko kò sì ṣeé ṣe lásìkò yìí láti yàgò fún fífi owó ìlú ṣòfò. Síbẹ̀, a ò ní dáwọ́ iṣẹ́ díẹ̀ díẹ̀ tá a lè ṣe lásìkò yìí dúró. Àwọn ń pàrọwà pé kẹ́ ẹ fi yèdè dún, kẹ́ ẹ dẹ́kun dídá ìdọ̀tí sínú àwọn kòtò ìdáminù, kẹ́ ẹ sì yẹra pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè ba àwọn òpópónà wa jẹ́. Gbogbo àtúnṣe sànsán tó bá yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀ ní kété tí àsìkò òjò bá ti kásẹ̀ ńlẹ̀. Ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 0906 704 4444 tàbí 0906 904 4444 fún ìwádìí èyíkéyìí. Àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó a ò dáwọ́ iṣẹ́ dúró.
1: Àríkẹ́ríkẹ́ ẹni lọ́dẹ tó rojú koko báyìí.
2: Ojú lọ ṣìrí, ṣé mo ti máa bọ̀ jẹ?
1: Èmi ni mo ṣe.
2: Ẹni bá rí ẹ bó ṣe lé fùrùkọ̀kọ̀ bí ẹni bí o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kọ́ lásìdí eré lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀yẹ ò ní tì tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí Èkó ló tó fẹnu kan yìí?
1: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
2: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún yín pé kẹ lọ mójútó rárá yín? Bàdá tá o fọ gámà kárí o, lọ́wọ́ egbògi bàbá òkè o.
1: Kí ló wí ni? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ̀ráyé tó gun jalẹ́ rẹ fúnlógún jẹ. Ọ̀pẹ́ èyí tó ń roni gorogo. Ara títa jẹ, ara títa ara yúnyún. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Bàbá òkè o lè lépò gí atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí Shop 10A, Oyèkọ́lá Shopping Complex, Ládojúkọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Igbe Road. Ẹ pé 08094471143 Bàbá òkè o, elépò kì í débẹ̀ débẹ̀.
3: Ẹ jẹ́ fún mi níláàjì ìgò. Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
4: Àpò pélébé òróró 90ml power oil tuntun 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
3: Tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
4: Àpò pélébé òróró 90ml power oil tuntun 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
5: Àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó ìrìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ní ti wípé. Àjọ tó mú àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún àjò àjì tọdún yìí jẹ́ 7,882,820 naira péré. Bẹ́ẹ̀ ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 21 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft. Wọ́n sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kódò gbèdéke 26th ọdún yìí tí wọ́n ti dá sọ́nà. Ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí àbẹ fẹ́ mọ̀ sí, ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 08086-6813 tàbí 08023174373. Olùkéde Ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni, akọ̀wé ìgbìmọ̀ arìnrìnàjò ní ìpínlẹ̀ Èkó.
6: Má jẹ́ kí ìbàjẹ́ kó pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Lo Shalatem oògùn ibà tó ní Artemether àti Lumefantrine nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún. Shalatem wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ ni aládùn cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún pẹ̀lú Shalatem ó wà láti iléeṣẹ́ Shalina Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà. Shalatem gba ìbàjáde láàrin ọjọ́ mẹ́ta.
7: Bont FM 92.9.
8: Ìfẹ́sowọ́pọ̀ Bond FM ló gbòde. Ìfẹ́sowọ́pọ̀ Bond FM ló gbòde o. Olókòlò jẹ́ mú ahéré. Oṣù pátọ́ bá láàrin ìràwọ̀.

0: síbi tẹ́rà.
1: Kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́rà gold.
2: Ìyẹn arákùnrin mi kan ló ṣe ọ́ tí ò jẹ́ kó gbádùn àgọ́ ara rẹ tó mú kó máa pè yí balùwẹ̀ ní alẹ́ àti tọ̀. Bí ọ̀sẹ̀ ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rí bẹ́ẹ̀, àwọn àdójúkọ wọ̀nyí lè jẹ́ àmì àìlera prostate enlargement. Ìṣètò ṣùgbọ́n ẹ mọ́ra ọ̀kí prostate wà fún yín. Ọ̀kí prostate jẹ́ èròjà ìlera láwùjọ tún pátápátá fún àìsàn ìṣètò prostate enlargement. A máa ràn yín lọ́wọ́ láti bá ìrora ká lè tọ̀ kó já gaara kára wá sì lè bọ́ sípò gẹ́gẹ́ bí ọmọkùnrin. Prostate la gbé jáde pẹ̀lú ewé àti egbò tí ò ní kẹ́míkà nínú rárá, èyí tó fún ni side effect. Bó ṣe ń dènà àìsàn ìṣètò lára ọkùnrin ló tún wa gbogbo dẹ́kun fún. Bẹ́ẹ̀ ni àlàáfíà prostate jẹ́ nǹkan pàtàkì. Má ṣe wò ó o. Bẹ̀rẹ̀ tọ́jú ara rẹ pẹ̀lú ọ̀kí prostate. Ẹ kàn sí ọ̀kí herbal mixture ní 290 Murtala Mohammed Way, opposite Mobolaji train station, Yaba, Lagos. Ẹ sì lè pè wá lọ 234-810-0098-105. Website www.okherbal.com. Ọ̀kí prostate, ìlẹ́sẹ̀tì rẹ, àlàáfíà rẹ.
3: Oya ẹ tẹtile ko ẹyin bi ati alagbato ojo ola wa ni awon omo wa o se fe ki awon omo yin gba eko to dara fun ojo ola rere labi awon olukunmo ati iriri pelu aka to dara fun eko ti o ba je be e ma bo ile iwe golden anchor ile iwe to komo leko to yi ko pelu eko igbalode golden anchor wa ni lady luck bariga sumoru ni ile awon obi yi ti won ni omo ni ile iwe yi so bi won se gbadun ile eko na to ba ni soro won ni 08033554777 08033554744 tabi 53867856 09053867856 golden anchor ile iwe awon ojo lare.

0: Ṣẹ́ṣẹ́lẹ̀ dópin láwọn gbogbo wa la ní ipa pàtàkì láti kó èyí ló mú dámi lọ́la àyíndé màṣá capitalization danco gbé ètò àkànṣe ẹ̀kọ́ṣẹ́ owó olóṣù méjì kalẹ̀ níbi táwọn kó oríṣiríṣi iṣẹ́ ọwọ́ bí paint production emulsion gloss wig making and food processing pounded yam flour thermovita flour wheat flour duro flour jollof spices barbing catering makeup makeover fashion designing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iṣẹ́ kan ṣoṣo lèèyàn kan lè kọ́ o.
1: Iṣẹ́ owó ọ̀fẹ́ yìí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ Thursday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí ìyẹn August 26 ni aago mẹ́wàá òwúrọ̀ sí méjì ọ̀sán. Damilọ́lá Ayíǹde Màṣá òǹdíje dupò sílẹ̀ ìgbìmọ̀ àṣẹ Èkó lẹ́kùn kejì surulere lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ló gbẹ̀tọ̀ yìí kalẹ̀. Ẹ̀kọ́ owó yìí ọ̀fẹ́ ni o. Damilọ́lá Ayíǹde Màṣá campaign organization DAMCO la kẹrù ètò yìí APC progress.

0: ṣòfò bákùnrin bọ́kọ sọ fóbìnrin bọ́kọdé bọ́kọ sọ fóun àgbàlagbà tó gbálé ọgbà bàbá rẹ padà nípínlẹ̀ Èkó yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ sátidé yìí oṣù láti àsìkò yìí lọ àárín aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ ta òun wáyé àárín gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n rí i pé wọ́n ń kópa nínú ètò dáadáa gbogbo wa la ni ojúṣe kíkú gọ́tà iwájú ilé wa gbogbo àyíká wa kàkàgé gbogbo oko tó bá wù láyìíká ilé wa bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí i dájú pé a yọ gbogbo wa sọ́tọ̀ọ̀tọ̀ a dì wọ́n sínú ọ̀rá a sì gbọ́dọ̀ máa gbé goro ìdálẹ́nu káwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí àwọn òṣìṣẹ́ ọba yóò máa lọ káàkiri ti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò gbalẹ̀ gbàgbà lọ́wọ́ ní gbogbo ìgbà ẹ jẹ́ kó máa yé yín o gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbẹ́gi kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí o ìgbéga ìpínlẹ̀ Èkó ajúmọ̀ṣẹ́ ni o iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó.
1: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín lára? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan rèé.

0: mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n èyí tó ń bẹ ní riverine igbólóbì community ní ọjọ́ àbí ìdàgbàsókè ìtọ́jú ilé ẹ̀kọ́ lóríṣiríṣi ní mafoluku oshodi awodi ọra ajérọ̀mí ìfẹ́lódùn michael ojo ọ̀rẹ́gún high school àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ ìdálé iṣẹ́ ọwọ́ sílẹ̀ ní òde olówó ojúòye ní mushin àti tó ń bẹ ní ìbẹ̀rẹ̀kọ nílùú badagry àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn sọ mọ́ pé bórí bá tún ṣe àwọn lórí táwọn wọlé lẹ́ẹ̀kan sí àwọn dájú wípé ìdàgbàsókè ó dé bá ẹkùn lagos west kódà ẹni tó jẹ́ olùpolongo fún adébúlé ní ìpolongo tó ń bọ̀ lọ́nà yìí adébáyọ̀ ọ̀làsójú ó sọ mọ́ wípé ẹni tó sínétọ̀ adébúlé ó ti ní àwọn ètò má lè gbàgbé ńlẹ̀ tó máa ṣíkà rẹ̀ fún àwọn ènìyàn lẹ́kùn lagos west ìdájí ìwé wọn fi kọ́ o núwèé ìròyìn the nation èyí tó ń bẹ nínú jáde lówùúrọ̀ torí kókó ìpolongo tó ń bọ̀ lọ́nà yìí adébáyọ̀ ọ̀làsójú ó sọ ẹni tó sínétọ̀ adébúlé ó ti ní àwọn ètò má lè gbàgbé ńlẹ̀ tó máa ṣíkà rẹ̀ fún àwọn ènìyàn lẹ́kùn lagos west ìdájí ìwé wọn fi kọ́ o ìròyìn the nation èyí tó ń bẹ nínú jáde lówùúrọ̀ torí kókó ìṣe ń tẹ̀síwájú o.
1: wọ́n ní bá ò bá torí iṣu jepo a máa torí
0: ẹ̀ṣọ́
1: èébà ni ọ̀rọ̀ tí àwọn òǹtajà ní àmú plakẹ̀ tó máa ń sọ fún ìjọba ìpínlẹ̀ èkó látàrí kìnìún látàrí sẹ́kọ̀ tó ní àwọn àjọ tó ń pawó wọlé fún ìpínlẹ̀ èkó tí wọ́n gbé ní àsìkò tí a wà wọ́n ní àwọn tó ní kíọ́ọ̀sì ìyẹn ni pé àwọn tó yẹ pé wọ́n ṣe korobá tẹ́ bá ń tajà nínú ẹ̀ tí wọ́n pe wẹ́dà pé ẹ bá wa jó papọ̀ wọ́n ní owó tí wọ́n mú wọn ó ń lọ bí 150,000 naira 150,000 wọ́n ní kò wá ń ṣerú àsìkò yìí béèdì bá ń jà lágbo a gbọ́dọ̀ tó máa gògidì ẹ̀ mu wọ́n ní tíbò kù sátà yìí ó dàbí pé àwọn àjọ tó ń pa wọlé fún ìpínlẹ̀ èkó wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe èṣù lẹ́yìn ìjọba lóde ni o gẹ́gẹ́ bí àwọn òǹtajà náà ṣe ń sọ̀rọ̀ látẹni tó jẹ́ aṣojú wọn musibau ali wọ́n ní tá a bá wò dáadáa gbogbo àwọn làwọn gbé kòkòdé nu odù okó tó di pé ó di ẹ̀bọra o wọ́n ní agbogbo kòkòdé gbódù kó tó di ẹ̀bọra jẹ́bọ́ yẹn sọ dímọ̀ wọ́n ní wàhálà táwọn ń ṣe lórí ẹgbẹ́ kò kéré o wọ́n ní gbogbo ìgbà tí ìbò bá ti wá làwọn adarí yóò máa pè wọ́n pé ẹ wá sunú ọjà ọjà làwọn ń sun o kì bẹ́ẹ̀ dì ń bẹ́ o tẹ́ pé àwọn á dìbò àwọn á sì rí pé ẹgbẹ́ ṣe àtìlẹ́yìn fún o wọlé o wọ́n ní kí ló wá dé àwọn ò sọ pé àwọn ò sanwó ṣùgbọ́n owó orí tẹ̀ mú wá fáwọn yìí ó ti pọ̀ jù ó ṣe wá jẹ́ gbòókì ìpolongo ògbó bẹ̀rẹ̀ lẹ wá ń ṣe irú eléyìí a jẹ́ pé bóyá àwọn tó ṣe àwọn kan lára àwọn ọ̀gá àgbà fún iléeṣẹ́ tó ń pa owó wọlé fún ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí àwọn òǹtajà ní àmú plant market ṣe pé ẹ bá wọn wojú àánú kẹ bá wọn àwọn ti sọ fáwọn ọ̀gá àwọn tó jẹ́ aṣojú ọ̀ ṣùgbọ́n ó ń bẹ̀rù ọ̀rọ̀ òṣèlú kò jẹ́ kọ́jọ́ ìdílé táwọn ṣe ń sọ láàárọ̀ tuntun ni pé ìjọba ìpínlẹ̀ èkó ẹ bá ọ̀rọ̀ lórí àwọn owó tó ń mú wá fáwọn ní àmú plant market kẹ bá wọn yí rí ẹ wò.
2: Má jẹ́ kí ìbàjẹ́ kó pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì. Mu Charlotte, oògùn ibà tó ní àtẹ́lẹ́tẹ̀ àti lumefantrine nínú tí àjọ àwọn dókítà dẹ̀nu. Charlotte wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Ẹ náà ló sì wà ní aládùn cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún pẹ̀lú Charlotte oògùn ibà láti ilé iṣẹ́ Sharina Healthcare tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta kí dókítà rẹ̀.
3: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣáláì mọ́ panilẹ́rìn lákòjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo owó ní ẹ̀sìn ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof. Ìtọ́lù ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi star ká aṣọ látara ẹ̀rọ sóyà, àwòbọ́sà àbẹ̀ chili àti kọ̀lọ́fà.
3: Oúnjẹ alẹ́ ti ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi star

0: Reactor Energy Drink. Reactor Energy Drink. Fidelity.
1: Ìkéde fún gbogbo òṣìṣẹ́fẹ̀yìntì tó lẹ́tọ̀ọ́ sí Legacy Pension First Bank. Bank ti fọwọ́ sí ìlànà iṣẹ́ kan lórí sísanwó ìfẹ̀yìntì pẹ̀lú àjọṣepọ̀ Nigeria Union of Pensioners lábẹ́ ìtọ́sọ́nà National Pension. Ìpàdé fún ìtọ́sọ́nà yóò máa wáyé ní Èkó, Ìbàdàn, Benin, Abuja, Enugu àti Kaduna. Fún àlàyé síwájú sí i pé 0201-905-2611. First Bank, ìwọ làkọ́kọ́.
2: Máje ki ibaje ko panu awon akoko to se pataki si o lo Charlatan ogun iba to ni atemita ati lumi faminu ti ajo awon dokita ni Nigeria fun tele Charlatan wa ni won lilo to rorun ba wiwu ara lorisirisi mu be na lo si wa ni aladun cherry fa awon omode e ri awon dokita ni Nigeria fun tele Charlatan ogun iba lati le se Shalina Healthcare ti ali pada wa si leyin ojo meta kan si dokita re Charlatan ba ibajade laarin ojo meta Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn cherry fáwọn ọmọdé ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà Charlatan ògbà láti lè ṣe Shalina Healthcare tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta kàn sí dókítà rẹ̀. Charlatan gba ìbàjáde àyànjọ́ mẹ́ta.

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọlá nínú ọlá ògo nínú ògo ọba ńlá tó fún wa láǹfààní láti gbọ́ra wa lórí ètò kókó onúwèrò iléeṣẹ́ Bond FM 92.9. Bó ṣe wá jẹ́ pé ẹ̀dá ló ń pín iṣẹ́ Ọlọ́run ọba ní pín àlùbáríkà àlùbáríkà tó lọ́rìn làwa ń bèrè lórí iṣẹ́ wa o. Èní lọ́jọ́ àánú, àánú Ọlọ́run ìbùkún Ọlọ́run àwa gbogbo àrí láṣẹ aláwùrábí lẹ́ni tí ń ṣe ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2026 èní àsàn wá sówó àsàn wá sọmọ àsàn àṣẹ àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀ ẹ̀ka àárọ̀ sa ẹ̀ka àárọ̀ mà ẹ̀ka àárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ gánìyà àti bèlò áṣírù lórúkọ tèmi.
1: Wọ́n ní wo òwò àwọ̀ jáná akígbìjà wò di ìta àpò mínímìnì ní ṣàfọ́ nílò mínímìnì àwọn ọlọ́ṣẹ́fẹ́ fún ọ̀run mìlá nígbà tí bàbá òrìṣẹ́ ṣe tí ọ̀rọ̀ náà kọ yà sí wọ́n ní bá ló ṣe fẹ́ rówó náà bá ló ṣe fẹ́ rájẹ jẹun ọ̀run mìlá ní wo òwò lóníkọ́ wo bire fimi sí òlọ̀ lóníkọ́ fún rere lọ̀mí ṣáàrí pèpè lóníkọ́ pè mí fún rere ògodí ọmọ ẹlẹ́wùjí iṣẹ́ kékeré owó ńlá làwọn ó bá wọn ṣe láṣẹ ti ìdìmọ̀ rẹ̀ ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Bond FM Abiodun Fọlọ́run iṣẹ́ lórúkọ tèmi.
0: Kókó inú ìwé ìròyìn iléeṣẹ́ Bond FM ó ń tẹ̀síwájú láàárọ̀ tó nínú ìwé ìròyìn Vangard láàárọ̀ yìí wọ́n níta ló sọ pé tobìnrin báwo báwo bákan náà ni Alukuran sọ pé tí èèyàn bá ti tọ́ ọmọ obìnrin kan orílẹ̀-èdè ló tọ́ o. Ǹjẹ́ jẹ́mọ̀ ẹni tó jẹ́ alákòóso fún ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà General Christopher Musa ọmọ àti ń sọ dínú ẹ̀ pé àwọn obìnrin wọ́n gbọ́dọ̀ kópa pàtàkì lórí àtítọ́ ìṣòro ètò ààbò tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ àwọn ẹ̀kọ́ onúlé tí wọ́n máa ń kọ́ àwọn ọmọ wọ́n ní ọ̀dọ̀ wọn gan ni ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ o. Lójú náà àti ní àwọn ọmọ tí ò ní àlùbáríkà tó máa ṣe dáadáa ní orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ ìjẹyọ ní olú ìlú Àbújá níbi ìpàdé àwọn ìgbìmọ̀ kan tí wọ́n pè wọ́n ní Hi-Tech Africa èyí tí Alaebe Ezanaya tí wọ́n gbé kalẹ̀ òun ni wọ́n ti ń sọ di mímọ̀ ẹni tó lọ délé fún ẹni tó jẹ́ alàgbà Christopher Musa nígbà tí ó máa sọ̀rọ̀ olóhùn wá jábọ̀ iṣẹ́ ọ̀gá òun nípa pàtàkì àwọn obìnrin pé yẹpẹrẹ kọ́ lè pa sí ètò àwọn obìnrin ní orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ nípa gbógun ti àwọn bandits tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Bákan náà ni wọ́n tẹ̀síwájú ní ìròyìn wọn wọ́n ní kí a máa mú àwọn obìnrin sínú ètò òṣèlú wọ́n ní nǹkan tó da ni àwọn gan ni wọ́n mọ àwọn ọ̀nà àbáyọ láti lè fi tán àwọn ìṣòro kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà kí ṣe bókà kan máa ti àwọn ọkùnrin síwájú pé ọkùnrin nìkan lọ̀gá wọ́n ní ẹ jẹ́ ká mú àwọn obìnrin náà kí a jọ ṣiṣẹ́ pọ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà kí ó lè máa fò lókè lálá bí ẹni tó jẹ́ alákòóso fún ètò ààbò General Christopher Musa ṣe sọ di mímọ̀ nínú ìwé ìròyìn Vangard láàárọ̀ yìí.
1: Nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní wọ́n ní gbogbo agbe náà ní sunu aró gbogbo àlùkò awọlẹ̀ tosùtosù àwáyé àìkú òsì o. Ó máa ní ọ̀rọ̀ ti ẹni tí ó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ ti Èkó tó tún jẹ́ adíje sípò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC fún ìbò ọdún 2027 ìyẹn ọ̀mọ̀wé Kádìrì Ọbáfẹ́mi Hamza tó máa sọ dímọ̀ o bó ṣe ń bá àwọn ẹbí ọ̀rẹ́ alábàáṣepọ̀ ti ògbóǹtarìgì òṣèré orí ìtàgé nì yẹn Aliaji Taiwo Babatunde Azar tí wọ́n mọ̀ sí ògògó kẹ́dùn ikú bàbá náà igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó lọ taari ọ̀rọ̀ síta nínú àtẹ̀sóde ìtọ́fi síta lánàá òde yìí wọ́n ní tá a bá sọ nípa èèyàn tí ò mú iṣẹ́ ní yẹpẹrẹ pé ògògó ni o wọ́n ní gbogbo ayé náà ló fẹ́ràn ògògó fún bí ẹ̀wádún mẹ́rin tó fi ṣe eré orí ìtàgé o wọ́n ní ó jẹ́ tó ń kọ́ni lédè tó ń kọ́ni láṣà wípé ikú tó pa ògògó ó jẹ́ tàjábá ńlá tó sì jẹ́ pé ká tó rírú ògògó ó tún di ọdúnmọ́dún o. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó wọ́n ní lórúkọ ìjọba ìpínlẹ̀ Èkó àti lórúkọ àwọn àti ẹbí àwọn wípé àwọn bá ẹ̀gbọ́n àwọn Taiwo Babatunde Azar kẹ́dùn àti gbogbo àwọn mọ̀lẹ́bí wọn fún ikú tí ó pa ògògó wọn gbàdúrà pé kí ọlọ́run ọba àlá kí ó bu òróró tùnú sí ọkàn àwọn mọ̀lẹ́bí ògògó

àjọ tó yìí tẹ̀rìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó wọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ti rí pé àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí à 20,000 naira péré. Látàrí eléyìí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó àjò àjì gbọ́dọ̀ lọ sanwó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kọ́ọ̀sì kọ́ báyìí Lagos Savings and Welfare Board sórí rẹ̀ kọ́dọ̀ di gbèdéke ọjọ́ 26 oṣù kẹ ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá láyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0808076813 tàbí 0802317 4373 olùkéde ọ̀gbẹ́ni Abdulakeem Ajomagbeni Akùgbìmọ̀ arìnrìn-àjò àjò ní ìpínlẹ̀ Èkó.

0: John Vans 3-in-1 chocolate. Enjoy instant.
1: Àmọ̀ pé kí ló fẹ́ràn yìí?
2: Ọ̀rọ̀ rẹ̀ sì bínú fẹ́ràn jù lọ.
1: Àwọn tí òun kọ̀kẹ́.
2: Ọwọ́ rẹ̀ kò wọ́n rárá.
1: Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé wọ́n ti máa fani lákòóyá o.
2: Ọ̀rọ̀ rẹ̀ ló wá fẹ́ kí n rà báyìí.
1: Ọwọ́ rẹ̀ Divan Kings ló yẹ kó. Ó jẹ́ ọ̀rọ̀ ìsebẹ̀ tó kójú owó. Ó sì kó fún èròjà aṣaralóore vitamin A.
2: Ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ohun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ni, pàrọ̀ ó lè rẹ̀ ìwọ̀nba tí owó rẹ̀ bá kápẹ́ ó sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá rọ́nà sí.
2: Òótọ́ ló sọ, ó ṣe wọ̀n.
1: Bẹ́ẹ̀ni, mo rí dájú pé mo sọ fún ènìyàn pé ọ̀rọ̀ ìsebẹ̀ Divan Kings ni ọ̀rọ̀ ìsebẹ̀ tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Divan Kings, òórùn aládùn, adùn tó kún bí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Mátírẹ́sì yìí ò lè wọlé.
5: Kò lè wọ.
6: Kí ló dé tó? Èrè kò fẹ́ gbé mátírẹ́sì kọjá. Ǹjẹ́ o mọ̀ pé o lè sunrun tó dára lórí mátírẹ́sì tó ní àpótí ni?
4: Dúró. Apẹ́ kékeré yìí jẹ́ mátírẹ́sì tó kún lóòótọ́.
6: Bẹ́ẹ̀ ni, mátírẹ́sì rẹ̀stọ́rà àti kọ̀mpẹ́sọ̀ láti lè sinmi.
4: Ha, kí ló ń fẹ́ sí? Ó ń tóbi sí lóòótọ́ o.
6: Lóòótọ́ ni, ìtura pẹ̀tí kékeré kan ó rọrùn láti gbé. Ó ṣe é gbé kọjá lẹ́nu ilẹ̀kùn tóóró láìsí wàhálà.
4: Ó sì kéde ẹ̀rọ wípé ó dúró dáadáa lóòótọ́. Kódà ó rọrùn dáadáa.
6: Bẹ́ẹ̀ni, pẹ̀lú mátírẹ̀sì rẹ̀stọ́rà àti kọ̀mpẹ́sọ̀ sun oorun ìtura pẹ̀lú ìdẹ̀ra. Mátírẹ̀sì Vitafoam nínú àpótí ìtùnú, ìrọ̀rùn àti ìníyelórí gbogbo rẹ̀ nínú àpótí kan. Vitafoam, ọ̀nà ìgbésí ayé tó dára.

0: kó onú wẹ́rẹ̀ náà ló ń tẹ́ ẹ síwájú wọ́n ní ààrẹ máa kò sí ajàmá parí ẹ̀ ní ọ̀dà ó máa ní ọ̀rọ̀ sẹ́nẹ́tọ̀ mohammed abdulmi tó jẹ́ sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú agbègbè gúúsù ti ìpínlẹ̀ borno látàrí kínní bàbá náà máa ń rí wí sí ààrẹ bọ́lá ahmed tinubu ní gbogbo ìgbà ni tó jẹ́ pé bí alátakò ni wọ́n máa ń ṣe nínú ẹgbẹ́ apc tọ́pọ̀lọpọ̀ wọ̀ pé èyí ò tún nílò ọ̀tá òde mọ́ kígbà tí èèyàn bá nírú alàgbà ondúmẹ̀ nínú ẹgbẹ́ o ní báyìí bàbá náà ó máa ń yin ààrẹ bọ́lá bẹ́ẹ̀ tinubu lánàá òde yìí nígbà tí àwọn àjọ kan tó jẹ́ ti ìjọba ìbílẹ̀ kan tó wá ṣe àbẹ̀wò sí tó wá kí kú oríire pé ó tún jáwé olúborí tí ó lọ díje dupò fún ipò sẹ́nẹ́tọ̀ ti gúúsù ti ìpínlẹ̀ ọ̀nú lẹ́ẹ̀kan sí wọn ní ọmọ ẹgbẹ́ òṣèlú apc níjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ti bọ̀ọ̀nù lọ́hùn lọ́wọ́ kí bàbá náà ní ilé ẹ̀ tó ń bẹ ní mọ̀kúrì ó ní ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o kẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tí ò bá ṣe ta ààrẹ bọ́lá ahmed tinubu ni tíkẹ́ẹ̀tì yìí kò ní kí o lẹ́lẹ́bí ẹlẹ́ẹ̀kẹjọ kọ́lọ̀ kó ṣàánú wa nígbà bàbá náà tún tẹ̀sí ọ̀rọ̀ ẹ̀ ó ní iṣẹ́ rí ẹ wà ní dúpẹ́ lọ́wọ́ ààrẹ nìkan o ẹ bá wọ gómìnà ti ìpínlẹ̀ ti bọ̀ọ̀nù professor babagana umaru zulum àti ìyàwó ààrẹ bọ́lá ahmed tinubu yẹn fẹ́ sọ ìṣẹ́ntọ́ olúrẹ̀mí tinubu ó láwọn kan ó dì pàápàá mọ́ òun ni pé iṣẹ́ wà nìkan ni wọn ò sì mọ̀ pé ìrílàgbà nílé ìgbìmọ̀ aṣòfin èèyàn tó bá ti pẹ́ ńbẹ̀ yóò rùn bẹ̀ ó ní àwọn ìlú dúró wípé agbọ́dọ̀ dúró tí ẹ gbọ́dọ̀ tó jẹ́ kó lọ ṣojú agbègbè òun lẹ́ẹ̀kan sí ni ẹ bá ń dúpẹ́ o lọ́pọ̀lọpọ̀ tinubu mi mọ̀ pé èèyàn dáadáa bẹ́ẹ̀ ni wọn o tíkẹ́ẹ̀tì ọlá ọlá ọlá tinubu ni gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ ali ndumi tó ń ṣojú gúúsù bọ̀ọ̀nù bó ṣe ń sọ dímọ̀ nínú ìwé ìròyìn dashib láàárọ̀ tó.
1: kókó inú ìwé ìròyìn ti láàárọ̀ bond fm láwà 92.9 wọ́n sọ dímọ̀ pé ọgbọ́dọ̀ dé ká wá gbàgbé àwọn àṣà ìdílé àti àwọn àṣà ilẹ̀ yorùbá ọ̀rọ̀ ló ń tẹnu àwọn àjọ kan tí wọ́n pọ̀ ní new era foundation for yorùbá wọ́n gbé kalẹ̀ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹfà rú ẹ̀ tí wọ́n pè ní olókun festival tí wọ́n gbé kalẹ̀ ní ìbẹ̀jù lẹ́kí wọ́n ní tọdún 2026 ibi tí àgbájọpọ̀ ẹgbẹ́ àwọn oòdua people's congress opc new era àti àwọn ayé àti àwọn olórí ẹlẹ́sìn ìbílẹ̀ tó jẹ́ ọmọ ilẹ̀ yorùbá tí wọ́n kú pé tẹ̀ síbẹ̀ nígbà tí wọ́n máa sọ̀rọ̀ ẹni tó jẹ́ adarí opc ní ìmọ̀ràn zack arogundade wọ́n ṣàpèjúwe ayẹyẹ ọ̀hún gẹ́gẹ́ bí àkì tó ń gbé àṣà ilẹ̀ yorùbá tí ó ń gbé lárugẹ bákan náà ni wọ́n rọ àwọn ọmọ ilẹ̀ yorùbá pátápátá pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn kristi àti àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọn níbẹ̀ ṣe márìnrìn àjò lọ sí orílẹ̀-èdè jerusalem tẹ márìnrìn àjò lọ sí orílẹ̀-èdè saudi arabia láti lọ ṣiṣẹ́ hajj wọn ni pé ṣe rí ọ̀rọ̀ olókun festival yìí wọn ní kí àjọ fọwọ́sowọ́pọ̀ láti rí pé à ń gbé lárugẹ tó pé tẹnitẹni o tàkí sàǹtàsàn bákan náà ni ẹni tó jẹ́ alága opc new era ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọmọ rotimi olúmọ àwọn lẹ́yìn wípé a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kí àṣà ilẹ̀ yorùbá kí ó lè máa fò lókè lálá.
0: kókó inú wẹ́rẹ̀ náà ló ń tẹ̀ síwájú aláìlúwà ọba abimbola ọwọ́adé láàfin tìlú ọ̀yọ́ ó mà ti sọ̀rọ̀ fún àwọn oníròyìn àti gbogbo ọ̀gàgàlájá onímọ̀ nípa ètò ẹ̀kọ́ láwọn ilé ẹ̀kọ́ wọn ni ẹ máa ṣiṣẹ́ ìwádìí dáadáa kẹ́sì rí pé ẹ béèrè torí pé a béèrè ọ̀nà kì í ṣìnà lórí àwọn ọ̀rọ̀ tó bá rọ̀ mọ́ ti ilẹ̀ yorùbá kó tó di pé ẹ gbé àwọn ìwé jáde o aláàfin abimọ̀wá

0: pàdé wọn sọrọ yìí nígbà tí wọn pe pàdé àwọn oníròyìn àti àwọn ìgbìmọ ẹlẹni mẹtàdínní ogójì tí wọn pè ní central committee tó pé wọn fẹ ṣe ètò bí ọyọ empire day bí ó ṣe máa lọ wọn ní ọyọ empire day náà ni aláàfin ọṣẹ gbédé pé láti máa ṣe àgbélárugẹ àwọn iṣẹ takuntakun ti ọyọ empire tí wọn ti ṣe o wọn ní ayẹyẹ yìí tó káàkiri gbogbo àwọn yorùbá tó ń bẹ ní orílẹ̀ wa nàìjíríà orílẹ̀ abẹnẹ àti gbogbo àgbà ńlá ayé o wọn ní abirọnà kì í ṣìnà èrè ẹkàn wọn máa lọ kọ àwọn ìtàn kan tẹran máa lọ gbé orí fún àwọn tẹ pé wọn ò ní empire pé torí ẹ díẹ lèyìn làwọn fẹ kẹ máa pé yẹpẹrẹ kọ lè kó wa sí o yorùbá pàápàá ní ìwọ oòrùn áfíríkà àti ní gbogbo áfíríkà wọn ní àwọn onílẹ yóò bí yín o bẹ ẹ bá lọ gbé ẹnà fòjò tẹ bá lọ gbọ ọmọ bàfọ ṣù pé aláàfin ẹmú kì í pé ẹran bẹẹ kan ni òòrẹ aláàfin o pé torí náà ojúṣe gbogbo oníròyìn àti ẹyin kò fẹsọ náà ni pé ẹ wá béèrè kẹ ẹ béèrè ọ̀nà dáadáa kó tó di pé ẹ máa ṣe àwọn ìwé jáde gẹ bí aláàfin ọwọ adé ṣe sọ níbi ìfilọlẹ àwọn ìgbìmọ tí kò kárí ọyọ empire day tí bàbá tó ṣẹ̀ṣẹ̀ gbèdé o.
1: a dúpẹ́ lọ́wọ́ ọ̀ràn bàbá ṣe ń tẹ̀síwájú láàárọ̀ lórí ètò kókó onúwé ìròyìn iléeṣẹ́ bondfm.9 a dúpẹ́ lọ́wọ́ màmá bàbá àti àwọn tí wọ́n dúró tì wá láàárọ̀ okùn adé àti ajala lega fauzia sàlàkọ́sọ ní tẹ́ẹ̀bá tì wá láàárọ̀ ajé kókó onúwé ìròyìn iléeṣẹ́ bondfm kò tí ìparí ṣùgbọ́n ká tó máa bí latif ogunsọ́yà láti ẹ̀ka kátàkárà wa ló ṣe fi eléyìí ránṣẹ́ wọn ní iná nìlá ìwà iná ilé rọjìún wọn ní akéde ikú mama mama alájà àwánọ́tù abiola ọjọ́ ní oríyọmí ọjọ́mu wọn ní mama lo 170 yẹ láyé mama
0: ó ṣe ọdún mẹ́ta tó yẹ kán lò a máa aró wọn ni 120 ohun tí bíbélì sọ ni
1: wọn ní mama 120
0: lọ́jọ́ orí wa
1: ikú
0: mama dùn àwọn ọmọ okun ama
1: ama mama papoda ní àná òde yìí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 wọn ní aago méjì ọ̀sán òní ni wọn sin mama o ní oríyọmí ọjọ́mú family house ní iwájú akwe central mosque agbàdúrà pé iwájú tí wọn kọjú sí kí ó máa dáa lọ èyí tí mama rẹ alájà wa nọ́tọ̀ abiola ọjọ́rá kí ó máa bàjẹ́ àwọn ọmọ àti àwọn ọmọ ìdè ikú mama o ghania àti bello ashiru.
0: bá rántí ẹnu ká rántí ẹni tó ń bẹ láàyè tó ń bẹ ní ayé o a ń ṣe kí ni ọjọ́ ìbí sí ọ̀gá wa alàgbà abiola peter mr perspective onígangan náà ní ọjọ́ ìbí alàgbà abiola tí wọ́n jẹ́ gíwa iléeṣẹ́ radio 103.5 FM ẹlẹ́rọ amìtìtì náà ni òun náà abiola peter ẹgbẹ́ àwọn tó lọ́ mú òrùn lọ́ta ẹ ṣe púpọ̀ ọdún láyé àti ní èrèrè o abiola fọlọ́ ṣọlẹ̀ rẹ̀ pẹ̀lú pẹ̀lú tẹ̀tì sí wa.
1: ẹ ṣe tẹ̀tẹ̀ bí
2: o. ṣe tó pé ká polówó ọjà ká jẹ ọgá lábala ọrọ ajé.
3: kí gbogbo ẹ̀yìn olóríire tí ń gbọ́ mi ní àkókò yìí adéwálé lórúkọ mi ṣáájú ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699 a ò ní wáyé aṣọ o ṣùgbọ́n kí a má ba wáyé aṣọ tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò ilé iṣẹ́ pips akei forex academy ni wọ́n ṣe rán mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ìjọ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbágbé yìí wípé kí gbogbo èèyàn dìde kúrò nínú ìṣẹ́ àti òṣì pips akei forex academy jẹ́ ilé iṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà hàn gbogbo ènìyàn láti kúrò nínú ìṣẹ́ àti àìní láti máa pawó wọlé ní sí àpò àìní pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu pips akei forex academy ń yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí wọ́n á dí ènìyàn pàtàkì.

0: lomi ti o ti ma pariwo tabi te gba ara kan wo o ti fa abadi ni te lomi tabi se ogun te ti ke fi abayi ko mo bo wa se office wa number 13 Akinwale Street ko salako number bus stop oba tabi ke ko mo so ni
1: 40% discount. Ẹ̀dínwó ìdá 40 tí ó wọ́pọ̀ lórí àǹtalẹ̀. Pàápàá jùlọ níbi tí wọ́n ti nílẹ̀ yìí. Owódé ní ìpínlẹ̀ Ogun. Owódé ti dìlú o. Ayé ìgbà kan ni wọ́n ní Owódé oko. Bá a yín mú sọ́bẹ̀. Torí pé ibi tí wọ́n padà wà nìyẹn tí wọ́n fi darúgbó sílé onílé. Elevation Point gbà àǹfààní ẹ̀dẹ́. 40% discount ní àǹfààní. Àǹfààní tó ti à wà ńbẹ̀ tínú mi dùn fún rèé. Wọ́n tún gba san díẹ̀ díẹ̀ pẹ̀lú pé ẹ̀dínwó 40% tún wà o. Wọ́n tún gba díẹ̀ díẹ̀. Ilẹ̀ tá a sọ̀rọ̀ ẹ̀ yìí kò pé méjì ire ẹ̀sìn ní Owódé Ogun State. Ilẹ̀ yìí ní ìwé assignment lórí. Ó dẹ̀ máa gba deed of sales lẹ́sẹ̀ tó bá ti sanwó wá gbọ́ mi. Ire estate Owódé Ogun State ilẹ̀ tó dáa ni. Àwọn èèyàn tí wọ́n ti bá ara méjì mẹ́ta ní Elevation Point wọ́n ti ń ṣiṣẹ́ wọn lọ́nbẹ̀. Pẹ̀lú ìfọkànbalẹ̀ kò lè mọ́kọ́ ìkì í ṣe pé bóyá ilẹ̀ tuntun rárá o. Wọ́n ti já ojú ẹ̀. Àwọn èèyàn tà iṣẹ́ ti ń lọ ń bẹ̀. 40% discount yìí gan-an ni àǹfààní tí ò wọ́pọ̀ sí ilé-iṣẹ́ Elevation Point tí wọ́n taari síta. Bí àpẹẹrẹ lórí ìlàjì plọ́ọ̀tì 250 square meters táǹtà ní 600,000 naira kẹ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ mi. Mo ṣe ń kéde ẹ̀ yìí mo gba ohun aláṣẹ àtolùdarí ilé-iṣẹ́ Elevation Point sọ̀rọ̀ ni. 600,000 nítẹ̀ ní báyìí ó ti di 360,000 naira ẹ pé mi mo sọ bẹ́ẹ̀. Tá ní full plot 450 square meters ní full plot wa. À ń tà ní 1,000,000 naira tẹ́lẹ̀ ní báyìí ó ti di 600,000 naira. Wá sílẹ̀ ó ti di 600,000 naira. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Bóyá àwọn ẹ̀rọ bá ń sọ̀rọ̀ yìí wọ́n wà lórí WhatsApp. Àwọn nọ́mbà yẹn Elevation Point 090-33-9-3505 090-33-19-3505 tàbí 081-36-69-9959 081-36-69-9959 wàgbọ́ ìròyìn ayọ̀ tú e ìròyìn àkú ìròyìn ayọ̀ lórí ilé estate ìjọ jẹ́ mọ̀ pé oṣù mẹ́rin gbáko ló láǹfààní láti sanwó yẹn díẹ̀ díẹ̀ ìròyìn ayọ̀ tú tọ́ síbẹ̀ o lórí ilé estate tó o bá wá lè san 150,000 naira sílẹ̀ pé down payment deposit tèmire o wà á tún gba apẹ̀rẹ̀ ohun mèremè nínú apẹ̀rẹ̀ yìí ó pọ̀ oríṣiríṣi ní Elevation Point èyí tó o bá náwó tó náwó gan báyìí tiẹ̀ o lè bá odidi tí alágo ló ńlá bíi mẹ́fà bá mílíìkì oríṣiríṣi nǹkan àwọn nǹkan òyìnbó rẹpẹtẹ ni wọ́n kó sínú apẹ̀rẹ̀ wọ́n pè ní food basket tí òun náà bá tiẹ̀ ti débẹ̀ wá ti rí.

ọmọ Nàìjíríà ewolewo ẹ kojú mọ́ sí lórí pápá bọ́ọ̀lù 92.9 Ibrahim Ọlálékan High Sports lèmi jẹ́ báwo ló ṣe rí lọ́dọ̀ yín láàárọ̀ tòní ẹ ẹ̀yin Manchester kú oríire o látàrí bí wọ́n ṣe ra agbábọ́ọ̀lù tuntun tuntun Carlos Baleba Bruno Fernandez ló jẹ́ ológun wọn inú ẹ̀ ti ń dùn ó sọ pé àwọn olólùfẹ́ Manchester United wípé wọ́n máa gbá bọ́ọ̀lù yìí èmi rẹ́rìn sí yẹn náà bẹẹni ẹyẹ sọ fún ipa bọọlu yìí Nicholas Jackson o ṣe ṣe kó darapọ mọ ikọ Aston Villa torí pé agbábọọlu wọn lọwọ wájú gúngun yẹn Ole Watkins ni àdéhùn pẹlú ikọ Al Hilal lórí ẹ pé tí gbogbo ẹ bá lọ tó bá ṣẹnu rí dáadáa tí ò sì farapa àbí kankan bẹ ó máa darapọ mọ ikọ wọn ti darapọ mọ Nicholas Jackson ni Unai Emery fẹ gẹgẹ bí agbábọọlu tó sọ wájú yẹn bẹẹ ló ṣe lọ bẹ ẹjẹ sọ fún yín pé Tottenham Hotspur wọn sọ pé àwọn agbábọọlu táwọn ti ra ìtò látàrí pé wọn ti ra agbábọọlu kan lọwọ Man City ìyẹn Savino wọn tún níyẹn ò tó àwọn wọn tún fẹ gba Mamouche báyìí jẹ pé ìyẹn báyìí ó wà ní London tó ń ṣe medical pẹ̀lú Tottenham ó máa darapọ̀ mọ́ lónìí ní tó yẹ pé pẹ̀lú option to buy pẹ̀lú £50 million tó ti náwó lọ tiẹ̀ ní kíló kan bóòtù Chelsea wọn fẹ́ ra agbábọọlu yìí Ward tó bá ṣe dáadáa wọn á ra agbábọọlu wọn sì ń sọ lọ́wọ́ ni káwọn rà àbí káwọn máa rà wọn tí mọ̀ bẹẹni ẹjẹ sọ fún yín pé enzo fernandez ọrọ yìí kò tí kúrò lórí ẹ látàrí pé agbábọọlù yìí ó ṣeéṣe kó kúrò ó ṣe kó lọ ó ṣeéṣe kó dúró tó tẹ̀ pé púpọ̀ náà àwọn olólùfẹ́ chelsea gbà ti enzo mọ́ ni kó máa bá tiẹ̀ lọ jáwé káwọn tiẹ̀ mọ àwọn tó kù bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ kan wáyé lánàá bẹ́ẹ̀ni ní champions league qualification láti pegede sí ife ẹ̀yẹ champions league ó fi àjẹ aboa pẹ̀lú ayò 5-2 bodo glint ń kọ́ àjẹ nijin pẹ̀lú ayò 3-2 bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ spanish náà ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé nbẹ̀ báwo ló ṣe lọ́nbẹ̀ real betis ó fọ̀gá wà pẹ̀lú ayò kan sódò real betis lọ́ka mọ́lé ni o bẹ́ẹ̀ ni efl ìyẹn náà lọ ní orílẹ̀-èdè england báwo ló ṣe lọ́nbẹ̀ ẹjẹ sọ fún yínké cardiff city ó jìyà lọ́wọ́ norwich city tó jà ìjọ ọ̀ràn sí lọ́rùn pẹ̀lú ayò 2-1 doncaster rovers ń kọ́ ó fi àjẹ ó jìyà lọ́wọ́ middlesbrough pẹ̀lú ayò 1-1 àkámọ́lé náà lélẹ̀ náà fi ṣe ọkàn ń lọ gbogbo wọn mọ́lé ni ẹjẹ sọ fún bon rovers òun náà ó jìyà lọ́wọ́ sheffield united àlejò ọ̀ràn náà nìyẹn náà jẹ́ sí wọn blackpool ń kọ́ ó jìyà lọ́wọ́ lincoln city ayò 4-1 fleetwood town olú shrewsbury pẹ̀lú ayò 4 sódò olú leicester ayò 3-1 coventry city olú plymouth pẹ̀lú ayò 4-2 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí awoni ó gbá bọ́ọ̀lù kan sáwọn ó dẹ̀ tún ṣe ìrànwọ́ ẹyọ kan nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ́nbẹ̀ ẹjẹ sọ fún pé nottingham forest ń kọ́ ó jìyà lọ́wọ́ pẹ̀lú ayò 2-0 wọ́n gbà wípé leeds united náà ló na nottingham forest yìí náà ní òpin ọ̀sẹ̀ tó kọjá nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ ẹjẹ sọ fún pé brentford àti brighton city brentford lubrian city pẹ̀lú ayò 6-1 kan all city ó fọ̀gá wọn sí pẹ̀lú ayò 1-0 reading ń kọ́ òun náà fi àjẹ stevenham pẹ̀lú ayò 1-0 ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn pọ̀ ẹjẹ kó bẹ̀rẹ̀ náà ẹjẹ sọ fún pé saudi professional league ọfẹ ṣe kínní ẹ fún anasri lánàá ṣùgbọ́n ronaldo àti àwọn ẹ̀wọ̀n gbà látàrí pé bí anasri ó padà wá láti 2-0 down ó dẹ̀ lu anasri pẹ̀lú red card ó dẹ̀ lu aletifac pẹ̀lú red card pẹ̀lú ayò 3-2 bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ alshabab àti ada ayò 3-3 làwọn méjì jọ gbà sílẹ̀ ara wọn ìfẹsẹ̀wọnsẹ̀ champions league àmà tẹ̀síwẹ̀nì bẹ́ẹ̀ ni aek athens àti lfc sofia mú nǹkan lẹ̀ lyon àti fenerbahce àwọn náà jọ mú nǹkan lẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn oje àti brasilva àwọn náà wájọ mú nǹkan lẹ̀ bẹ́ẹ̀ ló ṣe lọ aago mẹ́jọ ni gbogbo wọn náà máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ ẹjẹ́ sọ fún yín pé manchester united yàtọ̀ sí pé baleba tán rà lánàá wọ́n tún ní ìròyìn ayọ̀ gidi kan tí mo tún fẹ́ fún yín látàrí pé bruno fernandez ni pfa player of the year bẹ́ẹ̀ ni pẹ̀lú 21 assists record breaking assist tó ṣe ní sáà tó kọjá tó yẹ pé àwọn oríṣiríṣi àwọn kó tẹ̀ pé àwọn ọmọ manchester àwọn arsenal wọ́n sọ pé ṣe báwọn làwọn gbé fìyẹ david raya òun dẹ̀ ló gba best goalkeeper nípa ló yẹ kó ṣe kíní pẹ̀lú gbogbo àwọn clean sheet yẹn pé òun ló deserve pfa

92.9 jẹ́ káwọn ọmọ ọlọ́mọ gbádùn ni a fi wọlé lẹ́ni torí ọ̀fẹ́ gbà mí lórí pápá 92.9 Ibrahim ó dùn mí sílẹ̀ gìtò síbí mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀mí èjì PFA player of the year.

0: My brother, are you saying Lafarge don't change name?
1: Yes, now. Lafarge Bavica PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change, but now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge Dam, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
2: HBM Nigeria, Mali Lafarge.
1: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC. Beyond buildings.
3: Mommy, today Goldie Mon get me quite well.
4: My own self.
5: Mommy, you try. But I beg, eh? Suffering with this Miko.
4: Not be me, oh. Now the Goldie Mon 3-in-1, it don't get milk inside.
5: Milk
4: inside?
5: Since when? Get Goldie Mon 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Goldie Mon, make every day golden.
2: Shana Temple,
6: má jẹ́ kí ìbàjẹ́ kó o pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Mo Shalatem, oògùn ibà tó ní àtẹ̀mítà àti lumifantrin nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún ìdènà. Shalatem wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìdènà Shalatem, oògùn ibà láti ilé iṣẹ́ Shalina Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà rẹ. Shalatem gba ibà jáde láàrin ọjọ́ mẹ́ta.
7: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn?
8: Owó ìsebì ni mo fẹ́ràn jù lọ.
7: Owó àbúrò tí ò lórúkọ kẹ̀.
8: Owó rẹ̀ kò wọ́n rárá.
7: O sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé rántí pé ìfàmù afanilákòyà o.
8: Owó wo ló wá fẹ́ kí n rà báyìí?
7: Owó Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ owó ìsebì tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
8: Owó ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
7: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè rẹ ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi róró náà sí.
8: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Owó ìsebẹ̀ Devon Kings ni Owó ìsebẹ̀ tó dára.
7: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
8: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
9: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ná, ibùsùn ń kọ̀.
10: Ìyá mi, eré ìbùsùn tí mo sì ti nílé àti ṣadé ni mo fẹ́ o. Mú kà.
9: Ọtí ń ná. Ọwọ́ náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bọ́ sínú àlàáfíà ó di dandan kó pebi dé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrún jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Lọ́tọ̀bùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
11: Mocha, adding comfort to life since 1950. Don't let joint pains and arthritis hold you back. Get rid of them with OsteoSpray, the effective pain relief spray. OsteoSpray gives you instant relief from muscle cramps, strain, knee, ankle, elbow, waist and back pains. OsteoSpray makes your bones stronger and lowers the risk of bone fractures. It comes in cold spray and hot spray. The cold spray provides that cooling effect on the affected area to bring instant relief, while the hot spray gives the heating effect on the pain for effective relief. Just spray it for complete relief from pains. OsteoSpray for instant pain relief. Marketed by Goldmore International Limited. Available in pharmacy stores nationwide. For more inquiries, visit www.goldmoreng.com or call 0703-070-7732.

0: much more goodness now in a new path.
1: Because it's good.

0: má jẹ́ kí ìbàjẹ́ kó pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Lo Charlotem, oògùn ibà tó ní àtẹ̀mẹ́tà àti Lumifantrin nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ̀. Charlotem wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ̀ Charlotem, oògùn ibà láti ilé iṣẹ́ Sharina Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà rẹ. Charlotem gba ibà jáde láàrin ọjọ́ mẹ́ta.
1: Iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀kaàrọ̀ sa ẹ̀kaàrọ̀ mọ̀ ẹ̀kaàrọ̀ èèyàn rẹ̀ kì í pọ̀ ju ibi kíkí báyìí ni ọmọlúàbí ti bẹ̀rẹ̀. Aago mẹ́sàn-án àbọ̀ tilẹ̀ jẹ́ ká lọ sórí ètò gbẹdẹmukẹ extra Ghanaian àti Bello Ashuru orúkọ tèmi gẹ́gẹ́ bí akéde ètò láti dájídẹ aago méjìlá àbọ̀. A wà tí ni pẹ̀lú àwọn ètò aládùn tí a ti là kalẹ̀ fún yín pẹ̀lú ẹnì kejì mi.
2: Fauzia Salako sọ ní lórúkọ tèmi gbẹdẹmukẹ extra náà láti ṣíde àwọn ètò wa lónìí sẹ́mẹ̀kọ́ Yusami Lagos mi dẹ̀mẹ̀kọ́.
1: Ẹrù dẹ̀ wà ń lẹ̀ o. A ṣẹ̀ṣẹ̀ mọ́lùdì tán ni.
2: Ẹrù ọdún mọ́lùdì wà.
1: Ó wà ń lẹ̀ o. Ẹ̀mí ìṣọ́ ọkọ̀ ẹgbẹ̀bùn yìí o. Àjẹ́bẹ̀. Well, okay.

àti ìṣẹ́bọ̀ ìkókó àtàwọn ọmọ ọmọ ṣe ń dàgbà ó ní àwọn fítámì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé Nafdac ìfún ìdẹ̀rùn afrobite jẹ́ ọjà afrobite limited tí ó ṣe panda paracetamol

àdìdì ṣépò àwọn ìkókó àtàwọn ọmọ wẹwẹ gan ṣe ń dàgbà ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé Nafdac fún ìtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabcom Limited tí wọ́n ṣe panda paracetamol

0: Hello, ẹ kú kalẹ̀ ẹsìkò dédé àsìkò yìí. Ẹ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tìdùnnútìdùnnú tayọ̀tayọ̀ kí yín kàbọ̀ sórí ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ Nàìjíríà ní ọ̀kúnkúndùn. Bẹ́ ẹ ti kúkú ṣe mọ̀ ẹ̀yà méjì ẹ̀jáṣà ètò NAFDAC àti ìlera rẹ̀ náà ni ètò tó jẹ́ wípé ìlera tiyín ìdáàbòbò tiyín òun ló ṣáájú tí a sì mú ní ọ̀kúnkúndùn. Bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ wípé lọ́sọ̀ọ̀sẹ̀ la máa ń mú àwọn kókó ìtọ́sọ́nà kókó ìtónilétí tí ó lè ràn yín lọ́wọ́ láti ṣe àwọn ìpinnu tí ẹ lè fi ṣe ìtọ́jú ìlera àti àjíǹde ara yín ẹbí yín àti àwùjọ yín pàápàá wá sí etí ìgbọ́ yín. Wá yìí ó dá mi lójú wípé ẹ ti gbádùn àwọn ètò bíi mélòó kan tí a ti ń ṣe lórí ayẹyẹ ọ̀sẹ̀ ìfọmọlọ́mọ àgbáyé ti ọdún 2026 tí àjọ NAFDAC ṣe ní àìpẹ́ yìí. Bẹ́ẹ̀ni fíbi ètò mẹ́ta kan sẹ́yìn àti mú ìròyìn wá fún yín lórí akitiyan àti gbogbo iṣẹ́ àti ìṣe àjọ NAFDAC tí wọ́n ṣe láti ṣe ayẹyẹ ọ̀sẹ̀ ìfọmọlọ́mọ àgbáyé ti ọdún 2026 láti orí ọ̀rọ̀ àtinúwá ọ̀gá àgbà pátá àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹ tí wọ́n sọ sí àwọn ìyá àkókò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà sí ìdáhùn àwọn ìyá àkókò náà fúnra wọn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kọ ipò àti ipa iléeṣẹ́ o àti ẹbí o àti gbogbo wa láti máa ṣe àtìlẹ́yìn ìfọmọlọ́mú. Bẹ́ẹ̀ ni ẹ tún sọ̀rọ̀ lórí ètò ìdánilẹ́kọ̀ọ́ tí àjọ NAFDAC ṣe fún àwọn òṣìṣẹ́ ìlera láti ṣe ìtanijí fún wọn lórí ìlànà àgbáyé eléyìí tí a ti là kalẹ̀ fún ìpolongo àti ìtajà àwọn oúnjẹ kókó mìíràn tí wọn kì í ṣe omi ọmú. Kúrò ní nkọ́ a tún tẹ̀síwájú lórí ìjíròrò wa náà ni. Bẹ́ẹ̀ni láìpẹ́ yìí ni àwọn òṣìṣẹ́ àjọ NAFDAC ní ìlú Àbújá wọ́n lọ ṣe àbẹ̀wò sí àwọn ilé ìtajà oríṣiríṣi láti lè ṣe àmójútó pé báwo ni ìṣe wọn ṣe wà ní ìbámu pẹ̀lú ìlànà títajà àwọn oúnjẹ kókó mìíràn tí wọn kì í ṣe lọ́mú yìí. Bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe àbẹ̀wò yìí láti lè rán àwọn ọlọ́jà létí pé ó ṣe pàtàkì kí a tẹ̀lé ìlànà yìí bí a ti là kalẹ̀. Síwájú sí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe pàtàkì ni wọ́n ní láti fi tó gbogbo wa létí.
1: We are here to monitor some of the BMS food.
2: A wà níbí lónìí láti ṣàyẹ̀wò ọjà àrọ́pò omi ọmú tó wà lórí igba yín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, a tún wá síbí lónìí láti kọ́ yín lẹ́kọ̀ọ́ kí ẹ lè mọ ohun tó wà lórí igba yín.
0: Ohun igbákejì ọ̀gá ẹ̀ka Food Safety and Applied Nutrition ní àjọ NAFDAC ìyẹn ní ilé iṣẹ́ wọn ní ìlú Àbújá tí wọ́n jẹ́ ìyáàfin Felicitas Ayanwu ni ẹgbọ́ tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọlọ́jà níbi ètò àbẹ̀wò náà. Lónìí ó ní ìròyìn ò tó àmójúbà ṣùgbọ́n àwa ti lọ síbẹ̀ kí ìròyìn kó lè tó ẹ̀yìn létí. Nítorí náà nǹkan a máa mú àlàyé láti ibi ìjáde àbẹ̀wò náà àti ìtanijí tó rọ̀ mọ́ gbogbo ẹ̀ ni a máa bọ́ wá sí etí ìgbọ́ yín pẹ̀lú pàápàá ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a ṣe pẹ̀lú ìyáàfin Felicitas Ayanwu. Nítorí náà nǹkan ó dùn ó pọ̀ lórí ètò tòní. Ẹ ò fẹ́ pàdánù apá kankan díẹ̀ kí ó báyìí nínú ètò tòní. Ẹ ò ní fẹ́ pàdánù rẹ̀ rárá nítorí pé ó dùn ni. Èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín nínú ìlera. Olúwa ṣeun Odúkọ̀yà ọmọba àtàmọ́lagẹ̀ ọmọ 16 ọmọba rìn ilẹ̀ mì tìtì ọmọba níyàn ró. Ẹ máa bá mi ká lọ lórí ètò tòní ó dùn ó pọ̀. Ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ Nàìjíríà ní ọ̀kúnkúndùn ètò NAFDAC àti ìlera rẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ń tẹ́tí gbọ́. Wàyí o àsìkò wa ti tó báyìí fún ìròyìn wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni oníròyìn wa Ubaida Adeola Ismail tí ò já wa

0: tẹ̀lé ìwádìí tí àjọ NAFDAC ṣẹ̀ṣẹ̀ ṣàfihàn irúfin tó jẹ mọ́ gbígbé wọlé ọjà wọlé láì ní ìwé àṣẹ. Nínú ìwé ìròyìn àbájáde àjọ náà, wọ́n ní irúfin náà lòdì sí àdéhùn inú òfin àjọ tí ń mójútó nǹkan jíjẹ àti ògùn lórílẹ̀-èdè wa. Ó sì lè fa ewu sí ìlera àwọn èèyàn wa. Ní báyìí, àjọ náà ti fòpin sí ọrọ̀ ajé iléeṣẹ́ Ayrton Saunders Limited. Bẹ́ẹ̀ wọ́n ti gbẹ́sẹ̀ lé gbígbé wọlé, ṣíṣe, títà, àgbéká àti lílò àwọn ọjà náà láì ti iléeṣẹ́ náà. Àjọ NAFDAC wá kìlọ̀ pé ẹnikẹ́ni tó bá lòdì sí òfin yìí máa fojú balẹ̀-ẹjọ́. Bẹ́ẹ̀ wọ́n kìlọ̀ fún àwọn iléeṣẹ́ ògùn, àwọn ilé-ìwòsàn àti àwọn aláìsàn pé kí wọ́n máa yẹra fún àwọn ògùn wọ̀nyìí. Wípé tí ẹnikẹ́ni bá lo àwọn ògùn wọ̀nyìí, kó dáwọ́ lílo rẹ̀ dúró tàbí kí a fẹ̀sùnkàn sí àjọ NAFDAC. Ìgbésẹ̀ yìí ni láti rí dájú pé àwọn èèyàn wá ní àlàáfíà ara àti pé kí àwọn ògùn àti nǹkan jíjẹ múnádóko. Síwájú sí, àjọ NAFDAC ní àwọn máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìwọ́de àti ìgbófinró lórí ọtí inú ọ̀rá àti kékékèké ìwọ̀n 200 mg tófin ti gbẹ́sẹ̀ lé. Ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ ló sọ yìí nílùú Èkó nípàdé pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́ Ajé. Wọ́n ní òfin náà ti fẹsẹ̀ múlẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 tá a wà yìí. Wọ́n sì ti ń ṣàbẹ̀wò sí àwọn iléeṣẹ́ tó ń ṣe tó sì ń rúfin pẹ̀lú ìkìlọ̀ pé kí wọ́n dáwọ́ ṣíṣe àwọn tinú ọ̀rá àti kékékèké náà dúró. Bẹ́ẹ̀ iléeṣẹ́ tán bá rí tó rúfin ni wọ́n máa pa ọjà náà, wọ́n sì máa ti iléeṣẹ́ náà pa. Àjọ náà ṣe èyí láti dẹ́kun mímu ọtí láàrin àwọn ọmọ ọ̀dọ́ àti àwọn ọmọ kékèké lórílẹ̀-èdè wa. Èyí ni ìròyìn tí mo mú àṣẹ tí gbọ́ yín lọ́sẹ̀. Wọ́n tún máa kàn sí lọ́sẹ̀ tí ń bọ̀. Ubaida Ismail lorúkọ mi. Ó dìgbà.
1: A dúpẹ́ púpọ̀ Ubaida oníròyìn wa tí kò kí ń jẹ́ ká gbẹ̀yìn lórí gbogbo ìròyìn lórí ìlera wa bó ti tọ́ àti bí ó ti yẹ. Wàyí ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ lórí ìlànà àgbáyé lórí ìpolongo àti ìtajà àwọn oúnjẹ ìkókó mìíràn tí wọn kì í ṣe omi ọmú. Èyí ni International Code for Marketing of Breast Milk Substitutes. Láìsí àní-àní, ká má fa ọ̀rọ̀ gùn. A ṣe àgbékalẹ̀ ìlànà òfin yìí fún ìdáàbòbò ètò ìfọmọlọ́mọ àti kí a lè rí sí wípé àwọn ìyá àkókò wa ń kọ́. Wọ́n rí àwọn ìmọ̀ tó tọ́ àti àwọn ìtónilétí tó dángájá nípa ọ̀rọ̀ ká máa fún àwọn ìkókó wa lóúnjẹ. Wọ́n wà ní àrọ́wọ́tó wọn. Ẹ wá jẹ́ ká la ọ̀rọ̀ náà bó ti tọ́ àti bó ti yẹ. Ìlànà tí àwọn yìí kì í ṣe wípé ó lòdì sí oúnjẹ ìkókó mìíràn tí kì í ṣe ìfọmọlọ́mọ rárá o. Ohun tó wà fún ni láti lè ṣe àmójútó àwọn ọ̀nà tí à ń gbà ṣe ìpolongo àti ìtajà àwọn oúnjẹ ìkókó mìíràn tí wọn kì í ṣe omi ọmú yìí o. Ìlànà ìmójútó ni. Ní orílẹ̀-èdè Nàìjíríà wa yìí, àjọ NAFDAC ni àjọ aṣáájú tí wọ́n ní ojúṣe láti máa ṣe àmójútó àti ìgbófinró àwọn ìlànà báyìí. Tó kí ni èyí wá túmọ̀ sí ní ojú ayé gangan. Àwọn òṣèré wa wọ́n tún ti gbaradì pẹ̀lú eré ìdárayá, eré akọ́nilọ́gbọ́n láti lè là wá lọ́ọ̀yẹ̀ láti lè fi òye yé wa lórí ohun tá à ń wí yìí. Ó yá ẹ tó bá ti yá kò tún ní pẹ́ mọ́. Kíá ẹ já darapọ̀ mọ́ àwọn òṣèré wa o.
2: Mabẹ wa joko. E joko sibi ki le fe je.
3: Iya, e se oma. E ma binu o. Mo kan fe joko sibi bi ki fọmọ loyan ni. Nitori won ko faye gba ka ma fọmọ loyan ni bi ti mo tin sise.
2: Se looto. O da na. Omo to wa tele mi wa nko.
3: Se yen. E kan ba mi fun ni eba ti ila ki e fi eran kan si fun.
4: Iwo to wu fun omo loyan gan nko. Obirin to ba fun omo loyan, gboro jeun daada. Nitori ro, yabo. Ba mi fun won ni abo iresi. Àti ẹwà kí wá fi ẹja àti ẹran sí fún ọ bá sanwó rẹ.
3: Èmi nìkan tán mo dúpẹ́ o. Àmọ́ ẹ má ṣe náwó.
4: Rárá má ṣe náwó ìyàbọ̀ ìjọba fún wọn.
3: Kò burú. Ẹ ṣe ọmọ dúpẹ́ sà.
2: Ọmọdé yìí ṣe wá rẹ̀ wà báyìí. Ẹ wá ná ọmọdún mélòó ni náà.
3: Ọmọ oṣù kan lé díẹ̀ ni o. Àná náà ni mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́.
2: Ṣé ìsinmi maternity kì í ṣe oṣù mẹ́ta mọ́ ni?
3: Ìyẹn ní ibiṣẹ́ ìjọba ṣùgbọ́n ní ibiṣẹ́ aládàáni agbára kákà ni wọ́n fi ń fún èèyàn ní oṣù kan. Tí o ò bá tiẹ̀ wá ṣọ́ra wọ́n máa gbà yàn nímọ̀ràn pé kéèyàn tilẹ̀ fiṣẹ́ sílẹ̀.
2: Ilé burú jáyì. Ọmọ bíbí ti wá di ogun alé ni kúrò ní ibiṣẹ́ ní èyí tí ó jẹ́ wípé oṣù mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n máa fún àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bíbọ ní àwọn ìlú kan tí wọ́n sì tún san owó wọn tó máa pé.
3: Ìgbádùn ni àwọn ìyẹn wà o. Eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ kí wọ́n fún wa ní oṣù mẹ́fà.

0: moment.
1: It's Kivo Creamer.
2: Kivo Creamer.
3: Ọpọlọpọ ilé ìwòsàn alábọ́dé tó túmọ̀ sí health center ló wà káàkiri orílẹ̀-èdè wa. Ó dá mi lójú pé ìkan nínú wọn wà nítòsí rẹ̀. Ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn health center wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ. Oríṣiríṣi ìgbìyànjú ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní health center tó wà nítòsí rẹ̀. Ṣé ti ìtọ́jú ni ká sọ ni abẹ́rẹ́ àjẹsára kaláboyún bímọ láyọ̀ ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ àti ìgbáyé gbádùn ará ìlú.
4: Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ jájọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
3: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó ń mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
5: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
6: Goni Pillars Club of Nigeria. United we stand. Papa Ebe Goni Pillars Club of Nigeria. Olosu. Ọta Ogun State nkí ààrẹ ẹgbẹ́ wọn Ọtún Batajudeen Olabinjọ AKA Mayegun tí wọ́n jẹ́ chairman lẹ́yìn URTW Orílẹ̀ Adédè Brasbeek oríire ayẹyẹ ìdúpẹ́ ọgọ́ta ọdún wọn 60th birthday tí pọ̀pọ̀ sísìn rẹ ti gbòde kan báyìí tí ó wáyé ní Friday ọ̀sẹ̀ yìí 28/8/2026 kí Ọlọ́run jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀ ọdún láyé o ààrẹ ẹgbẹ́ Gode Plus Club of Nigeria Ọlọ́sùn Ọta Ogun State Alhaji Ọtún Batajudeen Olabinjọ AKA Mayegun chairman NURTW Orílẹ̀ Adédè Brasbeek àwọn tó ń kíyìn lórúkọ ẹgbẹ́ ní ọ̀gbẹ́ni Ibrahim Adéwọlé AKA Ledo ọ̀gbẹ́ni Taoreede Akinyera Balinga pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ Golden Pillars Club of Nigeria Ọlọ́sùn Ọta Ogun State Golden Pillars Club of Nigeria United we stand.
7: Ṣé ìwọ ti bọ́ sọ́wọ́ rí tàbí ìdààmú ọmọ nílẹ̀ ní ti ẹni kọ́kọ́ kọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí sílẹ̀ 090-149-72644 àti 070-30-203140 fún àǹfààní iyebíye ilé-iṣẹ́ Green Escape Home and Properties nìkan ló lè ṣe náà láìsí wàhálà pẹ̀lú ìrọ̀rùn àti owó tí kò fani lápòyà. Ilé wọn tó wà ní Wàásìnmi ní òpópónà Lagos Abeokuta Expressway ìṣẹ́jú márùn-ún ni sí Orutech Polytechnic ní ìkọjú sí Time Ocorius University pàápàá ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ wà ní gbogbo agbègbè yìí pẹ̀lú iná tí kì í ṣẹ́jú san 1.2 million pẹ̀lú àǹfààní san díẹ̀díẹ̀ fún oṣù mẹ́ta tàbí 1.350 fún oṣù mẹ́fà 1.5 ni fún oṣù mẹ́sàn-án ṣùgbọ́n tí o bá ti san ìlàjì owó ilé rẹ kí o máa kọ́ ilé rẹ lọ ni wàá sì máa san ìyókù lọ díẹ̀díẹ̀ fún gbèdéke oṣù tí àyàsọ́tọ̀ yìí general survey wà lórí ẹ̀ deed of assignment receipt of the company àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdírẹ́sì wọn wà ní 28 charity road ní okoba abúlé ẹgbà lagos tàbí kí ẹ pé ẹrọ ìbánisọ̀rọ̀ wọn yìí 090-149-72644 àti 070-30-203140 pẹ̀lú iléeṣẹ́ green escape homes and properties san owó díẹ̀ kí o sì máa kọ́ ilé rẹ lọ.
8: Ẹkú déédéé àsìkò gbogbo etí tó ń gbọ́ mi nínú ilé àbọ́lọ́hún ìṣọ́lọ́hún àbọ́lọ́hún kò ní ká kò rí ẹnìkọ̀ọ̀kan wa àsìkò tá a wá àdúrà ní ká máa kún fún torí pé yorùbá bọ̀ wọ́n ní tó da ó fẹ́ àdúrà tó kù díẹ̀ káàtó àdúrà náà ló ń fẹ́ ṣùgbọ́n ko tan oro mi ni pe adura oni se temi ati ti yin ti e nagbara olorun isaje kan ni gbagbo ninu olorun eto tan gbo na ni eto eto oro tun le ti wa ni se bond fm.9 ta kale se ju kini o na de kun li faju we gro eleko ilu onigbongbo gan latedo si labe baba wa royal majesty obade mi ajasa baba ti won se odun kefa lori apere awon baba won ni ojo aje to koja yi lojo monday ose yi baba oluwa segun adeyemi ajasa awuse ti lo ni gbongbo olaside one baba mochu ke pe laye to ni masari omo apere na ko ni buna mo ni di baba ni aba won dupe lo gbo awon eyan ti won wa patapata ni se bond fm Radio One, a day re radio to Tokuna, and Metro na and the Cadupello when radio Tewa. I want GMWA on the Cadupello, GMWA, Gringa Fatile, and Mofemoniati, and go to Lenny. To add the Acostina, to my dear retired GMWA, however, everyone's you go. However, so on the camera to call on you, on the Cadupello, GM, Radio One, and like Abiola Piras, Akuan. Mani gbugbu awon se bond fm ti won wa patapata won to wa atoluseto ni se radio bond fm na ani ka dupe lo yin o baba ni won so be ara dupe lo awon iyawo awon na ku aduro ti te yin o ba to fera re ma baba ana ba dupe lo awon olori won atawon mo awon lapapo ani ka ki olori adebinpe ani ka ki won daada na ko gbagbe olori iya ibeji gbogbo awon omo won patapata ana dupe lo won awa dupe lo ebi ara ore ati awon oboba ti won pate se tan na se sawon ati tan to ranse lona kan tabi keji atawon bale na ti won ki won ati awon tan to se ojuse lona kan tabi ekeji ta ba na ma dako oni gba wa gbogbo eyin eyan wa ta jo lo be e mara yin e ma ta ba ni ana tan ile o baba ni ka dupe lo yin o daada baba wa sadura pe lagbara olohun ti munu tawon dun lori apere odun kefa ti awon se yi ti ayo kun awon be ni gbogbo apata yo ni kan de eniko kan wa na o a tun wa gba ladua pe amodo ti nbo a jo se opolopo e ni oke pe ni agbara olohun baba wa royal majesty oba oluwa segun adeyemi ajasa awuse ti lo ni gbogbo olaside one awon ni wa fi ise na piran mi emi na gbogbo na wa to para sadua fun pe baba ese opolopo odun ni aye de ka sare tun de ile aje kun eswaju lori to
0: la de bo de ele fun won ni do la won pe yo le bo
2: Golden Pillars Club of Nigeria, united we stand. Apapo ẹgbẹ́ Golden Pillars Club of Nigeria, Ọlọ́ṣun Ọ̀tà Ogun State, n ki are ẹgbẹ́ won Ọ̀túnba Tajudeen Ọlábíńjọ aka Mayegun ti won je chairman NURTW orile agege branch B ku orire ayeye idupe 60 odun won 60th birthday ti popo sise re ti gode kan bayi ti yo waye ni Friday ose yi 28 of August 2026 ki olorun je ki won se opolopo odun laye o are egbe Golden Pillars Club of Nigeria Ọlọ́ṣun Ọ̀tà Ogun State Alhaji Ọ̀túnba Tajudeen Ọlábíńjọ aka Mayegun chairman NURTW orile agege branch B Ọlọ́run kò dé fi yín sílẹ̀ ní ìgbà kan ẹgbẹ́ náà kò ní dàrú lórí yín àwọn tó ń kí yín lórúkọ ẹgbẹ́ ni Ọ̀gbẹ́ni Ibrahim Adéwọlé aka Ledo Ọ̀gbẹ́ni Taurid Akinyera Balinga pẹ̀lú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Golden Pillars Club of Nigeria Ọlọ́ṣun Ọ̀tà Ogun State Golden Pillars Club of Nigeria United We Stand.

ètò ọ̀rọ̀ tó ń lọ lọ́tẹ̀síwájú ẹ má jẹ́ àgbàgbé pé àsìkò ìbò ti wọlé dé ẹ má jẹ́ ká gbẹnú gbèkúgbé mọ́sọ̀sọkúsọ níkọ̀kọ̀ ní gbangba ẹni tó bá fẹ́ tẹ̀lé jẹ́jẹ́ gbogbo àwa náà tá a jẹ olùdíje náà ẹ dákun àfọlọ́n bẹ̀ yín ẹni tó bá fẹ́ yọwọ́ kọ́wọ́ nínú ọmọ tí wọ́n tẹ̀lé wa ẹ jẹ́ kí wọ́n lọ pé ààrẹ débi tẹ́ fẹ́ jíṣẹ́ dè yìí o lábala bẹ́ẹ̀ à ń tẹ̀síwájú lórí ètò ẹ má jẹ́ àgbàgbé ń pọ̀ orílẹ̀ pódé torí gbogbo àná ló ti ń sojú wa báyìí wípé tó ó ń súnlẹ̀ níbì kan ọ̀ǹga sókè níbì kan ni àmọ́ ibi tí mo máa ń ṣàlàyé fún náà ni wọ́n sọ láàárọ̀ yìí torí àwọn èèyàn sì ń pè mí pé bí mo ti ń sọ ni wọ́n ń bá lára tèmi náà fi ń yá láti ṣàlàyé fún pé móbì tó wà ní àgẹmọwó lọ́nà bàdágìrì lọ́hùn àgẹmọwó ni mo sọ móbì tó wà níbẹ̀ ẹ lọ bẹ̀ kẹra epo yín òpin péré pé mẹ́ ìjọba ni kan ta ni wọ́n ń ta móbì tó wà ní oníbùkù ká tó dé atan oníbùkù ni mo sọ fún yín o tàbá ti kọjá ju ọ̀tà síwájú díẹ̀ oníbùkù ẹ̀ra epo yín níbẹ̀ òun náà pépérépéré móbì tó wà ń bẹ̀ pépérépéré móbì tó wà ló kọ afọ́ òun náà pépérépéré ó kọ afọ́ mọ́ sọ móbì tó wà ń bẹ̀ ọwọ́ tó láì láì kiri móbì tó tún wà ní first track town ní first gate gangan móbì tó wà ń bẹ̀ náà géèjì wọn pépérépéré níbẹ̀ ó sì ìjọba ní kí wọn ta òun náà ni wọn ń ta ẹwà ní móbì tó náà wà ní tábà kọjá jankara tá à ń lọ ságbàdo tá a jà sọnà tó ń lọ sọnà alákòókò móbì tó wà ń bẹ òun náà pé pérépéré móbì tó wà ń bẹ ó pé pérépéré ní katapila ẹrẹpọyín níbẹ̀ aṣáájú wa dáadáa baálẹ̀ nulẹ̀ òkè odò wọn ní lẹ́ẹ̀kan sí màá dúpẹ́ náà táwọn síbi ṣẹṣẹ dé tí wọn ṣe kọjá lọ wọn tó wá kí israel majesty ọba adéyẹmí àjàsá pé wọn kó oríire ti ọdún kẹfà tí wọn ṣe kọjá lọ wọn ní kò ní jẹ òpin àwọn àgbàládà pé àárín àwọn àtẹyìn àti gbogbo ẹyin lọba lọba ọlọrun nìyẹn kó bàjẹ́ o àtẹyìn baálẹ̀ báà ní jẹ́ nìyẹn.

0: ilé-iṣẹ́ Bond FM 92.9 tẹ̀síwájú láàárọ̀ pẹ̀lú àwọn ìtura lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kẹtíbá kánsẹ́lọ̀ àrẹ̀mú ayé ní rọ́mọ ọlọ́gbọ́n ọmọ tí ń yà fọ́kọ̀ kẹtíbá wọn pàdé lórí àkọ́tún ètò ọ̀rọ̀ tó ń lọ aago mọ́kànlá àlọ́ sórí ètò àlàáfíà tayọ̀ aago mọ́kànlá àbọ̀ àlọ́ sórí ètò ayélujára aago mọ́kànlá aago méjìlá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn láàlọ́ sórí ètò akitiyan wa pẹ̀lú bàbá láyò aago méjìlá àlọ́ gbọ́ ìròyìn àpapọ̀ ilẹ̀ wa kété lẹ́yìn ìròyìn àmà tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò wa ṣùgbọ́n kí a tún máa tẹ̀síwájú láàárọ̀ tòní gbígi wa wá ní ṣe wa Bond FM alàgbà gbẹ̀ngà fátìlẹ̀ àti màmá wa golden wura ọmọbabìnrin wura ọlá adẹnìkẹ adégòkè wọn ni ká máa fi tó yín létí pé àsìkò òṣèlú ti bẹ̀rẹ̀ ìpolongo ti bẹ̀rẹ̀ ẹ̀láǹfààní àti kàn sí ẹ̀ka kátàkárà wa ní iṣẹ́ Bond FM bóyá olóṣèlú lẹ́yìn ni ẹni nǹkan tẹ fẹ́ sọ fáráàlú bóyá ẹ̀yin ẹ̀súnmọ́ àwọn olóṣèlú pẹ́kípẹ́kí ẹ fẹ́ gbẹnu wọn sọ̀rọ̀ ààyè olóṣèlú kan sọ́tọ̀ ṣọtúnṣòsì nílé iṣẹ́ Bond FM àbàbì kan jẹ́ rédíò nàìjíríà nílé yìí gbogbo ilẹ̀ láǹfààní láti wá sàn kan tẹ ní fáráàlú táwọn aráàlú náà máa bèrè ìbéèrè lọ́wọ́ yín pé lágbájá ọmọ lágbájá tó bá dórí ipò ṣó ní bojú wa jẹ́ tí wọ́n náà ní àlàyé ìlé ìbojú yín jẹ́ ẹ̀rù láǹfààní àti wá sàn kan tẹ ní fáráàlú ní ti dáadáa ni o àǹfààní wà iléeṣẹ́ wa Bond FM láti àsìkò ẹ̀kan sí iléeṣẹ́ wa ẹ̀kan sí ẹ̀ka ìpolówó ọjà pé olóṣèlú lèmi o èmi sún mọ́ àwọn olóṣèlú o èmi fẹ́ gbẹnu sọ fáwọn olóṣèlú ni ẹ tètè ya máa bọ̀ kẹ jẹ́ kí àwọn aráàlú kún wọ́n mọ̀ yín nísìnyí kẹ́yìn náà kẹ sì mọ̀ wọ́n a dúpẹ́ pé ẹ̀ ń tẹ́tí sí wa ní iṣẹ́ Bond FM 92.9 ó láfikún.
1: Náà ní fáwọn ọmọ gbàgbọ́ wípé rédíò jẹ́ ìkànnì kan tọ́pọ̀lọpọ̀ ènìyàn máa ń gbọ́ wọ́n sì máa ń gbọ́ àlàyé ọ̀rọ̀ òun ló ti ṣe pàtàkì pé ohun tẹ́ ẹ bá ní ẹ̀jọ̀ wá sórí ìkànnì bí ẹ ònà lè bá yín ní ìtàkọ̀rọ̀sọ ẹ lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé dájúdájú o
0: kò sọ̀rọ̀ pé ẹ mi fẹ́ gba kọ́ọ̀lù rà ayé ṣí sílẹ̀ ó bèrè lọ́wọ́ ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ̀yin ló bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ẹ sọ ìpinnu tẹ ní ti dáadáa kí ṣe pé àwọn kan ní ò máa pariwo fi pé lágbájá ni kiri ẹ wá fẹnu sọ ojúkòrò jẹ ẹjọ sọ láàrin kájọ sọ fúnra wa ká lè tètè ya mọ kí ṣe ìgbà tó bá di àsìkò kó rárá ní àmẹni tí ń díje ṣùgbọ́n tó bá ti wá sí iléeṣẹ́ Bond FM àwọn aráàlú ti mọ ọ ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ yín nìyẹn wọ́n ti mọ àwọn nǹkan tẹ ní fún wọn nìyẹn ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ wa ẹ rí i pé dídùn lọ́sàn máa sọ gbogbo ẹgbẹ́ òṣèlú kò sí ààyè nìkan rédíò nàìjíríà lélẹ̀ ṣọtúnṣòsì ni wá àbábì kan jẹ́ rí ọ̀gá wa ní iṣẹ́ wa Bond FM alàgbà gbẹ̀ngà fátìlẹ̀ wọ́n ṣe ní ká máa fọnrin rẹ̀ sí etí ìgbọ̀n yín.

FM 96.9.

0: kan ni feso wa po 92.9 ni gbogbo aye n gbo mo se ni ma gbe ku o aye ma gbe ku o.
1: A'udhu billahi minash shaitani rajim. Ile ise Alfredaus lo ran mi sin yin labe Al-Haj Abdul Latif Ekun Dayo pelu iro ilu Makkah to ti Madina ati awon aye miran ti a o le se ka ma sabewu si ti a ba lo si orilede Saudi Arabia fun ise ase pe arafa irorun ba loruko eto yi laarin iseju bi melo kan a o ma fi funra wa awon iroyin to se pataki to ye ka mo nipa awon ibi ma le gbagbe ti o ba lo si orilede Saudi Arabia yala fun ise Hajj tabi ise umra. Abdullah Hussein Salahuddin omo to mo kolo na loruko ti emi nje leni a o ma menuba ile alalubarka ni ile ti gbogbo eyan jeran e lati lo re foju kan ile gbigbadua ile anu ile ike ti Olorun Oba la gbe sorile fun gbogbo musulumi lokunrin ati lobinrin Kaaba ti mo royin re fun yen to fi kale silu alapale ti se gbe Makkah ilu anabi Muhammad sallallahu alaihi wasallam ko si ba o se soro Kaaba ta o de sori pa babala babawa anabi Ibrahim alayhi salatu wassalam la gbagbe omo re anabi Ismail alayhi salatu wassalam ya wa ajara anabi Ibrahim fi ipile ile alalubarika ti mo royin yen fun yin Kaaba wa fi lele o si pe ti gbogbo agbagbo wi pe awa ti a lo si Hajj Kaabo ti Olorun si se ni alatewogba ta je ikan ninu awon to je ipe ohun laarin alafo ti anabi Ibrahim anabi Ismail ti won lo ko to di pe anabi Muhammad sallallahu alaihi wasallam de awon alaigbagbo won so ayika Kaaba di ibudo ti won ku awon osa won si ko to di pe anabi Muhammad sallallahu alaihi wasallam wa de o se ayipada ati amojuto to pe ba Kaaba eleyi ti o si je pe bi ojo se gori ojo ti igba gori igba na ni Kaaba bere si ni dagba si leyin igba ti anabi Muhammad sallallahu alaihi wasallam to se Hajj akoko Hajj na wa se kini o di opo kan pataki fun gbogbo awa muslimi ti se opo elekarun to gbeyin ninu awon opo mararun ti a ni ninu esin Islam sewari Kaaba yi awon afa je ko yi wa pe egbegberun lona egbegberun awon malaika na ni won ma yipo re nigbati awa omo eyan tawa na ba ntawafu aye yi lowo o fi je pe ta ba lo ta ba bo ta ba debi ina alawewe ti a mo si green yen a o toro rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar sharika ba ti mo ro yin e fun yin ta fun pe o ye ki emi ati e na Olorun mu igbalaye wa lati le debe ikan ninu awon akoroyin to je aladari ti oruko re nje Gulami Ut o se agbejade ise iwadi kan to so pe laarin ile to won ju kaakiri gbogbo agba laaye to je mewa Kaaba o je okan ninu e sewari Kaaba ti mo royin re fun yin yi mosalashi lapapo won ni o worth $100 billion ile to tun tele iyen wa ni orilede France ile yi ni Etat Civil Nuclear Fusion Research Reactor iyen je $25 billion se ri pe alafo to wa nbe o po lopolopo tori oniruru awon ohun mere mere ijoba Saudi Arabia ti dalara si ara Kaaba papambari e na ni gbigba adua ti mo so fun yin yen beyin na ba fe se Hajj tabi umura alalaafia to fini lokan bale doba Alfredaus Hajj and Umura Services Limited na le se alalubarika te le ba lo ile se Alfredaus fe gbe gigile lori gigile pelu umura odun 2026 special umura package ma wa ni osu September ati December 5.2 million naira ni fun awon to fe tele wa ni September 6 million naira ni December o ma ya lara oto ile pe yato si awon aye te ti mo tele ni osu September ile se Alfredaus ma ko awon ori won sabewo si Tohim Tohifi ni wadi je ko yiwa o je ilu kan to kun fun awon ododo olorun dido eleyi to ma n pese awon eroja ohun amuse olorun dido ni 650 million lododun bakan naa laaye yi je aye to lapere nibi ti anabi Muhammad sallallahu alaihi wasallam se abewo si to ti se amulo iwa ifarada re emi suuru sise amojukuro aanu fun awon eniyan to fun to ku die kaato fun tele Alfredaus
2: lọ sí special umura ní oṣù September àti December ọdún 2026 tá a wà yìí lẹ́yìn àwọn ibi tó ti mọ̀ tẹ́lẹ̀ kò tún ṣàbẹ̀wò sí Tohi.
1: Ẹ láǹfààní àti máa san owó yín sílẹ̀ díẹ̀díẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé iléeṣẹ́ Alfred House 08034105710 08034105710 tàbí kẹ́ ẹ kàn sí wọn ní number 90 Ikorodu Road Friday bus stop ní ìpínlẹ̀ Èkó. A ó pàdé lọ́jọ́ míì. Abdulwan Hussein Salahuddin Omotumọ Pọlọ. Salamu alaikum.
3: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdá àádọ́rin àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain. Gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí o lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. O lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni o lè fa ìrọmọ bí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. O lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókò pé o lè fà á. Kí èèyàn over stress ara. Ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé-ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé. Day and non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńtọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀ kó dọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára ẹ̀yin olùgbọ́ mi. Mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé-ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá, wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ orí ẹ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣerú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé-ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé-ìwòsàn balẹ̀ sí Abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé-ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendor U-turn bus stop gangan ní Abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Call our WhatsApp number wa òun ni 08038690104 08038690104. A sì ní ẹ̀ka ilé-ìwòsàn wa ní Ìkòròdú ní number 2 Daniel Sumani Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Call our WhatsApp number Ìkòròdú ni 08165858582 08165858582. awon onimo ilera ti won fe tesiwaju lati gba imo kun imo
4: fun ekunlele alaye lori orisirisi awon otoju ti a ni ni ile iwosan wa ti mi ti menuba e ori won lori website wa www.iasnaturalmedicare.com
3: ti moto yin ba yonu mechanic ni e oke si ti aisan kan ba n da yin laamu awa ni mechanic ara e kan so wa fun itoju to peye a ma reti yin
5: Aire no je oloke ni ko ni ko je ko taja tori pe bi won ti mo niran baba won nu on to ba jora won lo ye ka fi wera won Gido formula alternative therapy aki tun so fun oloye eniyan bi ko se je laujo okuta Gido formula alternative therapy kedu ati kidiri sise dede kopolo ida sise bo ti ye iseto do won igbagbe alode go se fogbe inu infection awa bigba hepatitis ditan gido atato iyodun imo ejilo to fa kiki la fi gbe kale lo je ko poju osun eyin na Lukele confirm velomi. Kosi alashi atulu darile shetu pesi jido. Ajabi ino ebu gito confirm. Dr. Ujo Olajide. Nibu bojo Monday si Friday. Agumeji arosi meji ale. Number 8 Amubioya Street. Ukiaro bus stop. Ekpi wasuri 080-37-38-3879. 080-37-38-3879. Legacy 080-37-38-3879 Jido Formula Alternative Therapy Iroyin Kutakojuba
6: Ile ifowopamọ Tax Bank pẹlu ifowosowopo igbimọ Hajj orilede eyun ni National Hajj Commission of Nigeria ati awọn igbimọ alabojuto irinde ajo ipinlẹ lo fi tayo ra wa leti pe ayisi nbe sibe fun ikowojo Hajj ọdun 2027 yara ma di ero eyin fun Hajj ọdun ti nbọ o pẹlu aniyan to dara ati iranlọwọ ala ipinu re yo yori si rere boya onibara wa lo je tabi be ko isin yin lakoko to dara lati si ajo ifowopamọ na bere tin fo pamọ ni die die lati di ko re mu fun haajo ndun tin bo ati awon odun ti o tele pelu si account ifo pamọ haajo tax bank loni pelu abewo ni www.haajsavings.taxbank.com tabi ko ko ni 0708252265 fun alaye lekunrere tax bank iwo nikan la fe wa o

0: FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Ẹwà kọgbọ́n, ẹwà ní oyè. Ìfẹ́sùwápọ̀ táwọn yọ agbede ní Bond FM. Àwa ni bàbá iwájú ìyẹn lójú gúngbé ẹ̀yin lọ́mọdé ẹ̀tọ́ ya rẹ̀.

0: ṣe Bond FM 92.9 ní báyìí gẹ́gẹ́ ní aago méjìlá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní báyìí lọ́jọ́ sórí ètò tí ọ̀pọ̀n súnkàn ìyẹn ètò akitiyan wa ẹ wá nǹkan fìdílé láti jẹ̀gbádùn àkọ́tún ètò ọ̀hún lónìí àgbọ́dún nù.
1: Bó ṣe orin àtijọ́ tó ṣì ń bá gbà mọ́ àti tòde òye.
2: Ayọ̀ ti ní ṣe olóyè sí ti lórí ètò akitiyan wa ní láti fi hàn.

0: aṣojú wa ti wá ìṣàlàyé ipa tí wọ́n ti kó fún ìdàgbàsókè ara ìlú yálà alága ìbílẹ̀ kọmíṣọ́nà tẹ́nẹ̀t àtàwọn rẹ̀.
1: Ẹ káàárọ̀ sá, ẹ káàárọ̀ mà, ìjáde wa lónìí àbánulọ́lọ́ba pàdé o, ọkàn wa balẹ̀. A ti yan àwọn aṣojú wa náà lójú korí afẹ́fẹ́ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ayọ̀délé Olóyè Bàbá Aláyò ọkọ Cecilia Lámàlálè ẹ̀nàrún àkọ́kọ́ ọmọ lọ́wọ́ máa dẹ̀.
2: Ẹ káàárọ̀ olótú, mo kí gbogbo tẹlẹ́rú tẹlẹ́mù wípé ẹ kú àkókò yìí o, Olúwa jẹ́ kí afẹ́fẹ́ yìí á jẹ́ kó bá wa lára mu. Orúkọ tèmi ni Senior Comrade Akinsanya Alasisi Ayinde, alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Igando Ìkọ̀tún nílùú Ìkọ̀tún.
3: Lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe sáà àkọ́kọ́ tí Ọlọ́run bá yín ṣe láṣeyọrí, ẹ máa tún bẹ̀rẹ̀ sáà kejì fún màá ti lọ lọ́dún kan báyìí. Kí lẹ lè tọ́ka sí pé wọ́n báyìí lẹ lè ṣe?
2: Ẹ ṣe olótú, àwọn àgbàlagbà sọ pé Adédè Okò Márù ọ̀gá ọ̀lẹ ni kòwe máa jẹ́ ti àwọn àgbàlagbà. Látìgbà tí a ti padà dé ní sáà ẹlẹ́ẹ̀kejì, a ti ṣe àwọn òpópónà, a ti tún àwọn iléèwé ṣe, a ti ra ilẹ̀ tí a fẹ́ fi kọ́ iléèwé fún àwọn àdúgbò tó jẹ́ pé kò sí iléèwé ńbẹ̀. Wọ́n ń gun orí omi lọ sí Ogun State láti lè jẹ́ kí àwọn ọmọ wọn lọ kàwé ni. A ti ra ilẹ̀ yẹn, ó wà ńbẹ̀. A ti ṣe àwọn òpópónà, a ti ṣe iléèwé, a ti fún àwọn ọmọ iléèwé ní àwọn tó fẹ́ ṣe ìdánwò oní girama ní ẹ̀bùn fọ́ọ̀mù ọ̀fẹ́.
3: Àwọn ibi tẹ́ ẹ ṣe sì ẹ máa dárúkọ ẹ pé báyìí ni o.
2: Àti ẹ bá lọ sí Itoki Street ní Kọ̀tún, ẹ máa rí òpópónà àti kòtò ìdánmínú gèrè tá a ṣe síbẹ̀. Tí a bá lọ sí Láfúnkẹ́ Street, òpópónà Láfúnkẹ́ ní Ìjẹ́gun, àwọn èèyàn gan wọ́n ń sọ pé ọ̀nà yìí kò yẹ kí local government ẹ̀ lọ síbẹ̀ rárá torí pé ọ̀nà yẹn gùn, ó kọjá bẹ́ẹ̀. Ṣùgbọ́n a wò ó pé a ní láti jẹ́ kí gbogbo ìdojúkọ tí àwọn olùgbé àdúgbò yẹn tí wọ́n ń dojúkọ ó ti pọ̀ ju bí ó ṣe yẹ lọ. Látìgbà tí a ti ń ṣe sáà àkọ́kọ́ ni wọ́n ti ń ké gbàjarè wa bá ìjọba wa. A sọ pé òpópónà tí ìpínlẹ̀ máa ṣe ni agbára wa ò lè ka, ṣùgbọ́n abẹ́ Ọlọ́run tí pé Kọ́lọ́run jẹ́ kí agbára wa ka. A ti ń ṣe ọ̀nà yẹn lọ. Ẹni tó bá lọ sí Láfúnkẹ́ Street níjẹ̀gun, ó máa rí ọ̀nà yẹn. Kòtò Dámínù ẹgbẹ́ méjèèjì òun là ń ṣe. Ìyẹn lásán gan-an ó ti tó nǹkan. Ẹni tó bá sọ pé owó òtẹ́rù kékeré tó fẹ́ lò ń bẹ̀, òun ló mú ni. A má ṣe wá sọ àwọn òkúta tá a fẹ́ kó sí ojú títì yẹn fún àwọn èèyàn. Àwọn èèyàn wọ́n ti ń jẹ̀gbádùn ojú ọ̀nà yẹn lọ́wọ́ báyìí. Ó kù díẹ̀ ká parí ẹ̀ tó pátápátá. Tọ́ bá lọ sí Rabiat Akinsanya Street ní Ẹ̀gàn, wọ́n máa rí òpópónà yẹn náà tá à ń ṣe. Òpópónà yẹn náà ó gùn gan, but abẹ Ọlọ́run tí wípé gbogbo àwọn olùgbé agbègbè yẹn a fẹ́ mú ìgbé ayé dẹrùn bá wọn láti jẹ́ kí wọ́n lè máa jáde, kán máa gbé mọ́tò wọn wọlé láìsí wọ́n forí gbá, wọ́n fẹsẹ̀ gbá, mọ́tò bàjẹ́. So adúpẹ́ fọlọ́run. Ìyẹn náà láìpẹ́ a máa pe àwọn èèyàn láti fi ṣe kọmíṣánnì yẹn. Tó bá lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Igando, Local Authority Primary School Igando, iléèwé méjì ló wà ńbẹ̀. Àwọn iléèwé tó wà ńbẹ̀ yẹn àwọn ọmọ ò ti ẹ̀ lè ló mọ́ káwa tó débẹ̀. Nígbà tí Kánsẹ́lọ̀ Igando Ward E tó wá bá mi pé ẹjọ́ ẹ gbà wá, tójò bá ti rọ̀ orí àwọn ọmọléèwé yìí ló ń rọ̀ sí, tí òòrùn bá ràn orí wọn ló máa ràn sí. Kò tiẹ̀ sí àga àjókòó ní inú gbàgede tí àwọn ọmọ yẹn ti ń kẹ́kọ̀ọ́, orí ebútú òun ni wọ́n jókòó sí. Ṣùgbọ́n ẹni tó bá débẹ̀ ń sìn á rí pé a ti sọ di ti ìgbà ọ̀tún. Tá bá lọ sórí ètò ìlera, àwọn ilé ìgba ìtọ́jú wa tí a mọ̀ sí PHC Primary Healthcare Centers, a ti ṣe àtúnṣe sí àwọn ilé ìgbàwòsàn yìí. Tí wọ́n bá lọ sí Ìkọ̀tún Primary Healthcare Center, tán bá débẹ̀ wọ́n á rí àwọn àtúnṣe tó ti bá ibẹ̀. ton ba lo si akeson ni primary health care center to wa nbe won ari atunse to ti de ibe ara awon nkan igbalode sibe ara solar panel sibe lati le je pe gbogbo awon kan ton fe lo nbe won a le ma ri lo ni irorun ara generator na sibe fun awon ti won sise nbe agba olode igbalode agba won sibe lati mojuto gbogbo awon irinse eto ilera to wa nbe ati awon osise eleleto ilera ti won sise nbe ti won ma sise ale nbe so ati se gbogbo yen ton ba lo si primary health care center to wa ni Obadore na won a ri pe ko se ibi ti owo ja sangun wa ode ah won a ri ipa owo wa nbe ton ba lo si Ilado ati se ile iwosan sibe na ti awon eyan ti nje igbadun e so
3: alaga ijoba ibile Igando Ikotun ewo doti eko yi won le gba si ewo ton to si ki le nse si ge bi alaga ijoba ibile
2: e se awon agbalagba so pe obo nlagun irun ara e ni ko je se ri ta ba n pariwo ijoba e je ki awo olugbe ilu Eko fun rara wa ki a se atunse lori bi a se nda ile si oju opopona ti a nda ile sinu koto idaminu gerege iwa baje o ti rodo si awa olugbe ilu Eko o ti rodo si wa lara o ni ibi ti ijoba ti pese ti won nda ile si o ni awon agbasese ti awon ijoba ti fi si ilu konkan lati ma ko idoti sugbon nitori pe awa are Eko a o fe sanwo fun awon agbasese yi a ma dile sinu eyin moto wa ta ba tin lo si bise lago merin ni idaji a gbe ile a gbe soju opopona ta ba tin bo lale a gbe ile a gbe soju opopona a gbe ile a da sinu koto idaminu gi
3: mese o leyin wa gbe
2: ni bi osu bi marun seyin a fi eto kun lole a pe won ni environmental monitoring course awon ti won nso awon ti won dale ti won dale sibi ti ko ye ki won dale si bi ati nko lawon eyan dale pada sibe sugbon awon ti eso alaabo ti won bojuto awon opopona yin won ma mu awon ti won wa ndale sibi ti ko ye ki won dale si ani record won lowo tori ta ba ti mu won a ma ya aworan won so ko to di pe a ko won fun awon ile ejo ti won ma
3: alaga ijoba ibile Igando Ikotun ko sendu ta tan afọlọrun ba ki lawon olugbe Igando Ikotun so pe o ku de ka to ti won pe akiyesi yin si ti e de mo pe o ye ke ti se agbo nkan le ti tan ni
2: e se ani o tan kan ki ni iwo esin ku we ma je ta awon agbalagba Olorun to da gbugbu wa na o se gbugbu nkan ta fe na lo se fun wa eni kun o de le te aye lorun sugbon agbiyanju lati se gege be se mo pe ijoba ibile Igando Ikotun ijoba ibile to tobi ni to de je pe o sese n dagba soki ni gbugbu ona to po repete gbugbu awon olugbe na fe gbugbu ona yen na fe ka se laarin odun kan ona to wa ni Igando Ikotun odun mewa gan a le se gbugbu e tan so sugbon gege ba se mo pe idagba soki o ma ma sun die awa ma se ti wa ni sa ijoba ta wa yi ibi ta ba se de ijoba to tun de awon na tun bere nbe iyan ba se ti ebi to ba se de won a tun bere nbe bi idagba soki bo se nwo adugbo ohun niyan ko si enikan to le se tan awon baba kan won ni ise ti oyinbo se titi ko le pari ohun na npe ni titi
3: alaga ijoba ibile Igando Ikotun won ni omo wa ni Akinsoya loro ipa wole awon awori aso pe li so fun pe ile mi li fe gba omo ala Akinsoya ki le nse lati pe o wole si ijoba ibile Igando Ikotun ati pe awon council kan wa won ni won gbe ipa wole fun kanga tori tirisi to ti wa sori eto yi mo le si lodo yin ni soki
2: e se gege bi eni to ti je osise tele emi o fi taratara gba pe ka gbe ise eto igba o wole fun awon agbasese ah sugbon die lowo onile die lowo alejo awon ti won gbe ise fun agbasese won ti ri pe nkan ti awon fe awon osise o le fun awon awon agbalagba so pe oro lo dun agan lo daba abiku ko we ma je te eyin agbalagba ti ara aye ba ti se dada won ni ma ranti irorun mon gba ta ara aye o ba se dada no ranti gba ti awon iru awon alaga be ri pe awon osise won se nkan to konju osun tawon nfe owo la si fin selu ohun lo fa ti won fi gba awon agbasese
3: lori ipa owo le ton so pe omo le
2: lori ipa owo wole pe omo wa lo wa nbe mo fowo so ya pe gbugbu awon baba wa ni won san owo ori to ye ki won san nitori pe won mo ipe omo ti awon ran nise owo lo ma fi se gbugbu nkan ti awon fe ki won se si ilu mo de dupe lowo gbugbu awon baba mi ati iya mi ati onile atalejo bi pe won ku aduro ti mo wa ro won pe kon tubo ma san owo yen ka le tun ma mu ohun amaye derun wa si enu ona won ni gbogbo gbade madi
3: te ba yen de si di radio yin alagajo ibile gondo ikotun oni agba lalejo senior comrade lasisi ayinde akesoya nbo e jo sa lo win lori ju da yan dun te duri alefa te gbe se
2: e se mo dupe nkan to wu mi lori ju ni ona la funke ti a ri se nitori gbogbo awon eyan won ni gbagbo pe a le se sugbon olorun je ki a ri se ona la funke ta se ati rabiat akisan ata ri se nigbati awon assembly gangan wa sibi awon na won gbe sadankata fun wa pe ah ise le se e ku se omo odo rere so adupe fo olorun olorun to nti wa leyin atupo ma ti wa leyin bebe se nlo bebe o ti duro
3: o wa se te awon to wa ni so kon fe ba lagajo ibile igondo kan to soro a fe fi oro kan to won leti nkan bayi lo nse wa nkan lo bayi lo nse wa number no ma pe yin si to je pe nkan le ma gbe e ba npe die die to awon to fe ko le yi tori mo pe awon to wa nle wa so pe ah olodun je ki se ma pe number olodun je ki se number pe number ejo number no ma pe yin si to je pe igba te wole eni open door policy gbogbo won te ma se fun wa
2: be ni open door policy na won la nlo a gbo lopa senu ona omo egbe le wole lati ri wa ni gbogbo igba to ba hun won ero bani soro mi odu ni ki sa imo foloko bi o tile je pe fun ori eto ta wa yi ma tun fi sile gbon mu mo pe ero bani soro mi o wa lowo gbogbo awon olugbe ijoba ibile idagbasoke igondo kotun 080 33 82 84 39
3: lekan si
2: 080 33 82 84 39 ese ti e ba pe mi lori ero yi ti e ri pe ki n gbe e fi atejise e fi si ori ero ibanisoro yi o le se se ki n wa ninu ipade o le se se ki n ma se nkan mi lowo sugbon ti n ba ti ri atejise yin ma da yin lohun ma fun yin lesi pada lagbara olorun te ba ni pe e ti pe mi mo ma ri miss call yin ti pipe ba ti po lori e mo le ma ri miss call yin mo sugbon te ba fi atejise sibe ma pada da yin lohun ti n ba ti se tan
3: to eyan wa ti n be le ore le ti gbo lati enu alaga ijoba.

0: ṣe Bond FM 92.9 gẹ́rẹ́ gẹ́ni aago méjìlá ọ̀sán lu ẹ̀ka ọ̀sán ìròyìn àpapọ̀ lẹ̀ wa ló ń dé sí ti gbọ̀yìn láti lè ṣe wa Bond FM 92.9 ka Radio Nigeria tó wà ní onígbòǹgbò nílùú Ikeja ṣáájú ẹgbọ́ àwọn kókó tó jẹ́ nínú ìròyìn náà ìjọba ìpínlẹ̀ Èkó kéde àtúnṣe orí afárá òkè afá àtàwọn bíi iṣẹ́ náà gbà fárá ìlú tí wọ́n lè gbà lásìkò náà ẹgbẹ́ òṣèlú APC ṣíde ìforúkọsílẹ̀ orí ẹ̀rọ fáwọn tó bá tún fẹ́ nífẹ̀ẹ́ àti darapọ̀ mọ́ ẹgbẹ́ wọ̀nyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tá a wà yìí ìjọba àpapọ̀ tún ti tẹ́wọ́ gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 65 láti orílẹ̀-èdè South Africa ògbóǹtarì di akọrin lórílẹ̀-èdè America Dolly Parton papòdà lẹ́ni 80 ọdún wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Ganiat Bello Ashiru ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde àtúnṣe orí afárá òkè afá ní ìjọba ìbílẹ̀ ìsọlọ̀ local government ẹni tó jẹ́ alákòóso fún ètò ìrìnà ọkọ̀ nípínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Olúwaṣẹ́un Ọ̀ṣíyẹmí ti jẹ́ kó di mímọ̀ pé iṣẹ́ àtúnṣe náà yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ẹtì ọjọ́ 28 oṣù kẹjọ ọdún tá a wà yìí tí yóò sì gbà wọ́n ní ọ̀sẹ̀ mẹ́ta gbáko èyí tí yóò tẹnubẹ̀pọ̀ ní ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí wọ́n jẹ́ kó di mímọ̀ pé abala ọ̀nà méjì ni àtúnṣe náà yóò jẹ́ alákọ̀ọ́kọ́ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 26 oṣù kẹjọ ọdún tá a wà yìí tí yóò sì tẹnubẹ̀pọ̀ ní ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún tá a wà nígbà tí abala ẹlẹ́ẹ̀kejì ìyẹn yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 12 sí ọjọ́ 18 oṣù kẹsàn ọdún tá a wà yìí wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn àjọ tó ń rí sí ètò ìrìnà ọkọ̀ lábẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó ìyẹn àjọ LASMA wọn yóò wà káàkiri ìjọba ìbílẹ̀ ìsọ̀rọ̀ láti máa darí àwọn ọkọ̀ lọ síbi iṣẹ́ náà gbà tí yóò láǹfààní fún wọn láti lọ máa gbà lásìkò tí iṣẹ́ àkànṣe náà bá ń lọ lọ́wọ́ ẹni tó jẹ́ alákòóso ọ̀hún tẹ̀síwájú pé àwọn rọ àwọn awakọ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alákòóso ètò ìrìnà ọkọ̀ àwọn òṣìṣẹ́ ètò ìrìnà ọkọ̀ kí wọ́n sì ṣe sùúrù lásìkò tí iṣẹ́ àkànṣe náà bá ń lọ lọ́wọ́ ẹni tó jẹ́ olùdarí àgbà àjọ akólẹ̀ kódọ̀tí ní ìpínlẹ̀ Èkó ìyẹn àjọ Lagos Waste Management Authority Lọ́mà ọ̀mọ̀wé Muyiwa Gbadegesin ti jẹ́ kó di mímọ̀ pé àwọn bí àwọn èèyàn ṣe ń da ìdọ̀tí sí àwọn ibi kòtọ́ ní agbègbè Bẹ̀jù Lẹ́kí àwọn ò ní faramọ́ bákan náà ni wọ́n tẹ̀síwájú pé gbogbo ìlàkàkà làwọn ti ń ṣe láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ tí yóò máa mú àwọn èèyàn tó má tàpá sófin ìpínlẹ̀ Èkó láti lọ máa mú àwọn tó bá kàn ń da ilẹ̀ sí àwọn ibi kòtọ́ bákan náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọkọ̀ èyí tó yẹ pé ó ń dalẹ̀ sí àwọn ibi kòtọ́ ọ̀hún ló jẹ́ pé ẹ̀rọ ayàwòrán ti ya ẹ̀rọ nọ́mbà ara ọkọ̀ rẹ̀ lójúnà àti mọ ẹni tó ṣiṣẹ́ ọ̀hún ọwọ́ rọ àwọn olùgbé àti àwọn agbègbè náà àti àwọn onílé iṣẹ́ kí wọ́n dẹ́kun à ń da àwọn ìdọ̀tí sí àwọn ibi kòtọ́ àwọn awakọ̀ àjàgbéjò tó wà ní abẹ́ ẹgbẹ́ NATO ni wọ́n ti rọ àwọn òṣìṣẹ́ wọn àti àwọn àjọ agbófinró láti pé wọ́n ń tẹ̀lé òfin lásìkò tí wọ́n bá ń ṣiṣẹ́ wọn ọ̀rọ̀ àmọ̀ràn yìí ló ti ẹnu ẹni tó jẹ́ igbákejì adarí ẹgbẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Kamaruddin Àyìnlá nígbà tí wọ́n sọ̀rọ̀ níbi ìpàdé wọn tó wáyé ní ìlú Èkó ọ̀gbẹ́ni Kamaruddin jẹ́ kó di mímọ̀ pé àwọn ẹ̀ṣọ́ agbófinró ni wọ́n gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ àwọn awakọ̀ láti lè dáàbò bo ẹ̀mí àti dúkìá lásìkò tí wọ́n bá ń ṣiṣẹ́ wọn lọ́wọ́ kí wọ́n sì máa bọ̀wọ̀ fún wọn adarí ọ̀hún tẹ̀síwájú pé àwọn awakọ̀ ọ̀hún ló jẹ́ pé onírúurú ìṣòro ni wọ́n máa ń kojú lásìkò tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ wọn tí àwọn ẹgbẹ́ náà wọn sì ní dẹ̀yìnbọ̀ láti máa ṣe ìwádìí fínífíní lórí àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin wọn àti àwọn agbófinró
1: ẹjọ tuntun náà ṣẹ́rí tẹ bá ti rí road safety tẹrí vio tẹrí lasma tẹrọ ọlọpàá tó bá ti dá yín dúró ẹjọ tuntun náà ẹ dúró ṣẹ́rí kí àjọ fẹnu sọ nǹkan pẹ̀lú wọn àwọn regulatory bodies tí mo sọ yìí ó láǹfààní ju kẹ bá wọn jà lọ kò sí ọ̀gá tó máa gbọ́ àwọn àtàwọn pípù yà dìjọ lájọṣepọ̀ tó dáa tó dán mọ́rán.
0: ọ̀gbẹ́ni Kamaruddin wá gbórí fún ẹni tó jẹ́ adarí àjọ NATO ní ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ ọgbọ́n àtinúdé ìmọ̀ àtòye àti èyí tí wọ́n lò láti máa fi ṣàkóso ẹgbẹ́ náà. àwọn mùsùlùmí òdodo jákèjádò àgbáńlá ayé ni wọ́n ti sàmì sí ayẹyẹ ọdún ọjọ́ ìbí ànábì ètò ẹgbẹ́ Nursery Fasti Society of Nigeria náà kò gbẹ́yìn tí wọ́n sì ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti wo àwòkọ́ṣe ànábì pàápàá jùlọ ìfààyè gba ara ẹni àti òtítọ́ ọdún tí wọ́n mú sà lókun lásìkò tí wọ́n ń bẹ láyé en to je missioner agba Jonas Frati Marab Aziz Onike awon ni won soro edi mimo ni bi ayeye Molud Nabi ti egbe ohun e to wa ni Alausa Central Mosque nigba ti won ra awon muslimi ati awon ti ki se alaigbagbo lelede Nigeria lati ma wo awokose papa julo egbese aye Anabi Muhammad Imamu Onike won sapojuwe odun Molud Nabi gege bi odun ta fin seranti Anabi ati awon nkan ti o mu wa si aye ati awon iwa eto je pe o mu wa si aye lasiko ti won wa ni aye je ke agbon
2: dede ti olohun ba gbe anabi ti olohun ba gbe ti ti a tun aye se ni awa na bodo ma je ni ti o mo gbe ni ni ti o mo tun aye se tori pe oga ti wa ta pe loju sela na mo so sela olohun ni ko wa ta aye se ni ka wa na je ni to se pe anywhere ta ba nde kan won yo mo mo pe ohun mo leyin anabi leleyi ka je ni wa dada awa siwaju ka je asiwaju re baba wa lo mo leyin ta ti dasaju ka je omo leyin rere san wa siwaju wa ka ma mo ro ti o da san won ti nbe ni waju ki won wa le
0: lara won ti won soro ni bi ayeye ohun ni okan ninu awon missioner Nasrat Alhaji Ibrahim Abubakar ti awon na si ra omo orilede Nigeria lai wo tesin tabi eye lati ma se nrowo fun omo lakeji won papa juno isoju anu ni awujo bakan na ni won lo asiko na lati gbadura fun olorun fun awon adari wa ki olorun dari won si ona toto ki o si dabobo orilede wa Nigeria ki olorun si fi ifaya bale ati emi isokan ki o fi gbele ni orilede Nigeria ni bi pade adura ohun egbe oselo Progressive Congress ni won ti kede pe awon yo tun side foruko sile lori ero ayelujara kaakiri orilede yi fun enikeni to ba ni lemi lati darapo mo egbe oselo APC ti o waye ti o bere lati ojo kokan ni logbon osu kejo odun ta waye ni igbaradide eto idibo odun 2027 eni to je alukoro egbe oselo APC alagba Felix Moka awon ni won soro yi di mimo ton tin so di mi pe egbe na yo faye gba awon eyan pupo si sinu egbe ohun yato si awon ti o ti wa nibe tele lojuna ati foruko sile lori ero ayelujara won ro awon alenu loro ninu egbe awon alatileyin won lati pe won kopa ninu eto na ko won si so fun awon alamulegbe won lojuna ati le je ki eto ijoba ntiwantiwa ki o ma feju keke si egbe oselu APC je ko di mi pe foruko sile na ni o wa fun eni to ba ti pe omo odun 18 lo soke pelu number idanimo NIN won lati fi pe won fi oruko sile fun kaadi omo egbe oselu ohun iroyin apapo le wa le ngbo lowo lati le se wa Bond FM 92.9 ka Radio Nigeria to wa ni onigbongbo nilu Ikeja.

0: ṣàwàyé pẹ̀lú arábìnrin kan ìyẹn Blessing Bright Effiong ẹni ọdún 24 tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ jòjòló bákan náà ni ilé iṣẹ́ ọlọ́pàá jẹ́ kó dìímọ̀ pé ibùba tí wọ́n ti ń bí ọmọ ní ọ̀nà àìtọ́ yìí ló jẹ́ pé wọ́n ń lò láti máa fi ṣe dàrúkẹ́ àwọn ọmọ kéékèèké bákan náà ni ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún alàgbà bọ̀dé ọ̀jájú ni wọ́n gbóríyìn fún àwọn ilé iṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ bí wọ́n ṣe ṣàwárí ibùba náà tí wọ́n sì tẹ̀síwájú pé àwọn ó sì wà lójúfò lójúnà àti máa lọ káàkiri tí ẹnikẹ́ni bá rí ìsọfúnni láti ṣèrànlọ́wọ́ fún iṣẹ́ àwọn tí àwọn yóò sì tẹ́wọ́ gbà á ẹni tó jẹ́ alákòóso fún iṣẹ́ òde lórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀gbẹ́ni David Umahi ti sọ di mímọ̀ tí ó sì rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí wọ́n rin ojúnà àti àwọn olùgbé ìpínlẹ̀ Edo sí ìpínlẹ̀ Delta pàápàá jùlọ lórí bí ọ̀nà wọn láti Benin Sapele Road àti Benin Asaba Road ṣe bàjẹ́ kọjá àlà ọ̀gbẹ́ni David Umahi ó sọ̀rọ̀ ìforíjì yìí tó sì ní kí wọ́n dáríji àwọn pàápàá jùlọ ìjọba àpapọ̀ lásìkò tó lọ ṣe àbẹ̀wò sí ojúnà ọ̀hún tó sì pàṣẹ fún àwọn kọ̀ǹgílá tí wọ́n gbé iṣẹ́ náà fún láti pé gbogbo àwọn nǹkan tí wọ́n gbé gidi náà láti lè má jẹ́ kí ọkọ̀ lọ gere ni kí wọ́n gbé kúrò níbẹ̀ àti pé àwọn àtúnṣe kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ wáyé níbẹ̀ lójúnà àti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè kí ọkọ̀ kí ó lè máa lọ gere ní gbogbo agbègbè bẹ̀ kó sì má sí ìnira kankan fún aráàlú ó wá gboríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé wọ́n mọ wàhálà tí àwọn èèyàn ń kojú ní àwọn ojúnà fún ìdí èyí ni ààrẹ ṣe bọwọ́lù kí wọ́n ṣe àtúnṣe kóyákóyá ní ojúnà ṣùgbọ́n àwọn kọ̀ǹgílá tí wọ́n gbé iṣẹ́ náà fún àwọn ni wọ́n jẹ́ kí ó máa tìrì bíi omi ọkà ìjọba àpapọ̀ ti jẹ́ kó dìímọ̀ pé àwọn ti tẹ́wọ́ gba àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà 65 káàbọ̀ padà sí orílẹ̀-èdè ní òní òde yìí tí ń ṣe ọjọ́ 26 oṣù kẹjọ ọdún tá a wà yìí ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè agbẹnusọ wọn ọ̀gbẹ́ni Kemi Ebiefa àwọn ni wọ́n sọ di mímọ̀ wọ́n ní lójúnà bí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa ṣe ń sọ di mímọ̀ pé àwọn ò fẹ́ àwọn àjòjì mọ́ òun ló jẹ́ kí àwọn lọ kó àwọn 65 àti òkú tí wọ́n sì balẹ̀ sí ìpínlẹ̀ Èkó ní ìrọ̀lẹ́ òní òde yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ di mímọ̀ wọ́n ní ní ọ̀sẹ̀ tó kọjá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 73 ló jẹ́ pé wọ́n padà wá sí orílẹ̀-èdè yìí tí wọ́n náà sì tún tẹ̀síwájú lórí iṣẹ́ àwọn láti lọ kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó kù kúrò ní orílẹ̀-èdè South Africa. Ìròyìn ilẹ̀ òkèèrè ìròyìn ìrò láti orílẹ̀-èdè Amẹ́ríkà pé ògbóǹtarìgì akọrin ìyẹn Dolly Parton ti jáde láyé ní ẹni 80 ọdún wọ́n sọ di mímọ̀ pé àná òde yìí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lẹ́yìn tóun náà bá àìsàn jẹjẹrẹ wọ̀ọ̀yá àjà lórí ọ̀nà náà ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà alàgbà Donald Trump ti bá àwọn mọ̀lẹ́bí kẹ́dùn tí wọ́n sì ń sọ di mímọ̀ pé kí àsíá orílẹ̀-èdè Amẹ́ríkà kó wà ní ìdajì láti fi bu ọlá fún ògbóǹtarìgì akọrin ọ̀hún ẹ̀yìn èèyàn wa àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n darí wa kí wọ́n lè kó wa délẹ̀ lérí yóò ṣe ṣe fún wa o ròyìn àpapọ̀ tọ̀sán ní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí tó mú wá sópin ẹ tún gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí ìjọba ìpínlẹ̀ Èkó kéde àtúnṣe orí afárá òkè afá àtàwọn ibi iṣẹ́ náà gbà fún aráàlú láti máa gbà ẹgbẹ́ òṣèlú APC ṣíde ìforúkọsílẹ̀ orí ẹ̀rọ fáwọn tó bá tún nífẹ̀ẹ́ àti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tá a wà yìí ìjọba àpapọ̀ tún ti tẹ́wọ́ gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 65 láti orílẹ̀-èdè South Africa tí wọn yóò balẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà lónìí òde yìí bákan náà ni a fi tó ilé etí láti orílẹ̀-èdè Amẹ́ríkà pé ògbóǹtarìgì akọrin ìyìn láti orílẹ̀-èdè Amẹ́ríkà Dolly Parton papòdà lẹ́ni 80 ọdún èyí lópin ìròyìn ọ̀hún tó ti ń dé sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ wa Bond FM 92.9 ẹ̀ka rédíò Nàìjíríà tó wà ní onígbòǹgbò nílùú Ikeja ọpẹ́lọwọ̀ Taiwo Sodiq àti Mutéhunlá Abdullahi tí wọ́n kóròyìn jọ láti yàrá ìròyìn wa Ganiyat Bello Ashiru lorúkọ tèmi tí mò ń kíyìn pé ẹ múra síṣẹ́ òní ìwé o.
1: Edumare lodiri ewa fakuko
2: Edumare lodiri ewa fakuko
1: Oba oke lodiri ewa fakuko

0: ṣe ròyìn Bond FM àwa máa lọ bá.
1: Ìlera lọ́rọ̀, a ní aṣojú ilé iṣẹ́ Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa. Kí lẹ ní fún wa?
2: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe, àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà ashwagandha extract ṣe, tó ń ṣiṣẹ́ fún ìpòrúru ọkàn tí a mọ̀ sí stress àbí àìbalẹ̀ àyà. Ó ń ṣiṣẹ́ fún palpitation. Ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọni nínú ilé. Ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ obìnrin. Ìkejì nínú egbòogi wa tá a tún ní là ń pè ní Royal Guard. Royal Guard tí a fi èròjà neem extract ṣe, ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní blood purifier. Ó máa ń fọ rọrẹ, ìṣáká àti ìtalára kúrò. Ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní skin rejuvenator. Ó máa ń sọ àgbà dèwe tí a ń pè ní anti-aging. Ó máa ń jẹ́ kí èèyàn rẹwà sí. Ó máa ń jẹ́ kí èèyàn dùn wò lójú. Tẹ́ ẹ bá fẹ́ pè wá lórí ilé iṣẹ́ wa, ẹ lè pè wá sí orí 0806-655-5103. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìkẹta nínú egbòogi tá a tún ní fún yín ni Royal Intact. Royal Intact tí a fi èròjà maca root àti chilajet àti ashwagandha ṣe, ó ń jẹ́ kí ọkùnrin fakọyọ nínú ilé. Ó ń jẹ́ kí ọkùnrin ṣe iṣẹ́ bí ọmọ ọkùnrin. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọ nínú ilé. Ìkẹrin nínú egbòogi wa tá a ní là ń pè ní Royal Insucap. Royal Insucap tí a fi èròjà Genemas Investor ṣe, ó máa ń fọ àtọ̀gbẹ kúrò lára. Ó sì máa ń jẹ́ kí ara bọ̀ sípò lọ́wọ́ àìlera. NAFDAC ti fi òǹtẹ̀lú gbogbo àwọn egbòogi wa tá a ní. Àwọn egbòogi wa ẹ lè rí wọn rà nílé ìtajà oògùn káàkiri. Ẹ lè rí rà ní Bisilọlá Pharmacy, wọ́n wà Lẹ́gbẹ́dá àti Okunọlá. Ẹ lè rí rà ní Ojes Pharmacy, Ẹgbẹ́dá bákan náà. Ẹ lè rí rà ní Juta Pharmacy, wọ́n wà ní Sherry. Wọ́n wà ní Council, wọ́n wà Láyọ̀bọ́. Ẹ lè rí rà ní Ramsgate Pharmacy ní Sango. Ní ìdí Ìrókò Road, wọ́n wà ní Abúlé Ẹ̀gbá. Wọ́n wà ní Ìjàyè, wọ́n wà ní Kọ́lá àti Ìyànà Ìyẹ́sí. Ẹ lè rí rà ní B Emmanuel Pharmacy ní Alásàlátù Road ní Mushin. Ẹ lè rí rà ní Zin Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Vinpoor Pharmacy. Vinpoor Pharmacy wà ní Mushin. Ẹ lè rí rà ní Uzo B Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní M&J & Son Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Wellness Pharmacy ní Jakonde Gate, Isolo Road. Ẹ lè rí rà ní Yankee Pharmacy ní Badagry. Ẹ lè rí rà ní Satchmore Pharmacy, wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní STB Pharmacy, wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní Great Lord Pharmacy, Ajayi Road, Ọgbà. Ẹ lè rí rà ní Esteem Pharmacy, Ọgbà Bus Stop. Ẹ lè rí rà ní NEB Pharmacy ní opposite NNPC Filling Station ní Bank Road, Agege. Ẹ lè rí rà ní Bruno and Matt Pharmacy, Nepa Bus Stop, Ejigbo. Ẹ lè rí rà ní Ben Eze Pharmacy, Number 1, Demone Street, Ketu. Ó wà ní Nesco Pharmacy ní Ketu. Ẹ lè rí rà ní Promino Healthcare, Jumafac Bus Stop, Ikorodu. Ẹ lè rí rà ní Lux Pharmacy ní Ikorodu, opposite UBA. Ìkòròdú Garage. Ẹ lè rí rà ní Gabi's Pharmacy, Ìdúgọ̀ràn, Ìdúmọ̀ta. Ẹ lè rí rà ní Pharmacare Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite Town. Ẹ lè rí rà ní Ox Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite. Ẹ lè rí rà ní Omega Pharmacy, wọ́n wà ní Church Street, Akẹ́ Ògún ní Pàjá, lẹ́gbẹ̀ẹ́ Post Office ní Pàjá. Wọ́n wà ní Command náà. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806-655-5103, 0703-039-8601 or 01-450872. Address ọ́fíìsì wa, Vital Royal Health, 7 Awolowo Way, Ikeja, Lagos, opposite Ikeja Local Government. Ọlọ́run ò ní fàìsàn ṣe wa o.

0: ṣe Bond FM 92.9 wọ́n ní ṣe ibi tó yẹ kó o wà rèé ṣọ́nà tó yẹ kó o tọ̀ rèé tá a bá máa ṣeré láyé a máa ń ṣiṣẹ́ tọ̀ ni o tọ́lọ́run bá máa tẹ̀ máa ìbùkún wọn tọ́lọ́run bá máa dé ládé èèyàn máa ti bẹ̀rẹ̀ akitiyan wàá ti make move bá a ṣe lé ìbò ṣeré akitiyan yẹn ìyànjú yẹn tíyàn wá gbé ọlọ́run máa bá yàn dé ládé tó fi máa jẹ́ pé ìyànjú yẹn gbogbo akitiyan yẹn kò já sásán ká máa bira wa ṣé ibi tó yẹ kí n wà rèé ṣé ohun tó yẹ kí n ṣe ni mò ń ṣe yìí tí n bá fẹ́ ní èsì tó dáa mo gbọ́dọ̀ ṣe nǹkan tó yẹ kí n ṣe lọ́nà tó dáa tí bá ti ń ṣe nǹkan kan tí ò tí mi sì wà ó yẹ kí n tún yí padà ọ̀nà tí mò ń gbà ṣe yìí ó ṣe é ṣe pẹ́ẹ́pọ́ náà tó yẹ kí n gbà ẹ jẹ́ ká máa bira wa o pẹ̀lú ìyànjú yìí náà làá máa gbàgbé pèsè lórí ètò wa ní gbogbo ìsà yẹka ti èdè ọmọ yorùbá eléyìí tí a ti bẹ̀rẹ̀ láti aago mẹ́rin ìdájí tòní adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ́tí sí wa tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa tẹ́ ẹ kúrò níkàn ni wa ẹ̀ ń gbọ́ wa ẹ̀ ń gbé polówó ọjà yín wa ẹ̀ ń ṣètò adúpẹ́ lọ́wọ́ yín amọ̀ yín o amọ̀ yín dáadáa bákan náà la mọ rírì yín a sì mọ lóore eléyìí tẹ́ ẹ ṣe fún wa tẹ́lẹ̀ pẹ́ ẹ̀ ń wò wá ní báyìí tí wọ́n ṣe báyìí òṣùpá sàdánkátà ní báyìí mo ti dì í kánẹ̀ ń wò mí ni ẹ mọ̀ rí mi báyìí adúpẹ́ lọ́wọ́ yín tí aago méjìlá bàbá tí mo ní kọ́ńgó báyìí làá máa gbíjókòó náà fún ẹ̀ka ètò èdè ingringringbo ẹ mọ̀ pé iléeṣẹ́ rédíò nàìjíríà ọmọ nàìjíríà ni wá àti haúsá àti ibo àti yorùbá láàjọ kọ́ mo lùbọ́pọ̀ tá a jọ ń ṣiṣẹ́ ìfẹ́ náà ni la fi ń bára wa ṣe adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o pẹ̀lú lórúkọ ẹni tá a jọ ṣiṣẹ́ lónìí láti àárọ̀ tá a ti bẹ̀rẹ̀ ìyẹn ganiyat bello ashiru orente only one orente any other orente in bond fm is a counterfeit ẹ mọ̀ kọ́ ń ṣẹ̀bẹ̀ ẹ̀dá nìyẹn kò ń ṣe ọ̀rígínà fauzia salako sọ́ni lórúkọ tèmi alájà laliga àti àṣìmàgbéjù kọ́nà tó káà tó máa lọ àwọn ọmọdé ẹ̀kọ́ tó ti wà ń bínú yá ẹ wá káwọn èèyàn wa káà tó máa lọ ẹ̀kọ́ àwọn ọ̀dọ́ tẹ́ bá sọ̀rọ̀ náà kọ́nà rò pé àwọn bíi tiwa náà ló wà ń bí dárúkọ ilé ẹ̀kọ́ tó ti wá káà tó máa lọ.
1: Orúkọ mi ni Olúwanifẹ̀mi Ọ̀jẹ̀dẹ̀dẹ̀ ẹ̀ka sọ lẹ́ẹ̀kan sí ọmọ Kwara State University nílùú Malete ni mí.
0: O dáa bẹ́ẹ̀ dá ló tún kù bẹ́ẹ̀ àyànwálé àbáyàn tún dé ni.
2: Àyànwálé
0: ọ̀yà orúkọ
2: ẹ̀. Ẹ̀ka sọ̀rọ̀ ẹ̀yin aráalé orúkọ tèmi ni Àyànwálé Ayọ̀mídé láti Kwara State University ìlú Malete.
0: Ṣeun púpọ̀.
2: Ṣeun púpọ̀ mọ̀.
0: Ajẹ́ àlíyà.
3: Ẹ ká san gbogbo ilé o. Orúkọ tèmi ni Moshood Alia Ayomide láti ilé ẹ̀kọ́ Lagos State University of Education. Ẹ dẹ̀ ṣe tẹ bá wa di àsìkò yìí o.
0: Okay, ẹ ṣeun tẹ bá wa sọ pé greatest last white. Ẹ má bínú pé mo ṣe ẹ̀ mo ní láti ṣe bẹ́ẹ̀. Chinedu Mọ́ọ̀sì Chinedu kò ní kọ́ ọ́ dì.
4: Laliga is okay.
0: Ẹ ṣe ọbẹ̀ yẹn tẹ́tí tí wọ́n tún di gbàkan náà.

Ale

0: Happy on the 92.9.
1: On FM.
2: I'm a big fan of you.

92.9 on FM.

noche, más o menos, ¿no?

I'm gonna

Ma bio, ma si va a ruire, e io ne è.

0: sọ wípé makanmakan lóye nǹkan makanmakan ló kọ gbogbo ọmọ Yorùbá makanmakan ló kọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ló kàn wá náà ni ìkópa wà lílo ọgbọ́n àti ìmọ̀ àti òye tí kálukú wá ní láti dájú pé ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ó kẹsẹ̀ járí fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ó jẹ́ ìtẹ́wọ́gbà gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn amòye káàkiri àgbáńlá ayé èmi ìwọ àti gbogbo wa náà la ní ipa àti ojúṣe láti kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà yára ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti èyí tó súnmọ́ wa pẹ́kípẹ́kí tó ń bẹ̀lẹ́kùlé ọ̀dọ̀ wa ìyẹn mo fi ń kí n pẹ́ kú ẹ̀lẹ́ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ojúṣe ìtànì whose responsibility àti èmi àti ẹ náà la ní ipa láti kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ìṣe wa lọ́sẹ̀ọ̀sẹ̀ a máa gbọ́ ṣàkọ̀tún òun ṣàkòsí ipa tipaluku kó ojúṣe kálukú lórí ìdàgbàsókè ìjọba tiwantiwa tí ó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà Bond FM Lawa 92.9 Stable of Radio Nigeria ẹkúnlé làǹkárá alẹ́ eré wa ń ti wọ̀ ọ̀nà ojúgbọ́rọ̀ ń tàwọ́ onídìrí ìgbà rọ́bà iná ń tàwọn àkọ́pẹ́ ẹni òkínní kú ilé ká pàdánù ẹ̀ káàbọ̀ Abdul Fattah Abdul Gaffar ló kọ ọ̀tọ̀dọ̀ tèmi àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà INEC ti sílẹ̀ kúnlẹ̀ fún ẹgbẹ́ gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà láti bẹ̀rẹ̀ ìpolongo ìbò dé ipò ààrẹ àtàwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìjọba àpapọ̀ láti dájú pé kálukú bẹ̀rẹ̀ sí ń sọ èròǹgbà rẹ̀ ìlàkàkà rẹ̀ àti ohun tí wọ́n ní lọ́kàn fún orílẹ̀-èdè wa Nàìjíríà igun tó jáde ti kúrò láì wò gbogbo ayé ló mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ló ń lòjọba lọ́wọ́ èròǹgbà àwọn èrò wọn náà ni láti dájú wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ̀síwájú nípa ìrètí ọ̀tún renew hope agenda ètò wọn gbé dání láti pín mùdùmùdù ìjọba àwa ara wa délédókun fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kan sí ni wọ́n ṣe gbé ikọ̀ kan kalẹ̀ tí wọ́n pè ní grassroots movement for Tinubu 2027 adarí wọn bẹ nílé agbọdọ pẹlú mi ẹja ńlá ńlá wọn wá mú nírọ̀lẹ́ tòní ògbóǹtarìgì olóṣèlú tó mọ̀ ti fún tẹ̀dọ̀ òṣèlú láti ìpínlẹ̀ ṣẹ̀wá lẹ́kùn àlímọ̀ṣọ́ federal constituency àwọn ni ọ̀pákù tẹ̀lẹ̀ ìdàgbàsókè ètò òṣìjọba ẹsẹ̀ kùkú lcda ní ayọ̀bọ ìpadà fún ìgbà àkọ́kọ́ wọ́n dẹ̀ lo sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ wọ́n lo sáà mẹ́ta ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àgbà olóṣèlú ni wọ́n lẹ́kùn àlímọ̀ṣọ́ federal constituency tí wọ́n jẹ́ APC apex leader lẹ́kùn àlímọ̀ṣọ́ agbára tá a tún wá gbé wọ̀ wọ́n tó fi ń kún agbára lágbo òṣèlú ni wípé àwọn gẹ́gẹ́ ládarí yányán national director general fún grassroots movement for Tinubu 2027 ẹ̀kú ẹ̀lẹ́sà alàgbà olóyè Bisi Yusuf wọ́n ń bẹ̀lẹ̀ agbára pẹ̀lú ẹ bá kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀
1: olóòtú mo kí yín ẹkú rọ̀lẹ́ mo kí gbogbo ọmọ káàrọ̀ ògiri tìrọ ilé láti ń kẹsọ̀rọ̀ òde mo wá kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹkú rọ̀lẹ́ o sí àlàáfíà lẹ wà tí nǹkan lọ
0: déédé
1: kí ọlọ́run ọba kó wà pẹ̀lú wa o
0: olùwàṣẹun ẹkú iṣẹ́ ìlú sá ẹkú kó lè dá ẹsìn kú gbìyànjú láwọn mi ní pàtàkì ló tù fẹ́ ẹni ò bá ní wọ yàrá kò lè mọ ohun tá a sọ kí là ń pè ní grassroots movement for Tinubu GMT 2027 ẹ ṣàlàyé díẹ̀ fún wa.
1: Ẹ ṣe olótú.
0: Yes sir.
1: Ẹni tó bá ṣubú tọmọdé wọn ni tọmọdé bá ṣubú awo iwájú tágbà bá dẹ̀ ṣubú ẹ̀yìn ló ń wò awo nǹkan tó kọ́ lẹ́sẹ̀ tó fi ṣubú ìbò wa ní 2023 ó kọ́ wa lóminú ó jẹ́ nǹkan tí kò lò mọ́ wa nínú ní ìlú Èkó àwa a lọ wò wípé kí ló lè fa tirú èèmọ̀ yìí torí èmi kò ní èèmọ̀ kí ló fi wọlé tọ̀ wá wa ní tí ò ṣẹlẹ̀ rí àwa rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló fà á wá ká má jọra wa lójú ká má sọ pé a ti wà ń bẹ̀ ẹni tó bá sọ pé òun ti wà ń bẹ̀ kò ní màgbà tí ẹni tó wà lẹ́yìn àtàlé òun tí a bá wọn á dẹ̀ tún jùlẹ̀ a gbọ́dọ̀ múra sí ara wa àwa rò wípé ati ma gbo kan le awon ta ro pe won se pataki lawujo won se pataki awon ti won ni owo ti won lola ti won ni melo ni gbogbo won lawujo wa ri pe ah ah ta ba je wa nsoro ibodidi ibodidi si yato hun pe emi mo
2: lowo lowo
1: ni mo lowo lowo emi ni mo ni poto to bayi ibodidi e kankan ni a fi ndibo e kankan lagbara o na ni iwe idibo
2: okay
1: iwe idibo dangote lowo ju ni gbogbo Nigeria ni Africa iwe idibo re ko yato fun eyan wa ara wa ti won joko si Kano Street ti won toro ayo kan ni o
2: ayo kan na ni
1: dangote ayo kan ni Nigeria ote do layo kan ni Nigeria
2: ko le dibo eyan meji ko le di meta
1: meji ko le di meta melo ote do la melo dangote lo wa ni ni Eko but ai mogun logo awon eyan ti a ka wi pe won o je nkan kan ni won ma ndibo awon gan la ma ri lojo bo awon ta gbekele toto bayi ile ni won joko si won ma wo ero amun wa ma wo iyen lo je ka ronu wi pe se ri awon ta ti file ta ni ko je nkan kan yen e je ka wole ti won e je ka lo so nkan ti ijoba nse fun won e je ka je ki won ma riri nkan tu je ti won gbudo fe dibo mun la fi mun eto yen de grassroots movement for Tinubu 2027 awon ti won ti file ti won ranti won awon la nba soro
2: to ta wa yi
1: no water wa yi bo se ri
2: awon to wa ni gberiko
1: ni to wa ni gberiko
2: to wa lese kuku
1: to wa lese kuku
2: ya lata baba oloja
1: e se olotu
2: e kwari
1: bo se ri ni
2: e ku gbiyanju e je wa wo odu ni e kin sai mo foloko ogbon tarigi oloselu ni eh la ni mo so yi ogbon o le wa fe lo iriri wo le fe lo eh ogun atinu dawo to loyin bo pe ni strategy wo le fe gbe kale lati daju wi pe enikan o ni wa leyin ti o ni gbohun te so ti o ni tele yin pelu iji afefe idibo to nlo yin ogbon atinu dawo le fe da
1: ese gan lotu
2: ti o fi yato si tateyin wa
1: ese gan lotu en to je general to nlo soju ogun ko ki so gbogbo nkan to fe se
2: to pare
1: tori to ba tu kekele awon ti won duro de lowo tun lowo osi won a mo bi to fe gba ko
2: to fe gba ko ja
1: eh oro de ki mi ni kun agba a ma se je ku sinu
2: e pa ri
1: je pe ti awon eyan ba tun fe gba bi yo si wa agba te gbe yo fun won so sugbon yo gbogbo re lo a se eh ipolongo bo bo pa bo bo lese a fe mo ba enikokan soro a wa ni se ni pe boya ka kan pejo ki won ri wa losodi ka po giant rere ka ro pati leyan tan eyan melo lo ni iwe idibo ninu won
2: okay
1: so iyen la mu lo kunkundu awon ta ma ba soro a je pe awon to ni iwe idibo ta ma bere lowo won won ni iwe idibo be titi won ogbo agboye nkan ti government n se a wa so fun won awon nkan ti government ti gbe se ti won de tun ma gbe se ti won a tun se ni yojo waju so iyen la ma fi so fun won tori awon mi o mo nkan ti government n se
2: be ni
1: aja o ta eni o de ki n pa oju oya te eyan ba ri nkan ti Bola Ahmed Tinubu ti se as president of Federal Republic of Nigeria ko ti si president to se ru e ni ni Nigeria ko ti si
2: ko ti si
1: ko tesi
2: ninu to oselu orilede Nigeria
1: ko tesi kan eyan ma to fun todo oselu Bola Ahmed lo nje be isiro wo Bola Ahmed lo nje be I ma gbe oro oro
2: aje
1: soke ko se ni to le ba fi agagbaga ta ba de wa ninu oselu ah Bola Ahmed Tinubu ta lo fe gelege ta lo fe re lepa ti ko ni fo ibi to ba ti fe re lepa yen wa ba nwaju ni so
2: ta ba wo awon ipeni nija ati awon oro alufansa bi takoni to wa latodo egbe alataku na sibe sibe asiwaju na si ni
1: asiwaju ni okan okan so su araba to mi gbo kijikiji ajana ko kuro ni mo ri nkan firi ta ba le aririn ka so pa le ririn na kini won fe fi se kan gba fun okobo lo nso pe won bi ma won bi ma si sokoto ilu wa ta wa eleko ta ba ti e mo nkankan e se je ka wo nkan to te ipile eleko
2: okay
1: 1999 amo bi ko se ri amo bi ko se ri o
2: Dari
1: kete ti bola meji tinubu wole kin lo gbese ilu eko doti bi nkan mi an loma awon lo gbele bi ariti awon lo gbele igba ti won wole 600 million ni won ba as internally generated revenue ti won gba wole to je
2: ijoba ipinle ko
1: ijoba ipinle ko but igba ti won fi kuro lori oye won ti so di 14 billion awa de maru kan to sele le ni owo yi ni won fi se ribiribi meje yaya mefa si ilu eko e wo be ko se ri ama awon to je pe won yi jo je governor nigbati yawo awon na je governor je to je pe le ni oruko won ti wa sabe carpet a de ma pe awon kan na tun wa ti won tun fe ba won ta kan gbon e wo gba ti won je governor ni ilu won e wa wo gba ti Bola Ahmed Tinubu je governor Leko e wa fi Eko ke wa fi we ilu won ije ba kan lo si ri Eko nisin olori ni ogbon ati oye o wa
2: be ni
1: to ba de ri pe ki won ma ye nkan wo daada Bola Ahmed Tinubu ti lo beti a ki mo yi awon prophet afti won ba lo
2: ta lo ton
1: ma a ni je ke le bo ma wa lowo o ti ni ku ko ni run
2: a
1: gbe wa de ile leri ti a fe
2: la se edumare gbogbo ara le la han mi ni bata ke lo tu fe o eni te n gbo won lowo na ni adari tan yanyan fun grassroots movement for Tinubu 2027 awon na ni oloye alhaji bisi yusuf ti won je apex leader alimoso federal constituency alaye ti won se fun wa na ni lori erungba won lati dadi wipe idibo to nbo lona o senure fun egbe oselu APC papa julo fun Asiwaju Bola Ahmed Tinubu eku atoto ni lata arosa
1: ese olotu
2: eku gbianju eja lo si oro owo iranwo ori owo epo awon egbe oloselu to je alatako wa ma didi iwekun ori oro aye lujara kun be ni itako nipo lori wipe koda awon kan so pa awon o da pada se le yo ni jadi na gbo oku fun dibo to nbo lona
1: ah ese olotu ibere te bere ibere to da keyan ma bere ni ibere to da ni o Bola Ahmed Tinubu o fori la iku ni ni ojo ti won fun won ni opase
2: be ni
1: inu ibi opase e wo ati ojo to dojo la won eyan kan ti won ju kereje lo to je pe ifikun owo epo yi won fi njeun ni ada nkan to je pe karabata karabata ba won oni magician tin so ni the more you look the more you the less you know so ikan to sele niyan family to nje ninu owo subsidies awon won ma kere o si gbogbo iya to nje araalu sugbon Bola Tinubu ni leni owo epo o ti dele sugba ati a kan yo owo epo lasan ni kini nkan ta fi se
2: eh
1: nkan to ye ki won bere niyan ti nkan ti ko ba ye eyan eyan ma bere ni nkan meta de lo wa fun eyan laye ninu ke eyan logbon ko loye ko de ni laikai gbogbo re lolorun fun Bola Tinubu o logbon o loye o de ni siwu so eyo ni owo epo kini nkan ti eleyi ti won ko jo kini won fi se e je ki n bere ni ori eko
2: oya
1: ori eko ta n pe ni education development Bola Tinubu mu gbogbo owo ti won save o ku lo si nkan ti won pe ni nefond nefond ni pe omo ti o ni opolo to kawe to ri re de pe to de fe lo si ileiwe giga ti ko de wa ni owo to fe fi ran re lo tabi ti awon obi re o ni owo Bola Tinubu o fe ki won jiya nitori pe background obi re ko le gbe gbogbo we ni won fi sanwo awon mo lewe en to ba de ti fun yan ni education to fun yan ni education o ti fun eyan ni oro o pa arun o pa iya o pa e ma fokan bale gbogbo re lo pa lo pa so never the one there ti won ba ri aso fun won then na keji ninu e ni jowo le ti ri pe awon governors wa won gbe cap won lo si abuja won lo ntoro owo ti won lo nbe nigbati kibola merit tinubu to de gbogbo almost half of governors ni won lo abuja ni won toro owo ti won a fi sanwo salary mo sugba nisin ati en state kan to je pe half salary ni won ma san
2: to ma pe
1: o o estate yen mo mo daada ni to je pe won o lowo kankan half salary ni won san fun won so sugba nisin ko awon na tin ko over head break over head fly over and the rest of it nitori pe owo wole

0: yóò lè wọlé
1: kó lè wọ
0: kí ló dé tó ń tiraka torí kò fẹ́ gbé mátírẹ̀sì kọjá ǹjẹ́ o mọ̀ pé o lè sun tó dára lórí mátírẹ̀sì tó wà nínú àpótí
1: Jùlọ, àpò kékeré yìí jẹ́ mátírẹ̀sì tó kún pọ̀ọ́tọ́.
0: Bẹ́ẹ̀ni, mátírẹ̀sì rẹ̀stọ́rà àti kọ̀m̀pẹ́sọ̀ láti lè ṣe Vitafoam ni.
1: Ó lè rífẹ̀ sí, ó ń tóbi sí lóòótọ́ o.
0: Lóòótọ́ ni, ìtura ńlá ní àpótí kékeré kan ó rọrùn láti gbé, ó ṣe gbé kọjá lẹ́nu rẹ̀ kò tóru, láìsí wàhálà ni o.
1: Ó sì dìde ẹni wípé ó dúró dáadáa lóòótọ́, ó dà ó rọrùn dáadáa.
0: Bẹ́ẹ̀ni, pẹ̀lú mátírẹ̀sì rẹ̀stọ́rà àti kọ̀m̀pẹ́sọ̀ sórí ìtura pẹ̀lú ìdíra. Mátírẹ̀sì Vitafoam nínú àpótí ìtùnú, ìrọ̀rùn àti ìníye lórí gbogbo rẹ̀ nínú àpótí kan. Vitafoam, ohun ìgbésí ayé tó dára.
2: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan ẹ̀ẹ́ fún un. Wọ́n nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí òun ní oògùn nílò dání rárá, ìyẹn non medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò nílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping, pajama, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti inú orí títí dé èékánná ẹsẹ̀ ìgbẹ́yìn.

0: ọjà àwọn dókítà ní Nàìjíríà fún ẹ̀dùn. Ṣálátẹ̀ ni wà ní ìmọ̀ nílò ìbí rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi. Bẹ́ẹ̀ náà ló sì wà ní alága Cherry fáwọn ọmọdé. Pẹ̀lú àwọn dókítà ní Nàìjíríà fún ẹ̀dùn ní Ṣálátẹ̀, ẹ̀dùn ń bà láti ní iṣẹ́ Ṣàlínà Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kò sí dókítà rẹ̀. Ṣálátẹ̀ gba ìbàjáde láàrin ọjọ́ mẹ́ta.
1: Ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn alábọ́dé tó túmọ̀ sí health center ló wà káàkiri orílẹ̀-èdè wa. Ó dáni lójú pé ìkan nínú wọn wà nítòsí rẹ̀. Ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn health center wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ. Oríṣiríṣi ìgbìyànjú ń lọ lọ́wọ́lọ́wọ́ ní health center tó wà nítòsí rẹ̀. Ṣé ti ìtọ́jú ni ká sọ ni abẹ́rẹ́ àjẹsára kaláboyún bímọ láyọ̀ kágbóhùn ìyá kágbóhùn ọmọ àti ìgbáyégbádùn ará ìlú.
0: Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkòrò health center sún orí bí o ti rírì lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ sílẹ̀. Ó yẹ ẹja yọ sọ́pọ̀. Àwọn ilé ìwòsàn ẹsẹ̀ kòkòrò tó sún mọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
1: Ìkéde yìí wá láti owó àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
2: New season don land o. State dey kick off the third day every day. But the one of the season. 1 million naira shed every day plus a smartphone. Save 5,000 naira on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and iPhone 17 Pro Max they wait. Draw every morning, 10 a.m. The season don't start. Your birthday don't start.
3: Back yourself on speed or engine. You can use my promo code.
2: Plus, pay responsibly. Terms and conditions apply.
4: Ti ko ni se be ti o dara.
5: Magic.

Oh, my God.

M 92.9.

0: John Vance 3-in-1 Chocolate. Enjoy instant goodness.
1: Bond FM 92.9.

0: wájú.
1: Ilé ẹ̀kọ́ àti agbègbè rẹ̀ ẹ mà kú oríire. Àpótí ẹ̀rí olúwa ó wọlé tọ̀yí wẹ́rẹ́ ẹ̀kọ́ ẹ̀rí Ayọ̀dẹ Adúpẹ́ o. Ètò wákàtí ọgbọ́n ti wọlé Èkó. Wákàtí ọgbọ́n náà ni ó máa gorí afẹ́fẹ́ lọ́jọ́jọ́ ti Friday láago méje alẹ́ ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí ìkànnì Bond 92.9 FM. Níbẹ̀ láti ti máa ní àǹfààní láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ò ní àmúlùmálà. Bí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde lẹ́nu ikọ̀ àti ìríjú rẹ̀, wòlíì Mike Agboola, bàbá ilé ẹ̀mí mímọ́ Leonid ti ìjọ Jehovah Power Miracle Tabernacle JPMT tó wà lágbègbè Iwo Road nílùú Ìbàdàn náà ni àwọn ìyanulẹ́ lọ́kọ̀ ọ̀jọ̀kan ni ó máa tẹ̀lé. Ẹ má gbàgbé, ẹ máa pàdé wòlíì Mike Agboola, bàbá ilé ẹ̀mí mímọ́ Leonid lọ́jọ́jọ́ Ẹtì Fridays láago méje ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lálaalẹ́ lórí ìkànnì Bond 92.9 FM. Ọ̀rọ̀ Ọlọ́run yè, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, àmì sì ni ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká jọ máa gbọ́.

0: yes, it abi giti agbi si eti pado tin so eso re jade ni akoko re ewe re ki yosi re
1: haleluya ti igi ba wa lete odo iye o ma mo pe ojo ru abojo tori pe every time ni oni supply anybody to ba ba olorun ni supply him as constant lato dolo ti olorun ba ba yan ja awon ologun aye na nse haleluya won a wo ibi ti awon to supply won ni ohun ija won a ma so won to ba ri awon to supply won a seize ohun ija yan lowo won ti awon ti bi o ba ri ohun ija haleluya ote asegun abi ko ni segun e lo olorun se ma se fun awon ti o je je a block gbogbo ona pata arobo mo se ko ni ni idea kankan to le se haleluya Olorun so fun fi do mi wo bi mi ki o si fere si orun abi ki lo wa ni fere si window lokun gogo bi be o ba wa le ile to wa loke a ri nkan to wa ni ona jija abi ko ni ri a ri opportunities ideas lo nje be awon to je ti olorun won ni idea kankan o ti ku mo won ninu irira okunrin meji lo wa eboko ni fu okunrin na won ni men abo pele eyan pupo e boku ni fun okunrin eyan kodo so re lodo olorun dere okunrin je meji Psalm 8 verse 4 kini eniyan
0: ti wa fi nse iranti re ati omo eniyan
1: ti ya pe kini ikeji niyan eniyan ati
0: omo eniyan
1: eni ti eyan bi haleluya eniyan olorun lo da e je ka da eniyan ni awurun ara wa gege bi iriri wa awon mejeje lohun lo wa haleluya omo ti eyan bi eyan lo ma jo omo ti olorun bi olorun lo ma jo ki olorun se bi omo nipa oro haleluya eni ati omo eniyan e je wo apere Genesis ori keji ese kedogun
0: Olúwa Ọlọ́run sì mú ọkùnrin náà. Ó sì fi sínú ọgbà Ẹdẹ́nì.
1: Kí ló lọ ṣe? Ó mọ̀ àbí láti inú erùpẹ̀. Ó fi sínú ọgbà Ẹdẹ́nì èèyàn kan nìyẹn.
0: Láti máa ró.
1: Láti máa ró.
0: Àti láti máa ṣọ.
1: Láti máa ṣọ.
0: Olúwa Ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé. Nínú gbogbo igi ọgbà. Ní kí ìwà kí ó máa jẹ.
1: Ṣùgbọ́n.
0: Nínú igi ìmọ̀ rere. Àti búburú ni. Ìwà kò gbọdọ̀ jẹ nínú rẹ̀. Nítorí pé. Ní ọjọ́ tí ìwà bá jẹ nínú rẹ̀. Kíkú ni ìwà òkú.
1: Tí ẹ̀yàn bá dẹ̀ kú kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kọ́ọ̀sì. Ẹni ègún. Ẹni ègún náà fi ń kọ́ sórí igi Jésù ló dé ẹni ègún torí wa. Haleluya. Àbí orí igi kan náà fi kọ́ sí. Àwa dẹ̀ ni Àkíyèsí. Gbogbo ohun tí Ọlọ́run ní àgbọ̀dọ̀ ṣe là ń ṣe. Jésù dẹ̀ wá pé ok, máa dá wọn padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ fi mi sí ààyè wọn. Ó dẹ̀ gba ààyè wa. Ṣé kò yẹ ká máa bọ́lá fún gbàdúrà sí Ọlọ́run? Òun ló sọ fún ẹ kó kó má bẹ̀rù. Bọ́ bá wà náà àmọ́. Jábèsì ni òun lọ́lá o. Ṣùgbọ́n kò tí ì tó. Jẹ́ kó túbọ̀ fẹ́ sí. Ẹni tí òun ló ní kó bèrè. Ó lé ọkọ̀ abalẹ̀. Kò ní sí aṣálẹ̀ ilẹ̀ gbígbẹ́ òun máa bomi sí. Òun máa tún mú ẹ̀mí òun. Ẹ̀mí Ọlọ́run ló mọ nǹkan tí Ọlọ́run dá ọmọbí tó pamọ́ ẹ̀ sí. Àmì ni orúkọ Jésù Kristì. Isaiah 50 verse 1.
0: Báyìí ni Olúwa wí. Níbo ni ìwé ìkọ̀sílẹ̀ ìyá yín gbé wà? Ẹni tí mo ti kọ̀ sílẹ̀. Tàbí ta ni nínú àwọn onígbèsè mi. Tí mo ti tà ní fún. Kíyèsí nítorí àìṣedédé yín.
1: Àwọn látara wa o.
0: Ní ẹ̀yìn ti tara yín. Àti nítorí ìrékọjá yín. Ní a ṣe kọ ìyá yín sílẹ̀. Nítorí. Nígbà tí mo dé. Kò sí ẹnìkan. Nígbà tí mo pè. Kò sí ẹnìkan láti dáhùn. Ọwọ́ mi akúrú tó bẹ́ẹ̀ tí kò fi lè rà padà.
1: Sọ fún Olúwa pé o ti kó pè é o dẹ̀ wá bí ń sìn. Ọwọ́ tó fi ń rà padà yẹn. Ó fi ṣe turn around fún ẹ. Níbi tí wọ́n ti sọ pé kò sí. Ó máa flow lọ́dọ̀ tiẹ̀. Látòní lọ. itora ati alafia ifokanbale ola olorun ko wa lare adura amen amen amen ni oruko Jesu Christi Jehovah Jesu Christ Michael mimo ati je ipere oluwa ipe wa oluwa ma je uja si asan awon to ba npe yi ni pe o mo pe gbogbo aye lo ti se ton ti kuna ogo re to ba si pe wa kuro nu aye o ti da wa lare ni ni oruko Jesu Christi be ni ke ni ba fe da wa lejo olorun o ti da wa lare Jesu ni o se idajo aye ati oku Jesu na la to wa lo pe wa a wa lodo ro Oluwa gbogbo en to fe se idajo wa won gba gbo won wo ni idajo re bi olorun ba wa pelu wa ta lo fe ba wa ja ye ki awon ota wa ko ja si ota re bo ba jo ko ti ota ti so boya orun na fi so nigba to yo jade tabi osupa tabi irawo ni oruko Jesu Christ so won de ke Jesu ire ni orun ododo ire pelu orun imularada je ki orun imularada ko ran sori awo eniyan re mu wa larada Oluwa mu ipinu re se lori wa a le ma yan logo adupo lowo oro Olorun wa ogo ni fun Kristi lo pe orun Jesu Oluwa wa
2: adupo lowo yin baba wa Reverend Dr. Olagun Adesanya fun asayan oro emisi itasale yi adupo fun emisi Olorun ninu aye yin won gba ladura pe be tin jafafa si ise Oluwa ba tin pe yin te n je wa Olorun oba emi yo se gbogbo ise yin ni ase pe e ni tenu gbo lo bi owo ijoba orun na ti gbogbo wa se wa nlepa bayi Olorun ni se le iwo fun ko wa wa amen ni oruko Jesu fun gbogbo yin te wa fe imo si waju si lori akore oro ti baba ti fi ba wa soro ni asale yi boya fe ki baba ko gba yin ni imoran kan tabi ikeji tabe fe ba awon baba soro ni ida kan kan tabe fe ke awon baba ko gbadura fun yin kan pase si bi orisun ibanuje aye yin tabe o ni ohun kan ti e dawole tabi ti e fe dawole ti e fe ke awon baba ko fi adura ran yin lowo ele ore fe lati pe awon baba wa Reverend Dr. Olagun Adesanya sori awon ero ibanisoro yi nigbati won ma ba yin soro ti won si ma pase oro si bi igbesi aye yin ti aye yin o si ma gba tunse igbesi aye yin o si ni riba kan na mo e pe awon baba wa Reverend Dr. Olagun Adesanya sori awon ero ibanisoro yi 080-5968-1221 tabi ki e pe 070-6589-6331 070-6589-6331 won si wa gbadura pe bi won ti ma gbadura fun won ti won ma pase oro si bi orisun ibanuje aye re ibanuje aye re yo dayo emi o ma wa fi eyi sa lo ni asale yi lori eto yin eto wa opo igbala nigba ta tun ma pada bo ni ose to bo lati tun jo gbadun ara wa lori eto yi eto opo igbala ani gbogbo jijade ati iwole wa ninu ose yi ni yo mu imisi ati ibukun Olorun dani ire o o daro
3: eyi lo ba o ba wa 92.9
4: Band FM
3: 92.9

tẹ́wà ojú aago ẹ̀ rí pé aago mẹ́jọ àbọ̀ ti lò ní báyìí ẹ jẹ́ ká máa kọjá lọ sórí ètò àìtóyín ọwọ́ ìgbédìde pẹ̀lú pastor wà nínú olùwà agbọ́dúnú.

0: ọ̀hún ìgbédìde pẹ̀lú wòlé olórun alaye prophet peter bí ọ̀làdẹ̀jọ glorious star wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún owó olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter bí ọ̀làdẹ̀jọ glorious star iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yín sí wa lónìí
1: Ọwọ́ ìgbédìde fẹ́ fún gbogbo ènìyàn kì í ṣe agbára.
0: Ẹ̀yin ọmọ ọlọ́run, ọ̀yà nínú ìjọ Christ Ambassadorial Prayer Ministry Incorporated, ọlọ́run nínú ayé wòlíì Peter, bí ọ̀làdẹ̀jọ glorious star, tó máa rìnrìn agbára lọ́sẹ̀ yìí o. Nínú àwọn ìpàdé mẹ́jẹ̀mú gbogbo yẹn, gbogbo ọjọ́ Thursday mẹ́fà òwúrọ̀ àti mẹ́fà ìrọ̀lẹ́, ìpàdé mẹ́jẹ̀mú yẹn, ìgbédìde. Ọ̀pọ̀ àwọn tó ti máa ń fara hàn níbẹ̀ ni Jésù ti yí àwọn padà. Gbogbo ọjọ́ Friday kejì àti Friday tó bá parí oṣù. Power night nìyẹn sà. Ìwọ náà wà ní iléeṣẹ́ agbára tó máa ṣe. Lọ́jọ́ Sunday, aago méjì òwúrọ̀ ni sí àkọ́kọ́ sí mẹ́wàá. Second service, aago mẹ́wàá sí méjìlá nìyẹn. Come and see God in action under the anointing of God's general with the host, Prophet Peter Biola Dejo Glorious Star at Christ Ambassador Prime Ministry Purite. Number 27 Abuniyi Street, Aflute Road, Musi Lagos. 08033447282 tàbí 08029766529. Gbogbo ènìyàn ló máa ròyìn sí agbára tí ọlọ́run.

0: Underground FM
1: 92.9 FM 92.9
2: Bond FM 92.9 Niba iti ago meso ti le je ka ma lo sori eto wa eto yin agba wa bura foto se
3: Bolad Tribal Medical Healing Olukoja Afenu Royin ninu ka fi ewe ategbo sitoju ara awon ni won se ose iya ijebu to mu ilera eda ji pepe eri inu to nfa iju ati eda fawon to nwoju oluwa o kan jogbon eela to nse segesege tabi ti ko ti e wa mo dohun igbagbe wa ki won na darapo ma won to yin oluwa logo ibaje ato si egbe tabi ton sugar ki e keta ton okunrin duro gbon e loju ise nitori opa eyin to tin na won ogun orukun to ronu adoro itan se boko baje ilaki ko bere si pe wa sori 080 362 0392 bo le kan si 080 362 0392 Ose ya jebu ton shise bi ajebi dan ama asegun nkan ton rin sokulukulu ninu ara yato si ose ya jebu ton shise bi ajebi dan atun ni opolopo orisirisi egogi mi to munadoko ton gbogun ti orisirisi are ara eni ton wa awon agbaba wa lara e ti won da laamu efori gbogbo igba airorun sun dede ohun wa igbega lenu ise iwo se ti ma bonu nipa ohun ton ba ofira lagu ara ni ewe ategbo ponbele nile ise Ola Tribal Medical Healing ohun fi se itoju gbogbo eni to ba kan si won iwo ni ko ma tun bora re pamọ tete pe wa sori 080 362 0392 tabi kan si wa ni number 8 Alaja Limota Idera Street off Isaliaria Dalemo bus stop Songo Ogun State kan si ile ise Olat Tribal Medical Healing Home loni fun eyike iya ilera ara re ko le ri mo daju pe ewe ategbo o si nje sibe sibe
4: ko tun ni Alhaji Isaac Abdul Qadir Olomo wewe ti mo je alasi ati oludari ile ise Baba Ibrahim Abakin Kamatanity on ti ogunle si ijora padia ni Ekondi a mo fi asiko yi ki gbogbo muslimi aye jake jado odun maulid nabi ni ayajojo anabi wa muhammad sallallahu alaihi wasallam pe a o se opolopo re laye ati laye wa olorun wala anabi na gbogbo ti je edun okan ni kaluku wa olorun abi abukata wa oro wo ri ba se fe o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
5: Agbara ki fokoto iri aye wa koni fo wa saaju eko number orire yi sile 0803 373 5570 sabi 0708927444 egbogi to ba gba ni lowo aiso arun ijakureku omi orire o gbodo gbe arun to sogoji lo sodun ohun to saboyade gbogbo oloya ni se o a ki rokadun adara ma saiso osi alago Alaugo, gbogbo ala lo nitumo e ma se beru lori ofara eyikeyi aisan oju enu ara rihun ifunpa giga majata fonikufo ladide oji ara olomokunrin to ti domi oyun iju sabi roparose ohun ti agba fi njeko abe ewe lo wa ewe ati egbo ko se fowo ro seyin bakan na lobo sori bi irin ajo eda ba dojuru sopoluku musu aye o le pakadarada ṣùgbọ́n wọn lè fa owó ago sẹ́yìn kákáwọ́ bọnú kọ́lọ́nà àbáyọ o iléeṣẹ́ tó mọ okóró tó tún mọ ọ̀nà yẹ là ń kó ọkọ́ àtàdá fún iléeṣẹ́ onímọ̀káyé aba and spiritual therapy ní kẹ́ẹ̀kan sí wọ́n wà ní 16 santos avenue abúlé ẹ̀gbà lagos ẹ máa pè wọ́n sórí 0803 373 5570
6: Ẹ̀tẹ́tí ìkéde pàtàkì yìí kò sí kékeré akàn tí kì í nílé lórí abálájọ tọ́pọ̀lọpọ̀ àwọn olùgbé àlímọ̀ṣọ́ ìgọ́ndò ìkọ̀tún ìjẹgun ìjẹdòdó ìjẹagẹmọ ìṣẹ́rí àti gbogbo agbègbè rẹ̀ fi ń dà lọ́gọ́ọ̀rọ̀ lọ sí iléeṣẹ́ àpamọ́ venture tí wọ́n ń ta ojúlówó ilẹ̀ ilé dúkìá land houses and assets bákan náà ni wọ́n tún jẹ́ developer tó ń bá nìkọ́lé ìbẹ̀rù ọlọ́run níléeṣẹ́ olóyè mọ́rísíkù àpamọ́ ọmọ fi ń bá wọn oníbàárà wọn ṣe àwọn tí wọn ti dán ilé iṣẹ àpà ọmọ ventures wò gbogbo wọn náà kan sára sí òótọ ọnú tí wọn fi ń ṣiṣẹ ń bẹ láti bá wọn dòwò pọ ẹyin náà pé alade alhaj morisiku àpà ọmọ abulẹ ṣowó 08032751648 lẹẹkan sí 08032751648 ẹyin náà bá wọn dòwò pọ lẹni kẹgbà pé nǹkan kì í ṣẹṣẹ ràgbó.
0: Celestial Church of Christ CCC Orile Agege Salvation Cathedral Lagos East Area E Headquarters Pẹpẹ ìpàdé àdúrà ìta gbangba alágbára ńlá lọ́jọ́ kan lọ́dọọdún ni ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n rẹ̀ rí o 28th Annual Salvation Night Crusade ìṣòro alágbára ni August 28th 2026 ló máa wáyé bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ 10 PM àkòrí ni mímú èrè ìdíṣẹ́ nírú àkókò yìí fulfillment of purpose in time like this Esther chapter 4:14 wọ́n ní ìrírí àti ìmọ̀lára àgbà ṣe àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀ láti ẹnu àwọn wòlíì Ọlọ́run alàyè bíi Superior Evangelist Caleb Matthew láti CCC ìpínlẹ̀ Otito Parish 2 Assistant Most Superior Evangelist Anigbade GM àti Assistant Venerable Superior Evangelist Prophet Samson Babatunde Assistant Most Superior Evangelist Prophet Avis Kiki yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá Evangelist Bello Peter ni guest artist pẹ̀lú Ashafite International Choir ni wọ́n jọ máa pawọ́pọ̀ fi orin fa owó Ọlọ́run sọ̀kalẹ̀ gbọ̀ngàn ìjọ wa tó wà ní 19/29 Ayige Street West Funmilayo Bus Stop Orílẹ̀ Agege Lagos láti máa ṣe Assistant Most Superior Evangelist Damilọ́lá Akíṣọlá lolùgbàlejò tó bá lè wá ìwá sáyé èrè òní já sásán lórúkọ Jésù.
1: Ẹ mọ̀ ká lẹ́ gbogbo olólùfẹ́ tó wà ètò àgbàwá bó abéèrè ọ̀bá ṣe ọ́ rí o. Ta tó kọjá lọ sí ìgboro tá a ti balẹ̀ sí agbolé balógun. Ibi tẹ́ pa ti lọ fọ̀rọ̀ wá ògbóǹtarìgì bàbá wa àfọ̀ọ́lá Ṣéhù Ismaila ta lọ fọ̀rọ̀ wọn lẹ́nu wò. Ẹ lè báwọn ọmọ ṣe ń sọ̀rọ̀ lọ́tòlósì ìdùnnú àná ń jẹ àgbà jàǹfà tí ò kọ́mọ́ láì ni wọ́n ẹ jàun ọmọ ọmọ pẹ́lẹ́ agbára ọlọ́ba. Kí orúkọ yín ni ọkùnrẹ́rẹ́?
7: Kọ́ntẹ́mi ni Ismail Ọláṣẹ́ Tijani.
1: Tijani.
7: Gbàgbé ní ìlú ìlẹ̀wẹ̀.
1: Gbòòrò.
7: Ilé balógun ní ìṣàlẹ̀ ọ̀fà.
1: Pè láti òkè òkè tó wá sí ìpínlẹ̀ Èkó. Gbòòrò ṣe jẹ́ iṣẹ́ wọlé yẹn láàyò.
7: Mo kúkúrú ní àsìkò gba ìwà tí bàbá ti kú. Ó di pé àti lọ àti lè
1: wọ́
7: bẹ́ẹ̀ a ṣe yẹn fúngbà díẹ̀ tó tẹ́lẹ̀ pé wà wá sí Èkó ní 1968 mo pẹ́ dé sí mission lọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan pẹ̀lú àmì akó lọ sí òjòdè tó mẹ́rin lọ gbà ló máa bẹ̀rẹ̀ sí ìtọ́ níbẹ̀ mo ṣiṣẹ́ aṣọ yẹn fúngbà díẹ̀ máa lọ kẹsàn-án bá ti ṣẹjà. ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun nígbà kálífìlẹ̀ wa nàìjíríà sásìkò tá a wà bó làwọn ogun ṣe lè padà. À ń wọ ìjọba wa àti pé àwọn tó jẹ́ alákòóso tó wà níbẹ̀ tí wọ́n bá gbìyànjú tí wọ́n bá mọ́ṣẹ́ àgbẹ̀ lọ́kùnkúndùn àti pé ohun tó ń da aláàmú ju pé ọ̀rọ̀ fúlàní tó da iṣẹ́ àgbẹ̀ yìí picnic kò ní sí gbogbo problem kan ní nàìjíríà yìí sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ló ti sá kúrò nínú òkè.
1: Àwọn agbófinró pẹ̀lú orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n sì lọ sí ojú ògbóǹtarìgì IUPCD. Àwọn ikọ̀ agbófinró nìyẹn
7: tiwantiwa níbẹ̀ tá a rẹ́gísítà ní federal level ní Abuja láti rẹ́gísítà.
1: Kò kí lọ́dọ̀ ọ̀rọ̀ IUPCD yìí.
7: Community Development, Community Peace and Community Development.
1: Ìbẹ̀lẹ̀ tí ń ṣe pàdé.
7: A máa ń ṣe pàdé wa ní Mùsùn.
1: Tí adúgbò fọlọ́ wa ti lábàá sí kó àríyá táwọn ọmọ yín tọ́lọ́ wà ń kalẹ̀ ìwé nǹkan lọ sọ̀rọ̀ yìí. Kí ni oúnjẹ tẹ fẹ́ràn jù? Kí sì ni aṣọ tẹ máa wọ̀ jù? Orògbò lẹ fẹ́ràn jù?
7: Èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nípa ayé ọdún mo fẹ́ràn jù ní àṣọ native wa àti àwọn àbájáde bẹ́ẹ̀ ní àwọn àṣọ lóyìnbó. Oúnjẹ tí mo fẹ́ràn jù ju àmàlà iyán àti ẹ̀kọ́ ògì. Èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan mo fẹ́ràn Arúnàṣọlá. Mo dẹ̀ fẹ́ràn Ọ̀làńgbọ̀wọ̀.
1: Ọ̀pọ̀lọpọ̀ kò ní bí àdébi dúkọ̀ rẹ̀ lórí èpè. Ṣùgbọ́n ìyẹn kò wà sí pé wọ́n jẹun dùnú tẹ̀lé pàgbé. Ìkọ́ sì gbàtẹ́ pé títí gbèsè ayé ẹ̀pẹ́ rẹ̀ mọ̀.
7: Èyí tó já sí ìdùnnú tí mo lè sọ nínú ayé mi ni pé nígbà tí mo kọ́kọ́ Mali ọmọ àkọ́kọ́ tí mo kọ́kọ́ bí inú mi dùn pé mo wà mí láyé.
1: Ẹgbẹ́ ọ̀fẹ́ nínú ìgbésí ayé mi kọ́.
7: Èyí tí mo ò fẹ́ nínú ìgbésí ayé mi ni pé kọ́lá máa fi àìsàn ṣe wá. Ní táwọn kan ẹ̀gbọ́n mi kan ó sì kò sickness yẹn ó gba wàhálà mi débi pé anáwó lè lórí sí ibẹ̀ tí wọ́n kọ́kọ́ lálàá fún àgbẹ̀ tí àlẹ́lẹ̀ òdìdì náà wọ́n padà wà fẹ̀mí tí ó kọ́lá máa fà wọ̀nyí kankan wá.
1: Orúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́.
7: Orúkọ mi ni Ọláṣẹ́ Tijani Ismail ọmọ Adéfẹ́mi.
1: Bóò náà bá yín.
7: 070-8282-7102
1: gbogbo
7: àti 080 5510870.
8: Kere o iye egbe apede Yoruba egbe gboba ni imeran ati Happy People's Club Alaja Gbemisola Olanu kan alase Twins Mother Food Canteen ako wonjo sasaleko ki gbogbo ni bara won ti won ba won ra onje apamowo owo atajere oja bako na ni won ki gbogbo omo egbe gboba ni imeran land lai gbagbe Ibadan Pillars Club lomode lagba Happy People's Club egbe isokan Yoruba toto ati egbe apede akuse opolo a oni tosajo a oko ere oko dele egbe yin o ma lekun a oni toro je a o ma ri na ri lo a o tayo ninu egbe pelu emi gigun alaafia la o fi lo gba o ami
7: lori to be la wa o ni bi kiki le mo wa bi ti bere ba ni oko ilu awuse opo bi ye ni mo tundo omo abudali sadiq abiru o ti o ma si de won obo ni gbogbo kedo odula yiwa obade ni oluwasegun ajasa pẹ̀lú àwọn olórí láàfin tí ń ṣiṣẹ́ ẹ̀bí olórí adébúkẹ́ àjàsá olórí àgbà àti mukẹ́ àjàsá ìyá àbejì tó ti ya ọdún kẹfà lórí àpèrè bàbá ńlá wọn pẹ̀lú òkèlọ tó ti gbọdọ́ kan láti ọjọ́ mọ́nì ọjọ́ kẹlógún oṣù kẹjọ olúgbogbo túbà ó ń túṣẹ lásìkò ìbàdí ilé àjàsá bákan náà abuganiu abiodun baálé ọkọ ọhún baálé àwùsọ pẹbí ki balogo olugbogbo alhaji tajudeen ajao irawo ati alagba mansuru kayode akerele aka area jekunle fulanigbo won ori oyobu ati imowo si won ki olorun ko bukun apo won bakanna ni kini tun lo sodo alhaji onoribu wahab akerele ati lori odo ogbeni wali gbogbo olorun olugbogbo patapata laafia nikan sile papa julo alhaji kayode sadiq olorebi lakoto bale abuse opobi oto ki gbogbo olugbo opobi patapata o pelori landlord association cda cdc wa gbogbo ogbede olagbogi gbogbo patapata laku lowo lera o asiko rere ogbo kefa lori ope oba wa olugbogbo kedo adeyemi ajasa aseyi sagbodun asagbodun sẹ́ẹ̀mí
9: adúpẹ́ lọ́wọ́ àwọn onígbọ̀wọ́ wa bẹ̀rẹ̀ lórí iléeṣẹ́ baylord limited tó wà ní roundabout ìkọ̀kan lábẹ́ ọ̀mọ̀wé bẹ́wàjì adébáyọ̀ níbi tí wọ́n ti ń ta ojúlówó phone accessories inverter solar system kalọ̀ sí ìtọ̀fóun telephone number wọn ni 08023043099 bákan náà a ò gbàgbé iléeṣẹ́ dókítà àlùfáà aláṣẹ́rí kọ́sìn dámiláre anímọ̀káyé babatapa worldwide bọ́rọ̀ ìdábàtà kókó tàbí àìsàn àrùn alálọ́bù àdúrà àti ewé tẹ̀gbò ni wọ́n fi ń yànjẹ́ 161 santos avenue abúlé ẹ̀gbá lagos níléeṣẹ́ tí wọ́n wà ẹpẹ̀ wọ́n sí ojú òpó 08033735570 tàbí 07089274444 lákòótún a ò gbàgbé ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ alhaji taufik ajibọrọ bàbá òkèrò elégbòogi bẹ̀bẹ̀dẹ̀bẹ̀ shop 10A oyekola shopping complex jakole gate isolo road lagos níléeṣẹ́ tuntun wọn wà èyíkéyìí àìsàn àrùn inú ọṣun láàárín lọ́kọláyà ojú òpó yìí ní kí ẹ pè wọ́n sí 08094471143 tàbí 08022613442 gbogbo ní àìníṣẹ́ àìsàn.
7: Bákan náà ni ẹgbẹ́ agbègbè Abdulrazif Ejiabẹ̀gbẹ́ gbogbo olúfèrè lágbègbè alága BOT fún ẹgbẹ́ àpèrè ambassador Yunusa Ayomiromo ètò jẹ́ akọ̀wé BOT fún ẹgbẹ́ àpèrè Comrade Ọláìtàn Ládédé àti gbogbo ẹgbẹ́ àpèrè pátápátá là ń kí ààrẹ ẹgbẹ́ àpèrè wa. Alàgbà Mùsùlùmí Àlàdé bàbá ìsì wọn yóò lè fún ti àkànṣe àgbọràn rẹ ti bàbá àti ìyá wọn tó yẹ kó ti dábìlì fáyé tí wọn wáyé ní ìrìnsẹ tẹn ní ọlá tọsídẹẹ òkú mọrò ẹfẹ pè mí 00340571411 tàbí 08169139968 náà ní ojú òkú ọmọ ìbàdàn kìíní sọ olùyege òtijọ́ mẹ́jọ.
10: àríkẹ́ríkẹ́. Èmi lọ́dẹ tó rojú kòkó báyìí.
11: Ojú mi ṣì rí. Ṣé mo ti máa bọ̀ jẹ́?
10: Èmi ni mo ṣe.
11: Ẹni bá rí ẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni pé lè sòkìdí lẹ̀ ká tó wọ̀gùn sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ́sẹ̀ déédéé lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan yẹn?
10: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan. Ìmọ̀ wa ni ti ṣe báyìí olólùfẹ́.

0: Banisoro Baboke 08094471143 08094471143 08022613442 08022613442 pẹlu ase lodo Olorun titi e na ni sorose ti isara yi to ba wa pe lara a ma damo okunrin be na ni atun ma damo omobirin buwo to ja si pe ni o le rin dada o rin laarin seju kan si meji ko ti bere si ma mi elele abi ko ma rin gege bi eni ti bata fe boyo silesere ki se ese ko ma fani so ka rin mo le ragbagbe ka mo re se gbe dada abi ko da bi gbata tegun mole ka teleze ko ma gan ni gogo ko ma da bi gbata yan tegun mole elomi nbe owo mo gbon ni ese o mo gbon elomi nbe opo yin ni o mo faso elomi nbe ori o mo fo elomi nbe ese re o bere si wu elomi nbe ojuro o bere si su ori fifo elomi o ni rorun sun dada ko sun laarin wakati meji meta ko ti laju kalele nkan yi o da monitor ba dodo baboke o pelu ase lodo olorun olorun o ba wa mu ko nibe ko si ni ba kan na mo moni ko mo bora e mole e mo bora yin pa e dide le mo bo wa baboke o ni shop number 10A oye kola plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isolo ni Eko ibe ni baba oke wa pelu ase lodo Olorun ti enu ni soro se
1: ami o baba oke o ta o foga kirin se ma lana Olorun ni je kirin se gbogbo awo okunrin te n gbo mi lasiko yo Olorun ni jo lana okunrin mi wa to je pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe den lo to baba sumo lo bi lufe re bayi a fi wo odo ba denu kole iru ki la fe pe leyi
0: e seun atokun te ri awon nkan te daruko hun a npe kan ni idakole otoni dakole otoni arabeku otoni ojora otoni teso sugbon meteta nko mokunrin na na ma da lamu idakole le nto mba obirin re sere yo se ndede to ye ko se sugbon ko ni lagbara lati se elekeji elekeji la npe ni arabeku laarin seju kan si meji ara re o ti wale eleketa la npe ni ojora ara re o dide kaniyan fe bobirin re sere yo dabi gba to ranti nkankan ara re ti wale to ba ti wale o ti pare senu sugbon to ba dodo baboke o ani ero gba lode iyi ta ma fi sayewo ti wonu mo foju ri gbogbo nkan tin se ninu ara pelu ase lodo Olorun to ba dodo baboke o wa gba pe ni Olorun be lodo baboke o
1: Olorun be lodo baboke o eyin te n gbo nile loko eni t'Olorun ba ti fun ni ase t'Olorun de fun ni anfani lati ma fi tewete gbowo yan san iwo na mama ronu pe ma fi ni dollar mama fola dotunla tore lomi bo se n gbo wa bayi nisi aisan yi o ti pe lara re o e ma binu iyen gangan ni o mu mi lo bi bere ti mu fe bere yi to ropolopo lomi ani a ohun ti lo gba ohun ti lo awo ohun ti lo koko baba asasun ko na lo n ja si mo o pa lodo baboke o Olorun ti gbadura gege bi won se ma so opolopo awon ti won lo ni won fun baboke o elomi bayi to ba gbe soro lo t'Olorun ba bi ya re yo ti wa dupe pelu awon ebun lala mo ni a lo sodo baboke o ohun to wa tenu mo na ni pe ati lo gba ati lo awo ati lo koko baba asasun ko na ni kini n to n fa ile ati pe kini ona abayo lati ma je ki nkan iko sele
0: eseun atokun opolopo awon eyan ti won ti lo gba tan wa lawo Olorun nikan ma saba wa sodo baboke o pupo Olorun si ma fun wa lati yori nitori pe ani ajegun kan ti a n pe ni ajegun adayeba ajegun adayeba yi baba to bi baba wa on lo ni ajegun yi nitori pe olode ni won ngba ti won wa bi omokunrin baba won so yi pe ni omokunrin to ba koko bi oni ko gbe ajegun yin le lowo on lo fi je si pe ni gbogbo eyan ton wa sodo wa Olorun ba wa se sugbon ajegun adayeba ta wa n pe gbogbo eni ta ba fun ko seni ti o lo ti so yi pe ni Olorun gbadura ohun
1: e tun ma n so nkan kan pe ẹni oríṣiríṣi ọ̀nà àti ogun tẹ fi ń kojú àìsàn iṣanú ara ẹ̀ mo fẹ́ kẹ tún bọ̀ bá wa ṣàlàyé.
0: Bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn ogun táwa fi ń ṣe ìwòsàn fún inú ara 60+ ni tá ń pè ní 65 òun là máa fi ṣe ìwòsàn fún ara ṣùgbọ́n lọ́dọ̀ ti bàbá òkè o èmi ológun ẹyọ kan tó máa wogbo àrùn torí bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ bàbá òkè o a sọ fún dédé bá a ṣe fẹ́ fún ológun ìgbà tó fi gbà láṣẹ lọ́dọ̀ Ọlọ́run tí wọn náà bá lò wá gbà pé Ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tí sì ń ṣiṣẹ́ bí ibo ṣe yẹ kó ṣe.
1: ṣẹyin náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kíní bàbókè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn ìṣanra tó ń da ọlọ́mọkùnrin láàmú kó wá pin lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọbìnrin náà tí wọn náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹlòmíì tí àládà rẹ gan tí wá dédé má fi ìgbàlà rẹ dọ́là kàn sí bàbókè o ní shop number 10A oyekola plaza níwájú deeper life church mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ pé ọ̀nà ìsọlọ̀ ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí ká tó rí ṣọ́ọ̀bù kíní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú deeper life church ni ibẹ̀ ni shop number 10A wà ìwọ ṣáà ti bèrè bàbókè o ẹyẹ méjì ò kí ń jẹ́ àṣà bàbókè o ìlú mọ̀nká ni wọ́n ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mútalẹ̀ yín lẹ̀ torí èrò máa ń pọ̀ nítorí pé ibi tọ́lọ̀ ń bá ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ lọ́bẹ̀ bàbókè o kí lẹ fẹ́ sọ nípa èrò tó máa ń pọ̀ ṣé kò ṣe pé bóyá ẹ máa ń ṣojú ṣáájú pé ẹni tó bá gbọ́ kọ̀ bọ̀lọ̀kù wá àbí nǹkan kan.
0: Gbogbo abá kan náà jọ ni wá nítorí pé tó bá dé mẹ́kà a yàtọ̀ síra wa bí èèyàn bá ṣe dé òun náà la ṣe máa ń ṣe ìdánilẹ́wọ̀ fáwọn èèyàn tó ráwọn èèyàn máa pọ̀ púpọ̀ ìwọ náà tó bá fẹ́ wá tètè dèndélẹ̀ kọ́ lè bá tètè wá láàárọ̀ àti wàá mẹ́ látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́.
1: Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín.
0: Bẹ́ẹ̀ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà ni wọ́n wà ń bẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ ń bẹ̀ tí wàá ti rí ní kálukú náà sì ló mọ iṣẹ́ rẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa ọ gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o tó sì ń bá wa sí.
1: Àmọ́ èyí tó dájú jù ni pé bí bàbókè o bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣe ń da yín lóhùn ọ̀dọ̀ bàbókè o náà ni ẹ padà lọ fi àdàbà ètò rọ̀ sí torí àwọn ni wọ́n padà da yín lóhùn finally so má ní ìfòyà pé akọ́ṣẹ́mọṣẹ́ náà máa tì mí sí bàbókè o gangan fúnra wọn àwọn ni wọ́n ń dá àwọn èèyàn lóhùn gba ojú òpó bàbókè o kó o máa pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ 08094471143 tàbí 08022613442 08022613442 a ò ní ṣàìsàn táìsàn fi tán lẹ̀ láṣẹ ọlọ́run ọba Èdùmarè shop number 10A Oyekola plaza níwájú deeper life òun là mí ẹ̀ ó dìgbà kan
2: náà. àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú kókó báyìí.
3: Ojú lọ ṣùyí, ṣé àwọn tí màá bọ̀ jẹ́?
2: Èmi ni mo ṣe.
3: Ẹni bá rí ẹbọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni pé lè sòkìdí lẹ̀ ká tó wọ̀gùn sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sídìí eré ńlá ni. Bẹ́ẹ̀ kẹ̀, òkè fẹ̀yẹ ò ní tì tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan yìí?
2: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wà ní ti ṣe báyìí olólùfẹ́ mi.
3: Ṣé èmi ni màá ṣe sọ fún yín pé kí ẹ lọ mójútó ara yín? Bàdá bá wọn fọgá màá kárí o. Ó rí egbògi bàbá òkè ihò.
2: Kí ló wí nù? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè ihò. Kọ́ màrá yóò tó gun ìjà alẹ́ rẹ̀ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gbòrògbò. Ara títa jẹ, ara títa ara yúwú. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún wọn. Tẹ́lẹ̀ ó máa ṣẹ̀lọ séré-séré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó ń buni so. Bàbá òkè ihò lélẹ́kọ̀ọ́ gí atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè ihò kalẹ̀ sí. Shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deeper Life Church Jákàndé Gate Egbòro Ìsọlọ̀ Ìpínlẹ̀ Èkó Ẹpẹ 08094471143 08094471143 Bàbá òkè ihò lélẹ́kọ̀ọ́ gí dẹ̀dẹ̀dẹ̀dẹ̀.
4: FM
5: 92.9
4: Band FM 92.9

0: sí àwọn ikọ̀kọ̀ lójú alọ́rọ̀. Àkàrùgùdù lọ́kẹ́yọ̀ ẹ̀kọ́ gírí. Bàbá sọ̀rọ̀ nípa àwòsàn àbílẹ̀ tí mùsèmúsè rẹ̀ dá múṣẹ́múṣẹ́. Bàbá Yísá olùdarí iléeṣẹ́ Fin International ó ní gbogbo èèyàn ń gbé ń bòsà fún. Àgbàrá gbé egbòogi tí dákùkù lajà bá ìsàn tí wọ́n méré sá. Kí ni tí dọ̀ọ́ láàmú? Ogun ayé ni, ogun ẹnu, àkókò àfọ́fà. Kéèyàn má ti dàgbà tó nǹkan ká ti má kọ̀rọ̀ kó di wàhálà. Má bọ̀ apá Ọlọ́run ká ìwòsàn ẹ̀dùn wọn tó ti padà dé ní Rabaji gan. Gbogbo ìtọ́jú yòówù tó bá gbà. Ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré ₦50,000 lọ́sàn tó sì fògo fọ́lọ́run. Ọtẹ́ kò dó olùkọ̀yọ ọwọ́ rò pé ikú lọ́kàn. Túnù ọmọ ológun ni ọ́ má bọ̀. Ẹ má sì gbàgbé pé ọsẹ tó péyàn ń dà wìtìwìtì. Ọsẹ tó péyàn ọsẹ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń soríire. Àwọn èèyàn ọjẹ́ fi ṣeré. Ẹgbẹ̀rún méjì àbọ̀ péré ni. Èébó wípé ńlá láyìí tó gẹ̀. Mọ bàbá ikú bàbá Yísá wọ́n wà ní Nàbà 41 Ògúnrombí Street Dìmù 08139682401 08139682401. Bàbá Yísá ló ní àǹfààní ẹ̀dínwó yìí ìwọ náà jẹ́ bẹ̀ kó tó ń tàn.
1: A tún ti dé nìyẹn.
2: Àrògbọ̀n
1: ètò yẹn tún ti dé nìyẹn o.
2: Àrògbọ̀n
1: onírúurú ọ̀nà.
3: Ẹ rí kí sun ó tó dìyàn ṣẹlẹ̀ yìí ó gúnṣu lọ́dọ̀. Kí àgbàdo tó lẹ̀kọ́ á gbé ògì á gbé dédé ẹ̀rọ wọn á lọ̀ ọ́ lẹ́yìn tí a bá lọ tán ẹni wọn ó gbé wálé tí wọn ṣẹ̀ṣẹ̀ wá sọ dẹ̀kọ nígbà tí a bá sí èyí ti jẹ́ pé wàhálà kékeré kọ́ lèèyàn ṣe àmọ́ bàbá wa ta tí òjò tó lù tí ọ̀yọ́ gbogbo gbìyànjú téèyàn gbà láyé tọ́ ọ bá gbà á kò sí ní tó kù o torí pé tí ò bá wí ni pé bọ́rọ̀ bá kòkì tó bá kọlẹ̀ ó níbìkan à gbé sí èèyàn bá ta tí òjò tó lù tí ọ̀yọ́ gbígba kámú kọ́ nìkan èèyàn gba kámú ọ̀ràn torí pé lẹ́yìn onígbìyànjú ni kádàrá tó kò àti kádàrá àti sábàbí a méjèèjì ń bẹ̀ ìgbìyànjú wa lọ sọ̀gá béèyàn bá gbìyànjú kádàrá ò lè kò béèyàn bá ṣègbìyànjú gbogbo béèyàn bá pé ẹ wò mí kí wọ́n pé èèyàn yan dáadáa láyé kọ́ wa jí kọ́ ọ mọ́ sùn kọ́ ọ mọ́ jẹun kọ́ ọ mọ́ ṣiṣẹ́ kankan àfàìmọ̀ kí kádàrá àwọn ọmọ yẹ̀ ṣùgbọ́n tó o bá wá gbìyànjú tó pé ayé rí ọpọ̀ ń ṣiṣẹ́ ṣùgbọ́n sẹ́ẹ̀ rí ọ̀yọ́ ọ̀nà àgbéègbà wà èèyàn wà á lọ bèèrè ṣé èèwọ̀ nìkan ni mò ń jẹni tí ń bẹ́ ìdílé wa àbí nǹkan kan mò ń ṣe tí ò yẹ kí n ṣe tí ò jẹ́ kí ọ̀nà mi ọ̀la wà kété tí wọ́n bá ti sọ fún ọ tó o mọ irú orí tó o mú wáyé tó o mọ irú tó yẹ ọ jẹ tó o mọ irú tí ò yẹ ọ jẹ ìwọ náà bòójú ọ̀nà gbogbo àti ẹ ti yọ ọ lẹ̀ ìwọ náà ọba tó máa bá wọn lọ́ọ̀bà tó máa yà wọ́n lẹ̀ ilé ayé ò ṣeé wòra èèyàn ràn àìsàn níyẹn lòmíì ti ra mọ́lẹ̀ bójóbójó ó ti gbìyànjú títí ẹ wò ó gbogbo àìsàn tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà tí ń ṣe àwọn ọmọ nàìjíríà ewé àtegbò kà àfi téèyàn bá tí ìdọ́dọ̀ ẹni tọ́ mọ̀ ń pẹ́ ìdílé tí mi ń sọ̀rọ̀ fún ọ nípa bàbá Yísá ọmọ kúta tó fi orí sọlẹ̀ sí kúta tọ́wọ́ àdàgbà tán tọ́da aráàlú Èkó tí gbogbo ayé wa ń pariwo rẹ̀ lọ́tùn lọ́sì bí ẹ ti ń kígbe rẹ̀ nílùú Èkó ni ń pariwo nílùú Òyìnbó kò sọ méjì tí ń pariwo ẹ̀ sí ju sẹ́ ìwòsàn tọ́lọ̀ ń gbéran lọ tọ́lọ̀ ń sì pé kọ́ máa ṣe kọ́ máa jẹ lọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní wá bẹ̀ tí ń wá dúpẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní wá bẹ̀ tí ń ra ẹ̀bùn fún bàbá akán tiẹ̀ màámọ̀ ń sanwó rédíò èwo ló tún wá kù mọ wòra rẹ ràn mọ dákẹ́ mọ́lé báìsàn ní bá ra ọmọlẹ̀ bójóbójó ẹlòmíì yọ ọmọ rìn lójú títì ní ọmọ ta gẹ́gẹ́gẹ́gẹ́ ẹlòmíì ò ní tí ìrìn òpó náà kan sí kejì yọ ọmọ mi hẹlẹhẹlẹ ẹlòmíì àti mọ́kọ̀rọ́kọ yóò diṣẹ́ ọmọ ọdún mélòó náà wàá ni ọ tọ́ jẹ́ pé àwọn bàbá wa máa di 90 nígbà bá di 80 wọn ò tó fẹ́yàwó tuntun wọn ò sì tún bímọ níbo ni ìwọ wá tí ì dé tíyàwó rẹ wá ń gbóúnjẹ rẹ lọ fọlọ́ngbò jẹ ó ṣe gbìyànjú ọyọ jù sí bàbá Yísá àwíkoǹkò lójú ọlọ́rọ̀ gbogbo ń tọ́ bá gbà ń tọ́rọ̀ rẹ bá jẹ mọ́ tí wọn ètò olódùmarè lójú tọ́rọ̀ tiẹ̀ náà ó fi gbọ́ yanjú sí wọn ìyàwó àbúrò ìyàwó ẹ̀dí mẹ́ta ẹni ẹ̀ máa fi sùúrù wá tẹ̀gbọ́n sọ yẹ kí wọ́n sọ̀rọ̀ sùúrù nù mọ́ nǹkan míì ń bẹ tí sùúrù ọ̀ràn àbí ń dáhùn sóòye yín nǹkan míì ń bẹ tẹ́ pé sùúrù ọ̀ràn èyí ò mú lélẹ̀ ni o fi yanju nto ba si gba suru e ja fi suru se bo se wa nu oro olodun gan so oni ibukun oni fe ni ofo bo lo yan igbe ni fe ni ogba abi ntan so ye yin beyan ba ya ba fo bo lo yan teyan ba gba teyan po nlo suru nbe ko ye ko ri be mo wura gbogbo asamo yi mo wura re ran ni elomi eme wa ni omo to ye kile o to mo emeje emejo e ti ri elomi ti e sere sere ni ngba ta ba wa iri gba melo odo abi omo ro eyan be elomi bi ti nto ti e le ro omo pe bo yo si mo ru ti omo gbe o se mo dake boya nti boya nkan keke kan na won ara fun o tadua re o si gba olo ti kirikiri ona abayo eh beyan ba ti kan bi ti file re wa eyan mo kiri na ni beyan ba lo bi kan ti o ti de be egbegberun lete eyan ba kan eyan ni tori edu o o di gba ti eyan ba de bi ti nlo ibi file eyan ba wa ibe la dua re ti gba baba yi sa awi konko loju oloro oludari ile ise fin international number yi ni ke mo fi pe won be na ba ni nkan kankan to ru yin loju te fe bere 08048256032 08181713350 pelu 08139682421 akase lasiko ta wa yi edewo promo wa gbogbo toju yowu to ba gba to si fi ma pe alhamdulillah tabi ko ma ka haleluya egberun me dogo 50000 naira losan to si ma fogo folohun ati egbo gba ti gbogbo egbe nu oke sugba lowo lowo bayi won se promo lowo 50000 naira pere olohun ni je odo pa ma tori 50000 ma tori eku beyan ba ya teyan si je eyan teyan e sa pada yoga eh won na gbianju o ogoro awon eyan ni ati ntu keti keti ti en lo sibe bi won na ba wa de be musuru eh agbodo egbo ke gbajo kan ti to ba je po bayan nle ibi oba da kaluku na ni ma sare be ibi teyin o ti sorire kaluku ni ma sare be ni suuru ki won fi do olohun won si toju re de bi wi pe igba to ba to so pe ogbadun adua re gba ni 50000 re to jo tan ki lo wa tun wo e ja kan si won loke lohun
2: elembe awon eyan eyan wa baba isa lo ni asun fun yin pe ani faisan lo gba enikeni to ba fe ri wa aye wa fun lati ago mejo aro titi dale ni gbogbo ojo be ba nbo e wa na lati de idimu ke wa gbe okada tabi keke maruwa ke ni en lo odo baba isa number 41 ogurombi road lati aro titi dale ni a ma nwa nbe tabi ka pe wa sori awon number won yi 08054276137 08054276137
4: Hara yes.

ọ̀rọ̀tọ́ ogun ayé òní bọ́rí wà fún ẹ̀bẹ̀ àdúrà láìpọ̀tẹ̀sẹ̀ tàbí ẹ̀yà kà sí wọn ní 41 ògbóròmbí road ìdímù lagos láti pẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ afá sọ́rí 08054276137 àti 08139682421 kún fáyà kún ìtọ́lọ́ni.

0: iléṣẹ́ Bond FM ibẹ̀ la wà tá a ti ń dá bí ẹdun rọ̀ bí òwe ìsítí là ń fele ṣe lórí ètò àrùkàn Fẹ́mi Ògúnyẹmí Ìrèyẹ ti gbogbo ayé ń pè ní olóògùrò ọmọ bàbá ti ń bẹ lélẹ́rú ikú ò ní kánjú pa wá láṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ̀yìn kọ́ yìí kí ni ó tó pa ni èéfí ní kọ́ pa ni kíkú ó tó di pọ́dọ́dọ́ èèyàn àìsàn ní kọ́ rán wá ẹ rí pé láyé ẹjọ́ ń gbà tí kú máa ń pa àwọn èèyàn wọn a máa rí kù tí ó mú olùgbòǹgbòrò lọ bí ẹ ṣe wí fún wa wọn lẹ́ni ọba kan yóò dé ń fìlà táwọn èèyàn bá di pé wọ́n ń họ lọ́tún wọ́n ń họ lọ́sì àgàgà ẹni tó mọ kú rí tó jẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ wọ́n ní kálukú ọmọ họ wọ́n níbi tí ikú tó wá di pé bí kú ò tiẹ̀ fẹ́ pààyàn tó bá ti yọ lọ́ọ̀kan kálukú ní ọmọ họ tí ọlọ́rẹ̀ mọ́ ẹni làwọn lẹ́kú bá padà sọ́dọ̀ ọlọ́run pé ẹ wò iṣẹ́ tẹ́ ẹ gbé lẹ́yìn lọ́yìn lágbára ẹni tí ọ̀kọ̀ọ̀kan máa ṣáájú tó kìkì ń tá ariwo òun òfin ní pọ̀ tó bá mọ́ wọ́n ní bọ́lọ́run ṣe pé ọ̀dà náà àrùn ni ó ṣáájú kẹ́yìn ò tó kú nù kópó rí ń fọ́hun nù wọ́n pé ọ̀fẹsẹ̀ kọ́ ni o nù pé wọ́n inú ní wọn ò ní máa pariwo kú bí wọ́n bá ti pé èèyàn kú wọn kí lọ́pàá àwọn ọ̀kọ̀ọ̀kan máa bèrè wọn ò ní pé kú lọ́pàá mọ́ orí ló ní ń fọ́hun ẹ̀dọ̀ ló ní ń dùn ọ̀run kú náà wá ọwọ́ afúyẹ́ díẹ̀ bí ìtàn àtẹnudẹ́nu kọ́lọ́run dákun kọ́ sàánú wa ẹni tí ó kú lóòótọ́ àìsàn ni ọkọ̀ ṣe kòkòrò ara ọmọ dẹlòmíì láàmú omi ọmọ ilé yọ ọmọ fọ́ kòkòrò míì a sì bẹ̀jẹ́ lòmíì jẹ́ kòkòrò míì a ṣẹ̀jẹ́ lòmíì domi ojú ọmọ á wò bàìbàì má di tá ń wọlé má jẹ́ wọn ọmọ fọ̀ọ́ káàkiri àwọn tí wọ́n fà á kí náà kò dùn mọ́ wọn ìwọ títí ọ̀wà á tì rí bẹ́ẹ̀ mọ́ wàá jó rí bẹ́ẹ̀ tètè yọjú sí wọn abala orí kan ní ń fọ́ ni àbí ojú rẹ ní ń sú ni nǹkan kan ni yẹ̀fúnpá rẹ wo tí fúnpá bá ti ń galága jù onírúurú àìsàn ni ọmọ jáde débẹ̀ mo fọ́ ní nǹkan tí mo fúnpá rẹ tí ó lọ ọlẹ̀ àbí ṣúgà ní dọ̀láàmú yọjú sí wọn mọ́ gbé mọ́ra ẹlòmíì ò ní tí ìjẹun tíntín yóò ti yó oríṣiríṣi àwọn àìsàn wọ̀nyí kìí sọ̀rí ara ẹ̀gbọ́ tí ẹ nínú láyé wà fúlẹ́ńgé fúlẹ́ńgé àmàlà ò sí lẹ́yìn èlùbọ̀ fúlẹ́ńgé fúlẹ́ńgé àkàrà kò sí lẹ́yìn èrè fàárí kí n lálákà fẹ́ ṣe tọ́ba ní tèrè bò ìwòsàn ara wa ó ṣe kókó èmi fi ń pariwo ẹ rí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní bá a ti ń ṣètò yìí ṣùgbọ́n gbà tó wá di wípé ayé di jálánkátó jálánkátó táwọn èèyàn wá gbádùn mọ́tẹ́ póríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ láfi ní kákúkú fún ẹ̀ka sọ di ìsítí ká mọ̀ síra wa létí ká mọ̀ síra wa ń yè ká mọ̀ bí ọyẹ àyà sí torí pé ibi pọ̀ lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀fà àyàn lórí tí ọ̀fọ̀ dàkún àti ẹ̀ sì fà lórí náà àbí nǹkan ọ̀sálẹ̀ mọ̀ ṣèyàn kéèyàn mọ̀ wòran bí a bá náwó lójú agbó níṣẹ́jú ẹlòmíì yóò pèrú ayé wo lòun wáì tí ó sì máa gbólódùmarè ṣe pé ayé dáadáa wọn náà wáì wọ́n lò gbìyànjú gbìyànjú sọ́rọ̀ ara rẹ̀ ọjà tó gbé kalẹ̀ kọ́mọ ta wìtìwìtì ìyànjú lèèyàn gba iṣẹ́ tó ń ṣe ojú kan náà lọ wà bí omi adágún ẹni tí wọ́n gbà lẹ́yìn rẹ̀ ti dọ̀gá ohun òwúra rẹ̀ ràn ni mọ̀ wòra rẹ̀ ràn o kí wọ́n bọ́ jókòó lórí awọ kí wọ́n ṣàdúrà kọ́rọ̀ rí olójútùú èyí tó bá sì jẹ́ mọ́ pé kinní kan kẹ̀nìkan ká mú yìí ká mú tọ̀hún ní ọ̀bà jẹ́ kọ́rọ̀ rí ọgbọ́ wọ́n bọ̀ ṣe gbogbo ẹ̀ àbí n táǹsọ yí ọ promo ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ìwọ náà gbìyànjú kọ jàǹfààní ẹ̀ jàǹfààní rẹ o ẹ pé bàbá isa sórí 08054276137 08154825 6032 08181713350 àti 08139682421 àwọn nọmba tẹlẹ fi pe bàbá isa awikunko lójú ọlọrọ sí rèé ìwọ náà gbìyànjú kó o débẹ̀ o àti àti ń débẹ̀ wọ́n ń kọrin ọpẹ́ bí wọ́n bá wá lọ ọbẹ̀ tí ò tí ì bámu tán mọ́jì oṣù ọmọ́jì ọ̀rẹ́ o àyíká láṣẹ tì í kú iṣẹ́ o ó tó dìgbà tí wọ́n bá ní ọmọ wàá mọ́
1: ko to mo lo mo gbianju tera mo oro ti e na gbo o
2: Otu ti de o baba yesa wi konko loju eloro akagudu lo kaju eko giri baba nsoro nipa awosan bile ti muse muse re da muse muse baba yesa oludari le se fin international oni gbogbo eyan gbe gbosa fun agbara gbe gbogi ti dakuku laja abaisa ti won mere sa kini ti dola mu ogun aye ni ogun enu akoko afofa keyan ma ti dagba to nkan ka ti mo koro ko di wahala mo bo apo olohun ka iwo se dun won to ti pada de ni ra baje gan gbogbo itoju yowu to ba gba egbe me do gbo pere 50000 Lansa, tosi fogo falong, ata kodo, oluko yo, awaro pe ikulakan, tunu, amalogo nyo, mabo, ema si bagbe kwe ase tope yan, ta witi witi, ase tope yan, ase tanwe yan, weti wafi sori re, awa yo jadu se re, ekbe rume diabo pere ni, eto wipe na la yi toke, ma baba iku, baba yisa, wawa nina ba 41 Ogurombi Street, dimu, 081-39-68-24-21, 081-39-68-24-21, 2-1. Baba Yisa Loni, anfani edewo yi, iwa na jembe ko tonta.
3: Eto ye to ti deni ya, adokane sefu asunda.
1: Arokan, ti fe ku asunda ke o na le ngbo. Aja abali kisa yopola Ibrahim olo tu mebo ni ya. Aye yi o ne ta. Isiti la ni afise. Turipe. Opolopo ni kan gbegbe aye ariri igbe aye oboro gidi yo ba bo won ni gbe lo se je gbe lo se gbe nkuma je gbe nkuma igbe oboro gidi igbe ariri ni eyan kan gbodo ma wo ara ran e wo mi bo bi ba ni lari kan ma re oba ti goke agba ko ti fokan bale iyan gbodo sise lori omo ko mo na oyan ko yanju tori pe gbogbo wa la ngbadura pe ko mo wo ga ko ju wa lo elomi obi mo kale yo dabi nkan oni egbe kan bi omo re si e to jobe koroko fe e to jopin ko ri se lenu se o ye ko omo wi pe aye nbe asori alaji daudi epo aka gbogbo gba mo mo ranti pe ko le ma pa aye nbe o ko le ma pa aye nbe eni ti ora mi wo ri o ko le eto ori ra mi wo ni omo npogoji odun ko ti ke se pe boya nlo school lowo ko ti fe yawo iwo lo to nbo eto yo lo le oko kore ni pe ba meta ba nlo to ba pe sisi o to ba weyin wa leyin ko elomi ni elomi ba dode ngba ba npe nkan ngbo ba ku dede kokan loro dija won ni ha nkan mo ma foju lasan wo mo foju lasan wo baba yin san be nbe bi aba iwo na kan si won gbogbo nti oje oke suru re ko lohun bo so di petele baba isa ko ni o so di petele o joye wa o olon ni o ala ti won ke si ti won fara gbole fun gbogbo gba o na ni ma ba won se oni ba won segun bo ba ti le gboran se bayi lo bayi je bayi mo rin bayi mo je yi mo je ton lo ba tan ladua re ba gba gbe ejo ayoju si baba isa o yala isan ni ndo la mu abo fe kojo waju re oda olodun tin ba won se ko ni ko fun gba kankan o ibi ti baba isa wa be ba ti gbe ejo te de idimu e so pe lo si number 41 Ogunrombi Street ke wa bere baba isa tabi ke so fo lokada tabi onimoruwa pe odo baba isa le nlo won gbe nde begberegbere bi ogun ti nje tolohun eni sase ti o anadanu te na o to ge ke mo pe o to ge e gbianju e yoju si baba isa bi ogun ti nje tolohun adu ayan ogba e wa gbo o kini kan ti o yi opo awon eyan ni wipe n to sise fun taye o se si ko mo sise fun kan ide o e to gba o idire te je pe nkan mi wa ma se gbogi bi mefa kale lori ese yo kan tori pe nti taye lo to ba la mu ko le mo ba kan ide la mu elomi o wa pe kenika rara o ori kaluku ototo ni sugbon won ni gbagbo pe bi mo nlo ibe laye mi o ti da ibi mo nlo ibe logun mi o ti se to ba ti niyan to laniyan daada sira re bo ba don ogun re ose o yo go ti nje t'Olorun e je kin pe number ile kan sori pe won sewo si mi pe ojo ti nlo number tele fi pe baba yisa 08 0 54 27 61 37 081 81 71 33 50 081 39 68 24 21 oni number tele fi pe baba yisa boni ayo mo seri wale adugo adugo pe oku gugu eyin eyan te lanfani lati arabale lati gbo isiti yi lati le ise baba yisa lori eto arukan o kiyo oju oni ti wa ah aja abali kiss ayepola ibrahim olotu mi mu kio aye re oni ta sande ayo ade ja lo ayo boni ayo mo ayo ade ay aye re oni ta malik ni ah eh oda malik aye ti enu oni ta o lase lowo olohun ka si ma fi asiko e ki ore mi oluku loye mo ki o omo won leleru ko ati gbogbo omo eleru ko patapata ku asende ti dickness oluware mi aya olaniyi abeni ni fakorede e to je pe olohun ki olohun odumare ko te sa fefe re gbogbo odile won lapapo patapata aki won o koda aki baale eleru ko olawa tosin oladi meji segelu baale tilu eleru ko pe e ku asende o odun ojina sira won ya meta gbogbo yin la ki o agbodo gbagbe gbogbo awon omo loku patapata aki won oju oni tiyin lase lowo olodumare olohun oni se ni tele tele o olohun oni se ni tele tele iya abiola o se be ko si laye mo o to abiola o ku dele iya re o eje mi omo seri wale foto ni femi ogun yemi re yen ti gbogbo aye npe ni ologuru omo baba ti me leleru e le fe ka wa kiyin ni bi inawo yin oriki orile to gbamuse e nse yawo ni e nsoku agba abi e nsile e pe wa o abi fini joye 00 33 70 37 28 00 33 70 37 28 oni number temi titi ojo mejo o dabo
2: Otu ti de o baba yesa wi konko loju aloro akarugudu lokaju eko giri baba soro nipa awosan bile ti muse muse re da muse muse baba yesa oludari le se fin international oni gbogbo eyan gbe gbosa fun agbara gbe gbogi ti dakuku laja abaisa ti won mere sa kini ti dola mu ogun aye ni ogun enu akoko afofa keyan ma ti dagba to nkan ka ti mo koro ko di wahala ma bo apo loka iwose edun won to ti pada de nira baji gan gbogbo itoju yohu to baba egbe me edogo pere 50,000 Losa, tosi fogo falon, atako do, oluko yo, awaro pe ikulakan, tunu, amalogo nyo, mabo, ema si gagbe kwe ase ato penya, anta witi witi, ase ato penya, osata wenye, anwe ti wafin sori re, anwe yo javi se re, ekberu meji abo pere ni, eko wipe na la yi toke, ma baba iku, baba yisa, wawa nina ma fati wawo, guru mbi street, dimu, 081-39-68-24-21, 081-39-68-24-21, 21 baba yesa loni anfani edewo yi iwa na jebe ko ton tan

0: ẹgbà tí lè tókò ètò yìí ètò wa ni àwọn ọmọ olúmọ so gbogbo ẹnikẹ́ máa gbétò yìí gbogbo bí tẹ wà kí ayọ ilé kó lè máa yan inú kẹ lè máa dákọ wálé.
1: Abilaran odede egbamoli sabi omo agbongbo akala omo abatabutu oloro omo aromi tun yogan ekale eto omo olumo wa o eto yin eto wa idesi eti gboye lati ileise bond fm 92.9 kale silu ikeja emi wa abiodun folonso mo basorun somo ni poro osodeke o laye ni alofa o laye ni aloje o aye basorun somo ilafeti aranwo le geregele gbale eje ka joruko idun le de awon omo

0: kékebe ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yin ló rí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ara wa ara dàbí mọ́tò ni tá a bá gbé mọ́tò sọ́nà tá a bá sáfíìsì ẹ̀mọ̀ pé ó lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọ́jú ara ẹni tá a máa wá sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́ra wa àhó tí wọ́n jù lọ irọ́ náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbàtẹ ní bẹ́ẹ̀ gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ nǹkan mí ni ẹgbẹ́ kàrá ronú ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara.
1: ní nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún.
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
3: ẹ tún bá wa tẹ̀síwájú.
0: kí ló ń dọ̀ ọ́ láàmú kí ni ìwọ ti náwó lérí àìsàn agbẹ́nilówó ọlọ́run má jẹ́ àárí ogun wàhálà yà ń lu pìpìpì àyìn tó ẹjọ́ bìnrin létẹ̀ ń gbọ́ gbogbo tí mò ń sọ pátá àwọn alẹ́ àbí wọn ò sọ̀rọ̀ ń pọ̀ obìnrin ni gbogbo tọkùnrin tóbìnrin ló ní ìtàn sọ yìí o ṣùgbọ́n ìwọ tó bá wà ń wojú ọlọ́run tó ń bẹ lọ́ọ̀ náà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara ìwọ kàn sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọ̀nà àbáyọ ọlọ́run ló ń ṣe tó bá ti dé lórí gbogbo nǹkan kọ́ láàlè máa fẹnu bà gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọ ni pé ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí màpá àìsàn àtàrùn tán àbá ti bímọ máa bọ̀ sí.
1: nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún.
0: tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bọ ò ní sọ wá dẹni tí ó máa tiro a tó ń ṣe àòfin wọn ṣe yẹyẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ tẹ́ ẹ̀ bá ti ń rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná rí lóríṣiríṣi tíná ti gbogbo ara ó máa ń fa kíṣà ara àbí ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa tiẹ̀ wọ́n tètè máa bọ̀ ṣàgbàdo ìwé márùkù ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọba ti dé gan-an wọn náà ni ah bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ a kì í gbókèrè máa dúdú ọbẹ̀ ẹ̀rẹ́ wa ti fowó rò òye kò kọ̀ lójú ẹ̀yìn ẹ̀ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ẹ dìde fíà ẹ máa bọ̀ pé ah ó dẹ jẹ́ ti ẹ̀ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
1: ní nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún.
0: ẹ wá kẹ wá jàǹfààní ewé àti gbò gan ni àfijì ẹyin náà dìde kẹ máa bọ kí ló ń ṣe ọ kí ló yọ ẹ lẹnu wàhálà àti ìdààmú wo ló wà nínú àgọ́ rẹ tó ti fa àìsàn bóyá àti ìní dogun àti gbẹ́sẹ̀ di wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kú tàìta jẹ̀ǹjẹ̀ níbí ni eléwọ́ síbí ni ọlọ́ọ̀bọ ò ní jẹ́ ká wá rogun ọfà ọfà burúkú ò ní bá wa fẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmíì afẹ́fẹ́ ni tiẹ̀ ẹlòmíì ọfà ló fà ẹlòmíì kò sí dá àti ẹ̀lẹ́tẹ̀mọ̀ tó bá ti dé ẹ̀yin náà ó mọ̀ lórí bá ṣe ń bí àti àyẹ̀wò àti tó bá yẹ ká ṣe pé kí ló fa ti léyìí sójú oorun ló ti ṣẹlẹ̀ ni àbí nígbà tẹ́ ẹ̀ ń lọ ní kankan bá ẹ pì tẹ́ẹ̀mọ̀ bóyá tó wá ti dàgbò ara tó wá ń bara jẹ́ tí ó mọ̀ bá nómi ara inú ẹ̀jẹ̀ inú egungun ọlọ́ọ̀ ní jẹ́ ká rí ṣùgbọ́n tẹ́yẹ̀ bá ti wá rí ẹjẹ́ ká tètè gbégbèsè ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́ ń bẹ́gi lójú.
1: ní nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún.
3: bẹ́ẹ̀ ni bàbá àgbà tẹ́ ń bẹ́gi lójú wa.
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
0: ẹ má lẹ ti náwó abẹ ti débì kan ní ẹyìn ẹ mú gbàgbọ yín dání ẹ wọn ní bí náà ò bá tán láṣọ ẹjẹ ìtàn lè kanna ẹ gbà pé bẹẹ bá ti rí mi lélẹ tẹ ẹ bá ti dé báyìí ogun àti wàhálà àtàìsàn tó náà làm ò ti ṣe.
1: ẹ̀wọ̀ márùá tó ń lọ sí abaranjẹ road tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ abaranjẹ road ní kẹ́ bèrè ẹ bọ́lẹ̀ ní délé ara bus stop apá ọ̀tún yẹn lẹ̀ yà sí nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ní ìlú ìkọ̀tún lẹ́kọ̀ọ́ nbí.
0: ibẹ̀ bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
2: 0806821 6859 0806821 6859.
3: a máa retí yín o.
4: fẹ́lá ní kẹ́ ẹ play.
5: ó tì àṣọ la fẹ́.
4: hip-hop ní kẹ́ ẹ play jọ.
6: ṣẹ́yìn ilé ìjọ ni ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ̀pà ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
5: dèrò nkẹ lẹ́nu ẹ èmi ti sọ kánú ijó alẹ́ òní ẹ dá yànmọ́.
4: ẹ pẹ̀lẹ́ o kí ló fa tó tó nù.
6: bàbá ẹ̀yìn náà ti sọ pánù. ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti ẹran ara yín jẹ́.
4: bàbá àgbà tẹ́ níbẹ̀ gí lójú ṣe o pọ́n ló egbògi bàbá àgbà dúrà mí gbà mo sọ pánù.
5: tó jẹ́ pọ́lọ́ ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà mo bọ́ lọ́wọ́ ara títa ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí àtẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀ ìyẹn ti dàfi sẹ́yìn ewé ni kẹ́yìn máa ta gègé bí kẹ̀kẹ́ mario ọlọ́run gbà wá lọ́wọ́ ìsàn afinipamọ́ àwọn afiniṣẹ̀sìn ìdè mi já ojú tó bá fàkókò ẹni ṣòfò ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. bàbá àgbà wà ní nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún lagos state. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859 lẹ́ẹ̀kan sí 0806821 6859 dèrò ǹkẹ́ ó sì rẹ̀ gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.

0: fucking baton no bon lo ni titi ari ran ni elegbe mu ni ilu meta lo wa yi kan obo ju kan break light ni bado o tu wa boju kan ru re labe kuta iru ina yi o wa leko leko si lese omi ambaru ina yi ko kari gbogbo nigeria ajo ma ri un lo be ni mo so eh ta da gbejo o ko da gba yewo o a gbejo la mi be si jo
1: mọ́lẹ̀ rokoṣo jákèjádò gbogbo ìgboro ìlú ẹgbà torí ẹbí ní sàbàbà ṣìnà ó wípé bíná bá wọlé òkùnkùn àparadà iná ó ṣe kísà nínú ètò ààbò ibi iná bá ti wà kí mọ́lẹ̀ bá ti wà àwọn ìṣiṣẹ́ láàbí wọn á pòórá ètò wáyé tó yàn mú olúmọ́ná rèǹdé sí etí ìbọyé láti iléeṣẹ́ bond fm 92.9 èmi wà ó abiodun folonso won o ni felomi se wa lase ti edumare ka ma bebi lowo ara wa fun ti ale ti toni ke ma ba wa da si ke gbagba pe alai na da ki egba nso wa pe alai na da baba atomo won lo si bi won ti fe lo won fe lo raja won wa pe alai na da ko wi ko nfo 08037888030 08037888030 ẹyin ẹgba san ẹyin ẹgba paraku ẹjẹ ka gbọ yin ni alẹ toni kẹgba wa pa lai na da kẹgba nfo kẹgba nso 08037888030 e ma fi ba wa da si lórí ètò wa ètò ọmọ ìgbìmọ̀ ẹ̀ka alẹ́ o ìwúrí bété ẹ̀tún wa pé aláìná ọ̀dá a ti béèrè kí ìtumọ̀ ṣọpọ̀ gélété lọ́wọ́ wa pọ̀pọ̀ ti dá sí ṣọpọ̀ gélété kí ohun kóyìnbó bá pé exclamation mark ohun rí ṣọpọ̀ gélété kúrò ẹ̀lú ẹ̀ka alẹ́ o are omo alamutu ayadedo eka le o kan ba pa lai na da alafia re dede wa wa o
2: baba ni alai na da
1: eleyi na da o da eje ka tun gbo telomi e se mama wa o won pe eleyi na da re alai na da 08037888030 ẹjẹ ká má sèdè wa kó gbọdọ̀ parun ẹtún wa pé ẹyin ń pè wa kó rèbété ẹtún wa pé kẹgbà bá pé aláì náà dá aláì kẹgbà ń pè ní aláì orí à ń bèbí lọ́wọ́ ara wa ní alẹ́ tó ní alẹ́ ẹ̀kalẹ́ o ẹ̀kalẹ́ sà orúkọ ibiṣẹ́ ti ń pè o. Ẹ̀ka lẹ́sẹ̀ ẹkú palẹ̀ mọ́ ó ọjọ́ kù láyọ̀ ó ọjà ẹ̀ṣin balógun ọjà sàwẹ̀jẹ̀ ká tún gbọ́tẹ̀ lómi ò bóyá máa tún rí ìyàtọ̀ ẹ̀ka lẹ́ o orí bété ẹ̀tún wá pé ṣé ìpè ńkọlu ìpè kí ìpè ń rí ìpè dànù kẹ́gbà bá pé aláì náà dá à ń bèbí ọwọ́ ara wa lórí ètò wa ètò yín ọmọ olúmọ̀ fún ti àṣálẹ̀ ti tó nìyẹn balógun ọjà sábò ti bá wa dá sí alàgbà abiodun ọládélé mama wa aya adédò ọmọ adélà ń wá àwọn náà ti dá sí ọmọ alámùtú mímọ́kọ́lá ti bá wa dá sí bond fm láwà 92.9 ká má fọ̀pa pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ gbogbo àwọn ìdásí gbogbo wọn rè gbà kẹgbà bá pé aláì eléèrè aláì ní ẹgbà aláì náà dáa ngba won baba baba alake ti le gba soro oba Michael Adedotun oku kenu kerin alake ti gbogbo ile gba eh ta gbe pe hello eh si won re bete ki se kide ko sele gan o re bete mo gbe baba ah e gba re edun lenu imoran yi se tori eje alake gba re se lo ko e gba ni abi o ti nyo lenu yin bayi eyi ti lo fasiti lati 60 ke ti lo lo ibo se soja je gbogbo re se a pe e gba yi awon so igan se awon fomi la ka ba pe ka won ma so gan ni ona awon ije won ki ise gba yin ba wa gba be okuta won o ni gbohun awon so rara pe o nro je ka won fomi la die kiki ba je ka won ba ri ka won so ni poran yin e paripa se ma o pe Chinese wuri alake tun so pe ah awon awon gbo gidi ni pe ah e se pe boya won sese lo ko leyin awon di alake ti le gba e je ka ma ran ti baba wa na o ah baba olohun wo ni gbagada a ma se ran ti baba wa olohun wo eh yi won jade laye o ti se die na eni pe eni jina ma kede bi eto won ti bi o se ma lo si eti gbogbo eyin ololufe baba wa primate omolaja olohun wo ah je oludasile ijo kerugu ati serafu iwa ni gbagada ni daudu street ni gbagada kolon ku dele fun eyan re ah ni iruju bayi lo lori eto wa eto yin omo olumo fun ti asale eto ni ko ba tun di ojo mejo lógo ọlọ́run tuntun rí àtúnmọ̀ àmúwá fún èmi wá o abiodun fọlọ́run ṣe ọmọ ṣọ̀run ṣọmọ ìpòró ìpòró lákíṣá ìpòró mọ̀kọ lọ́rọ̀ ọmọ bá kọ́ni lọ́rọ̀ ọmọ bá kọ́ni lẹ́jọ́ àwùjáde ọmọ bá tẹ́ni wíjọ́ kí rò rọ̀ rẹ̀ má bàa gbọ̀n lẹ̀ ṣọmọ èkó bí kẹtẹ ó fìdí dọmọ tí ẹ bá gógó dìde wá rèé sọ̀gàn sọ̀gàn ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ó dàárọ̀ ẹ̀yìn ọ̀rọ̀.

ọgbọ́ olúwa káyesò ni ètò tí ẹ̀ ń tẹ́tí gbọ́ ìjìnlẹ̀ ètò tí ó pilẹ̀ lórí iṣẹ́ ẹ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gíráàlì láti ọwọ́ abushin

ìbéèrè kan wà nílẹ̀ báyìí o ó lọ báyìí wípé bí a bá gbìmọ̀ kí ayé àtúnwá jẹ́ àǹfààní láti ṣe àtúnṣe lórí àṣìṣe wa ní ìgbà tó ti ré kọjá lọ báwo ni a ṣe fẹ́ mọ àwọn àṣìṣe wọ̀nyí níwọ̀n bí a kò ṣe fúnni láǹfààní láti mọ bí ìgbésí ayé wa àtẹ̀yìnwá ṣe rí lóòótọ́ ni ìdáhùn sí ìbéèrè yẹn ni pé lóòótọ́ ni pé nígbà tí a bí wa a fi ìbòjú kan bu ojú ẹ̀mí wa débi pé a lè wojú wẹ̀yìn ká mọ ibo la ti ń bọ̀ kí la jẹ́ ní ìgbà ayé àtijọ́ ta ti wá tàbí ibo la ti iṣẹ́ wo la ti ṣe torí náà ló fi jẹ́ pé ta bá bí ọmọ tuntun á dàbí ọmọ tuntun jòjòló aláìlẹ́ṣẹ̀ lọ́rùn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ó ti mú àwọn gbogbo nǹkan tí ó ti ṣe àṣìṣe ó ti dìímú dání ó rí ìgbà tó bá bàlágà kí àwọn ìbẹ̀rẹ̀ tó máa fojú wọn nígbà tí ó sì ti jẹ́ pé a fún wa láǹfààní láti mọ ibo la ti ń bọ̀ kí ni àwọn àṣìṣe tí a ti ṣe ṣùgbọ́n tí ó bá ti di ìgbà tá à ń lo ìgbésí ayé wa lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa yọjú ní ìṣísẹ̀ntẹ̀lé ní ẹni jẹrẹ èyí jẹrẹ nítorí pé àwọn iṣẹ́ tí a ti ṣe sẹ́yìn yìí ó wà nísopọ̀ mọ́ wa ó wà nísopọ̀ mọ́ ẹ̀mí wa tí àsìkò ìkórè bá sì ti tó a gbé kàwá níwájú nípa bẹ́ẹ̀ la máa fi mọ àwọn nǹkan tí a ti ṣe nítorí pé kò sí ọ̀nínì kan tí a lè fi dáríji ẹnikẹ́ni gbogbo nǹkan tí a bá ti ṣe gbogbo ẹ̀ ló ní àkọsílẹ̀ ilé ayé tí a fún wa láǹfààní láti wá ayé àtúnwá ta wá a wá ṣe àtúnṣe lórí àwọn àṣìṣe àtijọ́ ni àwọn àṣìṣe wọ̀nyí tí wọ́n bá ti gbà wá síwájú wa tí a bá ti ní ojúlówó ìmọ̀ a ti mọ̀ wípé kò sí nǹkan tó lè wà ìbáàjẹ́ ìbànújẹ́ ni o ìbáàjẹ́ ayọ̀ ni o tí a bá ti fi ìgboyà kojú wọn àbórí wọn torí àwọn nǹkan wọ̀nyí jẹ́ àǹfààní fún wa láti lè tú òjìjí tí ó ń rọ́gbà yé wa ká nípasẹ̀ àwọn iṣẹ́ ibi tí a ti ṣe látẹ̀yìnwá nítorí pé láì jẹ́ wípé a san gbogbo gbèsè kínkínní kan lára àwọn ẹ̀ṣẹ̀ tó rọ̀ mọ́ wa a lè mú lọ sí ilé o a lè mú wọnú paradísè o

ìbéèrè kejì wọn kọ nínú bíbélì wípé níwọ̀n bí a ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ ṣùgbọ́n a tún ti gbọ́ wípé ayé àtún wá ń bẹ ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣàlàyé àárín yẹn lóòótọ́ ni pé wọ́n kọ sínú bíbélì bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó kọ pọ́ọ̀lù tó kọ ìwé yìí tá a bá mọ ẹni tó pọ́ọ̀lù jẹ́ fúnra rẹ̀ farisi ni ó yàtọ̀ sí sadusi ìyàtọ̀ tó wà láàrin àwọn farisi àti sadusi ni pé àwọn farisi wọ́n gbà pé ayé àtún wá ń bẹ àwọn sadusi wọn ò gbà pọ́ọ̀lù tó sì sọ pé tó mọ̀ pé ayé àtún wá ń bẹ kò lè sọ wípé ayé kan ṣoṣo ẹ̀kan ṣoṣo la gbà ní láàyè láti kú lóòótọ́ ni pé tá a bá sọ pé ní ti ẹ̀mí ẹ̀kan ṣoṣo ni ènìyàn lè kú ikú ẹ̀mí lẹ́yìn tí a bá ti ṣe ìdájọ́ ìkẹyìn tí ẹniyẹn bá ti tó ti kùnà á kú ikú ẹ̀mí ẹ̀kan ṣoṣo ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni à ń wá ayé àtún wá tá a bá ti lo ìgbà ìgbésẹ̀ ayé tí òpin ní òpin ìgbésẹ̀ ayé à kú ikú àgọ́ ara ṣùgbọ́n lákòókò tó jẹ́ pé ìdájọ́ ìkẹyìn ni gbogbo wa ń dojúkọ ẹni tó bá ti kùnà ẹ̀kan ṣoṣo ló máa kú ikú ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ a máa pa orúkọ rẹ̀ kúrò nínú ìwé ìyè oníwúrà.

to adede opin eko ti ose yi bayi leyin eto awon tin wa kire le kan si wa loju opo Facebook wa ogbon oluwa kayesu tabi ki e pe 0803 457 6961 tabi 0708 955 2842. Pẹ̀lú ọ̀rọ̀ mi, mo darí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àti sí ọ̀dọ̀ Jésù pẹ̀lú. Àmọ́ lọ́nà tí ó wà láàyè púpọ̀ ju bí a ti ṣe mọ̀ látẹ̀yìn wa lọ, tí kìí sì ṣe gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ṣe gé e kúrú, nípasẹ̀ ìtẹ̀sí wọn fún ìdẹ́ra nínú ẹ̀mí. Ọ̀rọ̀ Abrushin, olùpilẹ̀ṣẹ́ ìfiránṣẹ́ Gráàlì. Títí tí a ó fi pàdé lọ́sẹ̀ tí ń bọ̀, èmi ni Dr. Tunde Abuola tó ń kí yín wípé Kásùn láyọ̀ o.

0: anáwó wo ọfà ara ni.
1: Bí àràpá ti ń tàlẹ̀ lọ́nà àbàdì.
0: Tí ọwọ́ àfi ẹsẹ̀ ní ń bọ̀ ju bó ti yẹ.
1: Ká máa rìn ṣóṣòṣó bí ẹni tẹ ẹ̀gún mọ́lẹ̀.
0: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
1: Bàbá rálẹ̀ mú tàbí
0: rá ògiri mú.
1: Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu.
0: Gbogbo ẹ gbọdọ̀ dà fi ẹyìn.
1: Fún àwọn ká lagunlagun ṣọ́ngun ṣọ́ngun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́.
0: Ẹ yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti gbà lóde tó ń tìbílẹ̀ lákọ̀ọ́kọ́.
1: Ká tó wá fi wí àtekò tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wà kojú ẹ̀.
0: Pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 080-5417-0401.
1: Gbọ́ dáadáa o
0: 080-5417-0401.
1: Ọfọ ara ò ṣe é dúró wò ìwọ náà máa ṣú.
2: Ẹ kú dédé òwò yìí gbogbo ẹni tó láǹfààní láti máa gbọ́ mi àkànṣe ètò lélẹ̀ yìí tó ní ṣe pẹ̀lú ìlera. Oore tẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lòmíì pé kó jẹ́ ká jọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yín. Bàbá ẹ dákun ẹ bá ń dakọ̀ yín fáwọn aráalé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú ìkulò pẹ̀lú mi.
3: Ẹ kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́ mi lórí ètò yìí bíi ti ń lọ lákòókò yìí. Àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o, èmi ni bàbá Agitọ́ Lọ́ngbìn olóòtú ọfà ara. Ẹyẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà. Pàápàá jùlọ bárọ̀ bá dọ̀rọ̀ ewé àtegbò bá a ti lò ó ti ṣe rí bó ṣe yẹ orí. Báwọn bàbá wa ti lò ó kí o tó fi lé àwa náà lọ́wọ́. Bó ṣe jẹ́ pé ayé náà da yí òyìnbó tó kò dé agbára ewé àtegbò kù. Ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà láti ìgbà pípẹ́ wá. Ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣeyẹlẹ́dùà tó darí ayé. Yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé ni.
2: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfàara. Ṣé ayé àtijọ́ nìkan lọ fàara wà bó sì ń wà nísìnyí? Àti pé kí ni ọfàara gan?
3: Olóòtú ọfàara nǹkan tó lágbára pọ̀ ni. Ó ti wà tipẹ́tipẹ́. Orúkọ tí kálukú fún lójú ó yàtọ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ti ẹ̀ ń pè bẹ́ẹ̀. Wọ́n wà mọ̀ fún lórúkọ mi. Ṣùgbọ́n ẹ dé ń fún aláwọn àpẹẹrẹ tó ṣe kó ṣeé ṣe kí a fi fura pé ọfà ara rèé. Alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn. Ibi tó bá sì rìn déhùn kì í ṣe pé yóò mọ dùn mọ́ o. Ìnira ni yóò mọ jẹ́ ńbẹ̀. Nígbà míì wà bónítọ̀ ń bá ní kóhun ó fẹsẹ̀ tẹlẹ̀. Ṣe ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún, ó fẹsẹ̀ lérí ìgò, àbí wọ́n da ta sí i lára nítorí ọfà ara yìí. Èyí máa wọ́nà láti ba inú ẹ̀jẹ̀ jẹ́ àti inú ara ni. Kò wá síbi tí ó lè rìn dé nínú ara. Bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí. A sì máa fakójú oṣù wíì bí kòkò kòkò fẹ́ sún gbà míì. Nígbà míì sì rèé a máa ṣeni láyà tí ó máa ṣọni láyà kìkìkì. Táyà ó ṣàdédé mọ́ já pàpàpàpà. Ẹ sì rí kí ó bá ti rí báyìí wàhálà ti bá ń ti bí ọkàn nù. Ọfà ara nu kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ṣọkùnrin àmọ́ ṣobìnrin àmọ́ ṣọmọdé àṣìmọ́ ṣàgbàlagbà. Jẹ́jẹ́ mi mo jókòó kò sí inú ọ̀rọ̀ ọfà ara o. Bó bá wọ́dẹ́ ṣe ò lè wọ́ dápa kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn. Ìmọ̀ jẹ́ kára ó ní ẹni tó bá ṣe ni. Ṣùgbọ́n pẹ̀lú ewé àtegbò gbogbo ẹ̀ pátápátá ni ó dòǹgbàgbé tẹ́ni tí ń sìn ṣeun tí ó padà dẹni tó lálàáfíà.
2: Bẹ́ẹ̀ ti ẹ̀ fojú kàn tá báyìí. Àwọn òdojú kọ inú ara wo ni ká gbà ẹ pé yóò dun àfisẹ́yìn tégun fi sọ.
3: Ẹ jẹ́ ń kọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070-3144-5626 070-3144-5626.
3: Ẹlòmíì àmọ́ fẹ́ báyàn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù. N kò bá sì gbàláyé tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀. Yóò mọ̀ pé kóhun ó gbéra kóhun ó wá lókù torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù. Kò lè gbóògùn látòrí tẹlifóònù o. Ṣé ẹ rí ní tí jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni? Bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò bá ṣan ọmọlúàbí jẹ́. Ẹ sì rántí pé ṣan ara wa dàbí wáyà tí í múná láti ibì kan síbì kan ni o. Bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè rìn gerege. Bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè gbápá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yẹ ogbe. Bí ṣan ò bá sì sí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dọ̀ obìnrin. Èyí ò ní fà tẹ́lòmíì fi máa ń wo ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọ́dọ̀ fọwọ́ kàn. Yóò sì máa rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan èèwọ̀ tó rẹ́rù ó mọ̀ bá ni. Ewé àtegbò tán bàbá wa lò tí wọ́n fi níyàwó kan ní méjì ní mẹ́ta tí wọ́n sì ṣojúṣe. bo ba ti e lagbara ati niyawo meji meta ikan to ba nina ogbodo ji o mo pe okoloko ohun le yoruba ta wa yi aroba alade to ti lele ni 70 odun to si niyawo merin marun mefa ta si gbo ri pe ko se dede se ri aile se dede omokunrin nkan buru ni aile rin daada nkan buru ni a si mo fa ti kokoro nu eje iba gbina ya tan ohun ato fara a mo je ko du o fe mo wo bye bye a si mo fa ki apa kan ri ko mo fe foyan ye ngba mi si wa to se pe lomiin bayi ko ni rorun su owo re kan ni kokoko ku ririri bi ko se je nbe elomiin si re ese re kan ni ku ririri bi ko se je nbe elomi ese mejeje atowo mejeje ni ku ririri bi ko se je nbe se mo pa wa godo da keka mo wo wo eyun niran eta si se loro iwe ategbo ni se pa se lo lu oyinbo lo re iwe ategbo wa ibi ta ti mi iwe ategbo na la wa sise re ati lilo re lo se pataki ngba ba sayewo tan ta yewo du ta o tin se yan a wa se kini a wa gbegbe se lori e be yan ba ti lu ogun bi e se ni olu oni suru dada ni ko sise bo se ye ko sise baba gi tolorun gbe olootu ofa ara ti an fi pe mi olootu ofa ara nu ma bo bayi
4: Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
3: ibenu kale si si mo gba mi lago opolopo eyan oju amoti soro lori telephone ngba ba soro tin ba bi olorisirisi ibere oro iwo na ori pe rere loluwa
4: 070-31-44-56-26 baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won
3: awon nkan ti mu ko mokunrin o mo le gbe papapa laarin awon egbe re awon ti mu ki oko laye o mo jija ile iso ta ko mokunrin o mo le se bi okunrin atawon ti so ni darugbo kange kange elomi won fa wo danfo won gbe gokada won gbe sokale ni elomi ba gbese kan won se ba gbe keji ni o fa ara mo sise kise lara a si mo da igbesi aye omokunrin atomobirin laamu olootu o tetile
0: o de baba igi tolorun gbe oko arugbo baba olootu ofa ara
5: ti olorun ku gbe olowo ogun ofa ara ni
0: ara ba ti ntare lona abaji
5: ti owo afi ese ni ngbo ti bo ti ye
0: ka ma rin susu so bi eni te gumole
5: ka ma le ri daada tabi bere mu nko
0: baba ra le mu tabi ra ogiri mu
5: awon apere wo yi ki se to boju mu gugu e godo da fi eyin
0: fun awon ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi eje ara je
1: ye yoju si wa ayewo fini fini lona ti gba lode to ti bile la ko
0: atu wa fi wi atego to ngbono bi mona wa ko ju e pe wa ka jo se mona papo 080 54 70 0401
1: ko da da o 080 54 70 0401
0: o fara o se duro wo iwo na ma su
2: baba mu gbo te menu ba iso ara ni isin opolopo eda lo ti gbianju sugbon ogbo igbianju won na koso ni nbo si bo lo ti ri baba
3: Ah, eh, olotu, opolopo eyan ti o ba gbiyanju ogbo ni won ni aye ikala se kuku se. En ba se ku ti o se tan aye ikiku se. Eyan se ti fi debi apere ni. So ri be eyan ba damu loko damu lodo. Ori ti o gbe ni a ma gba wore ko ni. Wo elomiin gbo ba lohun fe kirun abo fe gbadua nle ijosi. Won gbaga fun loto ni. Omo odun melo ni o te ngbaga fun? Bo ba ti e fe te pa nbo si te opa afa ri le eyan te. Bo ba ti do pa po n figisi keta ise laiti ipo mo goji odun ipo mo adota odun nbi wo na re mi ngba fun fe wonu kulu ni ayin o ri pe fun ra mi nu bo le nu moto ki sa imo moto wa ola ni mo fi se ti mo fi ni dereba to wa mi asi bo le awa na awonu ayin ngba ade to ni ki o ra ilerin dodo ni un mo re lerin dodo omi ni obuwa ngba bere ise sori ba na fun ra mi nu duo si di kini gbongbon oro to ya aso po sugbon fe gba wa laye ni won ba bo ba telephone mi won o gbo isan la fi se le aye bi o ba sisan la re deyin abi se o ba se nto ye o se oni to hun kan da bi oku bi ti agbe ti se gbe kan ni kokoro nu eja si mo ba san je gbogbo ohun ti de lomi o mo wo kan ko bi ki bi kurukuru ko boju ojo ara nti je kokoro nu eje ni elomi isireji dara je ni ni gbogbo igba ko mo nu oko ko mo bi ipade ko mo le banki yo mo ja gbogbo ara je ni be lo mi ba we bayi wahala ni bi o we na wahala ni awon ti kokoro na eje ni se o po ayewo la kokoko se awa na lo gba lo de mo ti ana a fi bere bi aise lugo si ewo to ba taye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni asa ni oje lubu lubu oju olokun ni je be agbo isegun ibile iwe ategun ateso ati epogi ba ti nfa wo yebo je nbo lati bi ogoju odun le pese pese ta ti wa lenu e ati gbawo san lodo wa mo awako eledu oke lo fa se se nta se sugbon wa di ise iwe ategun bi ati lu gele ewe ta wa funra awara le ta gbe ta ni se mo fowo ra ewe teyan fi bi odidi eka le kan gbe lorisirisi ewe en ta gbe se ti omi en ta gbe sinu ibi yen en ta gbe si ibi bojiwa lorisirisi to je pe a ni mo se wa kaakiri mo en ta ti se le wa nbe iwo ni ojara re para o wa laafia funra re bo ba ti laafia en ten ti o ti ku lo ni gboke lo ni gboke ona number mi re
4: 07031445626 07031445626 ke wa bayi mi baba agitolohun gbe oko arugbo olootu ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won
3: ofa ara lare ede eyan ki ba ni ware o iwo lo ni gba agbara ojo ko mo ni lewo eni to ni le ni o ni gba fun awon apere to ba wa ri to mo tu mo re to mo ko re iwo pe mi lori telephone alaafi ara wa ko ni gbadanu bu mi elubo o
2: ha baba e ku atoto mi era kan ba n pe phone number ile kan sise mo pe elomi o le ma raye sugbon bẹ lati mu phone number yi elomi ati ele lati mo pato ngbo lewa gan ati bo ni ati le ba yin soro
4: baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won 07031445626 gbo mi dada o 07031445626 baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
3: ibe nu kale si gbo mi dada o
4: ke jade wa o ke wa bayi mi baba agitolohun gbe oko arugbo olootu ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won
3: ibi gbogbo ni sokan kan osupa ijojumo onile molotun
4: 07031445626 07031445626
3: amore ti yin
2: oro le ti gbo yen eyin eyan se mo pe orire yi fe ke eyan se un bayi iwo na jara re gba loni alaafia wa ko ni di fi afia
0: o de baba ibi tolorun n pi oko arugbo baba olootu ofa ara
2: ti olorun ku gbe olowo ogun ofa ara ni
0: bi araba ti n jare lona abadi
2: ti owo afi ese ni n gbo ti bo ti ye
0: ka maa rin sososo bi eni tẹ egun mọlẹ
2: ka ma le rin daadaa tabi bẹrẹ mu nkan
0: baba nrẹlẹ mu tabi
2: ra ogiri mu
0: awọn apẹrẹ wọnyi kii se n to bojumu gbogbo egbodo ọda fiẹ yin
2: fun awọn ka lagunlagun ṣọgunṣọgun to le maa ba omi tabi ẹjẹ ara jẹ
0: ẹyẹ yọjú sí wa àyẹwò fínífíní lọnà ti gbàlódé tó ń ti ìbílẹ̀ la kọ̀ọ̀kọ́
2: ká tó wá fi wí àtẹ̀kọ̀ tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wà kojú ẹ̀
0: pé wá kájọ ṣe mọ̀nà papọ̀ 0805470401
2: gbọ́dáadáa o 0805470401
0: ọfọ ara ò ṣe é dúró wò ìwọ náà máa sùn.

aṣọ láàrin lọ́kọláya ti iléeṣẹ́ Health Communications Limited pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Bond 92.9 FM tí àgbékalẹ̀ fáfà ní gbogbo lọ́kọláya. Nítorí pé kí ni nǹkan tí ọ̀rọ̀ abẹ́ aṣọ ń dálẹ̀ tó ti ń dálẹ̀ látàyè pọ́n hàn títí di ayé tàwà ẹ̀ títí mo fẹ́ lè sọ pé títí di ayé àìnípẹ̀ fún ṣùgbọ́n tí ò bá ń ṣe pé irú ètò báyìí nǹkan tọ́rọ̀ abẹ́ aṣọ ń dálẹ̀ tí ó ti dálẹ̀ ní lọ́wọ́jú wọn gbogbo wa náà là á mọ̀ bẹ́ẹ̀ fún torí ẹ̀ ló sì jẹ́ wípé gbogbo ìgbà la máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún àgbékalẹ̀ ètò gbòógì yìí. Ẹ káàbọ̀ ṣe àlàáfíà ni mo bá yín èmi náà ni olúwa tó yẹ yín labalábá wọn fún áfíríkà báwo ni ṣe gbogbo ẹ̀ ń dùn báwo lọ dẹ wa báwo lọ ná wa olúwa kúkú máa ràn wá lọ́wọ́ ní àṣẹ ìdùmàrè àti jẹ́ àti mú òní nira fún wa o. Àwọn tó bá dẹ̀ dàbí ẹni pé ó kù díẹ̀ káàtó ọlọ́run elédùmarè yóò bá wa wo ilé àti ọ̀nà wa ní dáadáa ní àṣẹ ìdùmàrè. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe sọ olúwa ni elédùmarè ni ọba àwọn ọba ni ọlọ́gbà aláyè lórí ètò yìí tí a fi ń lè mú wá fún wa ní gbogbo ọjọ́ mẹ́jẹ ìjọ àti ní gbogbo ìgbàkúùgbà tí a bá kàn sí wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Bákan náà ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kan náà pẹ̀lú fún gbogbo àwọn ọ̀gá wa pátápátá ní iléeṣẹ́ Bond 92.9 FM tí olúwa ti ṣe àgbékalẹ̀ wọn láti máa ṣe agbátẹrù fún ètò yìí látòrí àwọn ọ̀gá wa pátápátá títí dé ọ̀dọ̀ àwọn managers wa títí kan olótú wa ọ̀gbẹ́ni Abiodun Fọlọ́runṣọ́ adúpẹ́dúpẹ́ fún Ọlọ́run fún yín náà ni. A sì dúdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwa ẹbí pé iná ọ̀fẹ́ tí ó ń tàn ní ẹbí labalábá yìí kò ní kú o ní àṣẹ ìdùmàrè. Alẹ́ yìí ètò akọ fún ẹ̀rùn la mú wá ó dẹ̀ ní bá ṣe gbé wá torí pé ọ̀rọ̀ kan ní dáàdì wa kan gbé sí mi létí kò ń ṣe ọ̀rọ̀ tuntun ojoojúmọ́ gan là ń gbọ́rọ̀ yẹn sí wa létí lórí ètò yìí nítorí pé bá ṣe mọ̀ ètò lọ́kọláya náà ni bí yóò ṣe mọ dùn yóò ṣe mọ pọ̀ yóò ṣe mọ pẹ́ òun náà ni so ní yé gbọ́ pé àyàwó mi ò kí ń gbélẹ̀ ara ẹ̀ ò kí ń múùfù nǹkan ṣùgbọ́n bí bàbá yìí ṣe wá gbé wá bí ọ̀rọ̀ yẹn ṣe wá lọ ni a ṣe wá wèé pé jẹ́ ká tún ṣe ètò kan sí lè ṣetán àdẹ ní ṣetán náà lágbára ọlọ́run olúwa máa fún wa ṣe náà ni. A ṣe ni pé ní alẹ́ yìí ẹ jẹ́ ká tún gbé wá ká tún fi ránra wa létí àwọn ọjọ́ míì wà tólúwa tóyìn máa dé tó jẹ́ pé mo fẹ́ fún àwọn obìnrin tán ni pé kí ló ń ṣe é náà kí ló ń ṣe é tó gbára dúró ṣé wọ́n ló lara ni alára ló lara bàbá ló ni màmá bàbá dẹ̀ ló lu màmá gbó bákan náà ni ọjọ́ míì máa tún wà máa ní àbàbá kí lẹ̀ ń ṣe kẹ̀ ṣé ẹ̀ mọ̀ pé ìyàwó ní lara ni so ó máa ń wáyé bẹ́ẹ̀ ni bó bá jẹ́ ṣe ti wá ká gbà bẹ́ẹ̀ pé bí ọlọ́run ṣe fẹ́ nìyẹn. Ní alẹ́ yìí bóyá ìbéèrè ni kí n béèrè lọ́wọ́ gbogbo wa bí a ṣe fẹ́ gbọ́ ṣùgbọ́n kí n tó gbé ẹnu ilé nǹkan ta fẹ́ sọ gangan bàbá máa fẹ́ kẹ pé ìyàwó yín sìn ọ̀rẹ́ lómi ilé wa ó lè jẹnu iṣẹ́ náà wà ẹbí iṣẹ́ náà wà kíyàwó wà nílé àbí kíyàwó gan má sí nílé kó jẹ́ pọ́kọ nìkan ló ń gbọ́ but mo fẹ́ kẹ pera yín lórí fóònù àbí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pera yín ni pé you know what we are magbo nítorí pé ṣe rí kí lọ́kọláyà máa gbétò ìpapọ̀ òun ló ṣe àǹfààní jù ó dẹ̀ tún máa ń jẹ́ kíṣẹ́ yẹn tún rọrùn fún wa ètò labalábá ni ẹjọ́ bàdẹ̀ ṣe mọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ là ń sọ bí láàrin lọ́kọláyà bí àárín lọ́kọláyà ṣe máa dánmọ́rán tó ṣe máa dùn tó máa pọ̀ tó máa pẹ́ òun la wà fún lórí ètò yìí. Ní báyìí kí ètò tó bẹ̀rẹ̀ ní pẹrẹu ẹ jẹ́ lọ sọ́dọ̀ olótùú wa kí wọ́n fún wa ní nǹkan tá a máa fi fẹsẹ̀ rajó.

0: bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí ètò ètò náà ni labalábá ọ̀rọ̀ radio station 13 gbọ́ òní bond 92.9 fm ká tó lọ síbi tí à ń lọ gangan ẹ jẹ́ ka yà sí bíná ìwọ dájì ẹ wà ń bẹ̀ o ẹ mọ̀ pé iṣẹ́ yẹn ò múnádóko bó ṣe yẹ kó rí kò múnádóko ẹ wá wò pé ẹ wá káràmásìkì ẹ pé bí mo ṣe rí náà nìyẹn kó gbà bẹ́ẹ̀ ẹ ṣọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó múnádóko kíṣẹ́ yẹn múnádóko iṣẹ́ kẹ̀dẹ̀rẹ̀ kò ń ṣe iṣẹ́ tó máa ṣe iṣẹ́ náà kí iṣẹ́ gangan tó múnádóko gbogbo ẹ̀ láńlá ti káràmásìkì sí ṣé ó ti yé wa ẹ má kàn dágun lápẹ́ yẹn kí tiẹ̀ ni agbẹ́rẹ́ ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ ta fẹ́ra wa yẹn ọjọ́ yẹn bó ṣe ń lọ sókè ó lè máa di ọ̀tún lójoojúmọ́ ara àwọn nǹkan tá a dẹ̀ lè ṣe tó máa fi máa di ọ̀tún ni ẹ má jẹ́ ká kàn gbára lẹ̀ ẹni wo ọkùnrin ni mí ìyàwó mi ló máa ṣe pé kiní ànádà bàbá ni mí lórí ilé ni mí ẹ bá ń jó lórí ilé ẹ jẹ́ ká máa jẹ fúlì kí ni mo sọ ẹ jẹ́ a máa jẹ fúlì ara àwọn ọ̀nà tí a fi lè jẹ pàápàá jùlọ láti ọ̀nà ọ̀rọ̀ abẹ́ aṣọ òun ni kí bàbá wà pa ọ ẹ mọ nǹkan tí mo sọ pé bàbá ka bá bàbá ńlé kò dáka délé ka má bá bàbá bí bàbá ṣe máa wà ńlé tán dẹ̀ máa jẹ́ bàbá A1 wọn ṣàǹfààní fún yín mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ flusher wọn máa ṣàǹfààní fún yín ọ̀pọ̀lọpọ̀ wa àti máa ń gbẹ́tò labalábá ọ̀rọ̀ à ń gbọ́ nítọ́ gbogbo nǹkan ta bá sọ even ibi ta fi kọmá sí ibi ta fi full stop sí tẹ bá béèrè lọ́wọ́ àwọn ẹlòmíì wọn sọ fún yín ṣùgbọ́n ṣé wọ́n mi lò yẹn ni ọ̀pọ̀lọpọ̀ wa wà ń bẹ akọ ń bá yí bó ṣe ń lọ ni nígbà tí A1 dẹ̀ wà láti ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ ni ìgbé ni lárugẹ òun ni A1 wà fún pàápàá jùlọ fún dádì lóòótọ́ mo sọ fún wa pé dádì ò bá wà nígbé lárugẹ mọ́mì náà láti wà ń sẹpẹ́ kọ́ wa pa bí gbogbo ẹ̀ ṣe máa lọ ní dáadáa àtẹ̀jíṣẹ́ ni ẹ má pè lórí ẹ̀ àwọn míì àti ẹ̀ pè wọ́n ní àìsọ pé ká má fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ká pè ní rírọ́ ni àtẹ̀jíṣẹ́ lọ́rọ̀ A1 flusher àtẹ̀jíṣẹ́ ni ẹ má pè lórí ẹ̀ ìgbà kí ìgbà bẹ̀ lóhùn tó bá wùn yín lẹ lè fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ó tiẹ̀ lè jóru gànjọ́ àtẹ̀jíṣẹ́ ni tẹ́ẹ̀bá lè tẹ̀ fúnra yín tẹ bá pe àwọn ọmọ torí ẹ lè má fẹ́ jẹ́ kán mọ kóòdù yẹn tẹ bá kàn ti sọ fún ọ pé kọ́kọ́ A1 wà ní A1 tán máa mọ̀ náà níbẹ̀ tẹ bá ti ní kọ́kọ́ A1 tán bá ti kọ́ A1 àyí tá wa fẹ́ jù padà sí yín láti yé wa bẹ́ẹ̀ yẹn àájù padà ẹni àwọn kan wà o láti ọdún karùn-ún ọdún márùn-ún wọ́n ti ń tẹ A1 a dẹ̀ fún wọn ní information yẹn wọn dẹ̀ ní ṣe nǹkan kan pa ẹ̀ tó bá tún di ọdún tó ń bọ̀ wọ́n á tún tẹ bẹ́ẹ̀ yẹn náà ṣe mọ̀ pé irú kí ká lọ́mọ ń sìn kó wà ní karùn-ún lọ́léèwé kó wá jẹ́ ní gbogbo ọdún nǹkan tó ń gbà yẹn náà ló ń gbà nǹkan tó kàn class tó wà yẹn ni kò move síwájú ó wọn dàbí ẹni pé inú káràmásìkì tó ni àwọn míì kúkú wà bẹ́ẹ̀ nǹkan yẹn tó ń ṣe wọ́n mọ̀ báyìí wọ́n dẹ̀ mọ nǹkan tán lè ṣe sí wọ́n dẹ̀ lágbára láti fi ṣe nǹkan tán lè ṣe sí but wọn ní ṣe nǹkan kan pa anyway nǹkan tí mo bá wa kọ́ nìyẹn o ọ̀rẹ́ wà ọ̀rọ̀ flusher àtẹ̀jíṣẹ́ ni sí nọ́mbà wa tẹ́tí mọ̀ 08023135773 àtẹ̀jíṣẹ́ o ní kẹ fi ránṣẹ́ sí nọ́mbà yẹn tó bá ti jọ́rọ̀ A1 lẹ́fẹ́ sọ o àbí flusher àbáwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó lè gbé yín lárugẹ kí ọ̀rọ̀ abẹ́ aṣọ yín fi lè máa ṣe kíni tí ó fi lè máa tẹ̀síwájú tí ó mọ kékèké ẹ jẹ́ ń dátọ́ mi tí olótiwá kan sting ni gbọ́n.
1: labalábá ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láya lẹ́ ń gbọ́ ètò bàbá ètò whispers of the night ẹ darapọ̀ mọ́ wa lórí social media lórí Instagram orúkọ wa ni labalábá ọ̀rọ̀ ẹ like Facebook page wa labalábá ọ̀rọ̀ radio ẹ má gbé kúrò.
0: ẹ káàbọ̀ padà sí orí ètò labalábá ọ̀rọ̀ ní bond 92.9 fm ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ná ìbéèrè ni mo fẹ́ kí àwọn dadis wa béèrè ní báyìí bí ètò ṣe ń tẹ̀síwájú ẹ̀yin dadis mo fẹ́ kẹ béèrè ìbéèrè yìí irú ọkọ wo ni ìyàwó rẹ̀ máa ń bọ̀wọ̀ fún tó dẹ̀ jẹ́ wípé gbogbo ìgbà ni ìyàwó rẹ̀ máa ń wà ní sẹpẹ́ láti ṣe labalábá. Ṣé kí n tún kọ́ ẹ̀? Irú ọkọ wo ni ìyàwó rẹ̀ máa ń bọ̀wọ̀ fún ní gbogbo ìgbà tí ó sì jẹ́ pé kò kí ń fi oorun dùn? Ṣé bí mo ṣe sọ yẹn ṣe wà? Ẹ jẹ́ n tún sọ. Dẹ̀yin dádìs, mo fẹ́ kẹ bèrè nítòótọ́. Ẹ bèrè ọ̀rọ̀ yẹn, kẹ́yìn bèrè gangan, kẹ wá dáhùn. A gbìyànjú láti dáhùn díẹ̀ díẹ̀ ní orí ètò ní alẹ́. Ṣùgbọ́n ní báyìí, mo fẹ́ kẹ bèrè pé irú ọkọ wo ni ìyàwó ẹ máa ń bọ̀wọ̀ fún tí ó sì máa ń gbára dúró ní gbogbo ìgbà tí labalábá máa ń ṣe pẹ̀lú ọkọ ẹ̀? Ká sọ pé irú ọkọ wo ẹ bá jọ ọdún 25 ọgọ́ta ọdún àbí even 80 ọdún, nítorí pé a lè sọ tí labalábá yín bá ṣì ń fò lọ 80 ọdún, ó wà pani. Èmi ti ẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ sí mi torí mo fẹ́ fi yín yangàn lórí ètò. Àwọn yìí máa ní ara ti pẹ́ tó 80 ọdún kí la tún wá. Even àwọn ọkùnrin mi gan máa ní wọ́n but ṣẹ̀rí tí labalábá jẹ́ nǹkan tó mẹ́mi gun o, tó lè ṣe tẹ̀mí gun, nítorí pé tára yín bá sílé tọkàn yín balẹ̀, ibi àwọn bíi tẹ̀mí gungun ti máa ń wọlé nìyẹn. Mi ò sọ pé tẹ bá lora yẹn ní ha o, labalábá máa mẹ́mi gun. Kàn sọ pé tí labalábá bá ń fò bó ṣe yẹ kó fò, ìfọkànbalẹ̀ máa dé bá èèyàn láti ara abẹ̀yẹn wá. Ẹ̀yin màmá tẹ̀ ń gbọ́ mi, ẹ kàn pam, nítorí pé alẹ́ yìí nǹkan tó wà fún ni pé bí àwọn bàbá wa ṣe máa ní ìtẹ̀síwájú ní orí ọ̀rọ̀ yìí tí ó ṣe máa gbé ìfọkànbalẹ̀ wá fún wọn tí gbogbo ìtẹ̀síwájú ní ọ̀rọ̀ abẹ́ aṣọ tó máa wá ṣe wọ́n ní àǹfààní nílé tó yí wà fún ní alẹ́ yìí. So ìyẹn bẹ́ ṣe ń gbébi ìbéèrè yẹn tẹ̀ ń gbé sí kémi tó padà wá láti wá sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ nípa ìbéèrè tí mo ní kábí wá ẹ̀. Ẹ jẹ́ ń sọ fún wa pé ní oṣù kẹwàá, tí oṣù kẹwàá bá ti fẹ́ ń parí 27 àti 28 lágbára Ọlọ́run, ọjọ́ méjì ní ọdún yìí máa ṣe ìpàdé pẹ̀lú wa àti ọkùnrin ni o àtobìnrin lápapọ̀. Ìjọ Yorùbá wà, ìjọ ti Gẹ̀ẹ́sì wà. Bí a bá ṣe ń babọ̀ tí à ń súnmọ́ ọjọ́ yẹn, a wá sọ fún wa èyí tó jẹ́ ọjọ́ ti Yorùbá. Ó dín jẹ́ ọjọ́ Yorùbá ló máa wà fún. Ìpàdé yìí ọkùnrin àtobìnrin dẹ̀ ló ní lápapọ̀, ó yàtọ̀ lọ́dún yìí dáadáa. Trade fair náà díẹ̀ kínkínní dẹ̀ máa ṣẹlẹ̀ ńbẹ̀. Màá dẹ̀ fẹ́ kẹ ti bẹ̀rẹ̀ sí forúkọsílẹ̀. Ọ̀fẹ́ ni ó bá dé, ṣùgbọ́n ẹ gbúdọ̀ forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé bó ṣe máa ń lọ lórí ètò yìí nìyẹn. Yes o. So oṣù kẹwàá yẹn mo fẹ́ ka ti máa gbé ara dì. Kí ló dé tí mo ṣe máa ń try láti ṣe lọ́fẹ̀ẹ́ ni pé màá fẹ́ kí owó tó bá wà lọ́wọ́ yín kẹ lè fi ra nǹkan tí ó máa ta máa mú wá fún yín. Àwọn tó ń ta ọjà wọn yẹn á jẹ́ kàn gbé wá fún wa ní ọ̀pọ̀ yanturu. So ká wá lu opportunity yẹn tó bá jẹ́ normal ẹyọkan la máa ń rà ní ìgboro. Ta bá wá dérú bẹ̀, a lè náà lè fún wa lágbára kara mẹ́fà. Mọ̀ pé yẹn tún máa jẹ́ ó nọ̀sẹ̀ díẹ̀ sí, ó máa tún gbé kíni, ó máa tún gbé rọrùn dé bá wa lórí ọ̀rọ̀ yìí. Nǹkan tẹ bá ń lò, tẹ bá dẹ̀ ń rí lò, ó yẹ ọlọ́run dẹ̀ wá tún ṣe tí ẹ lè ẹ tún lè rí lówó kúkúrú. So that tẹ bá máa ra mẹ́ta tẹ́lẹ̀ fi ra bíi mẹ́wàá àbí mẹ́fà àbí méje, ṣẹ̀mi pé ìrọ̀rùn náà ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń bá dé. Gbogbo tẹ bá dẹ̀ ti mọ̀ mí bó ṣe máa bá ìrọ̀rùn wá, òun ni labalábá máa ń lè pa Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe. So ẹ fi sórí kàlẹ́ndà yín tó bá dẹ̀ jẹ́ inú fóònù lẹ máa fi sí, ẹ ṣáà fi síbì kan pé ní ìkẹyìn oṣù kẹwàá o labalábá máa pe ìpàdé obìnrin àtọkùnrin. Kí ló wà fún ìlera ara wa àti ọkàn, bí a ṣe máa wà ní pípé iye ní ara àti ní ti ọkàn? Oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ ńbẹ̀, oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ ńbẹ̀ lágbára Ọlọ́run. Àwọn oríṣiríṣi experts ló máa bá wa sọ̀rọ̀, la máa ní àǹfààní láti béèrè àwọn nǹkan. Àwọn tó tiẹ̀ máa fún wa ní test gan tó máa bá wa ṣe àyẹ̀wò pé òkè nǹkan tó tiẹ̀ ń sọ yẹn etí tó ń kó yẹn, mo fi ṣe example ni o, kí ló lè fà á? Wọ́n wá gbé wa sórí ẹ̀rọ ìgbàlódé tán fi wọ pé kí ló lè jẹ́. Ẹ wò pé ìgbà mélòó la ní láti ṣe gbìn fi ṣe yẹn? Látago mẹ́wàá àárọ̀ títí dago mẹ́rin ìrọ̀lẹ́. So òun ló máa jẹ́, a máa ní opportunity àǹfààní máa wà àtàyè lágbára Ọlọ́run. À á gbọ́ ìdánilẹ́kọ̀ọ́, tá a bá wá gbọ́ tán, àwa ní àǹfààní láti béèrè àwọn ìbéèrè. taba bere ton awa ni anfani lati dide abo si bi ton tin ta nkan abibi ti ati ma sayewu gbogbo e ma lo atun anfani papa lati fese radio won to ba je pe e wa nbe ala anfani gan lati se section pe okay ebi labalaba ni mi won ko si daddy mo abi ko si mommy mo practical gbogbo awon anfani on lo ma wa ni awon je meji yi sugbon keke mi se so ojo yoruba wa ojo english wa ni ojo meji sugbon ojo mejeji to ba hun yin gan te ba fe attend ojo mejeji awon anfani jankan jankan on la mari ni be yen lo be so mo ni ibere ti mo fe ka won daddies wa bere ki bo labalaba se ko le fo dada na ni o ibere ti mo fe ke bi ara yin ni pe iru oko wo ni iyawo e ma nbo wo fun ti ko nse ko duro le lori ni pe ti awo e fun rare nu nbo wo fun n de lo ma nse pe anytime tere baya iyawo isetan iru oko wo ohun ni ni la fe gbe so ni ori eto ni ale yi e je n gbe ton mi

0: káàbọ̀ padà sí rétò ẹ̀tọ́ yín. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, mo ní irú ọkọ wo ni ìyàwó ẹ̀ máa ń bọ̀wọ̀ fún, tó lè jẹ́ pé ní gbogbo ìgbà tó bá kan ti eré, tó bá kan ti labalábá, ìyàwó àníṣẹ́pẹ́ ó dẹ̀ rẹ̀dì. Àdẹ̀ ti sọ pé tẹ bá ń fẹ́ ìbọ̀wọ̀ láti ọwọ́ ìyàwó yín, ẹ gbúdọ̀ máa bọ̀wọ̀ fún òun náà. Bí èèyàn ṣe máa bọ̀wọ̀ fún baálé ilé, àṣẹ pé ètò ìdẹ̀bá wájú láàárọ̀ ẹ̀kọ́ dọ̀bálẹ̀ fún ná nù yẹn kọ́ la sọ. Ṣùgbọ́n níbi eré tá à ń ṣe tó bá jẹ́ pé lọ́kọláya tán ti máa ń ṣeré bẹ́ẹ̀ ni, ọkọ lè jí pé ní after all tẹ bá ń ṣe labalábá orí ìdọ̀bálẹ̀ lẹ máa wà ń gbà mí. Ó tẹ̀ lè ṣe ẹ̀ tibi yẹn bá eré wọlé pé yá wá ẹ káàárọ̀ o, ẹ̀yin ìyá la gbé fún. Sámọ̀ kẹ bára yín ṣeré ó ṣe pàtàkì. Ṣùgbọ́n seriously, àwọn nǹkan wo la lè ṣe tí obìnrin máa fi respect bàbá tó dẹ̀ máa gbára sílẹ̀? Ó mọ̀ para yìí bàbá ló lara gẹ́gẹ́ bóun náà ṣe lara bàbá. Point kejì tí mo máa sọ ní orí ètò lálẹ́ yìí ni pé ẹ má gbé labalábá síwájú. Wọ́n ti máa rí yín tẹ́pẹ̀ ń bọ̀, ní pé ó ti ń bọ̀ oníbàárẹ̀ ń bólè bọ̀, ẹ má gbé síwájú. Honestly, just like position téèyàn bá fẹ́ ṣe, bí ìgbà mi yẹ kéèyàn gẹ̀rẹ́sì wá ni, kéèyàn fẹ́ gbẹ̀wọ̀ kọ́nà gbà mí. The same way, even tẹ́ bá ti mọ̀ pé labalábá gan lè lé, ẹ má kọ́ sójú, ẹ jẹ́ kí nǹkan flow naturally. Ṣé ti yé wa? Ẹ má jẹ́ kó jẹ́ pé bó ṣe ń bọ̀ yẹn mo ti mọ̀ nǹkan tó ń bà, torí ẹ lo bèbè yẹn mi ṣe lè sọ pé mo máa dúró dé ń bíbẹ̀. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé wọ́n ti rí ni pé bọ́n ṣe bẹ́ ṣe yọ lókèrè eyín la kọ́ rí, kò sí yẹn bẹ̀. Ó jẹ́ pé kàn wà ní natural way eyín and all that, tí nǹkan wá lead sí nǹkan, ìyẹn ló fine jù, ìyẹn ló best jù. That's why nígbà míì gan labalábá yín ó máa ń da tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ pé mo fẹ́ lọ sí bínú ìgbẹ́jẹ̀ ìjẹ́jẹ́ mi lèmi lọ wẹ̀ o. Àbí kẹ́tí ẹ máa rí pó ń bọ̀, ara àwọn ọbẹ̀ tún ṣe lè gẹ̀ẹ́tì àwa obìnrin nìyẹn o. Ẹ má kàn kọ́ sórí pé ó ti ń bọ̀. Ṣé mọ̀ pé ẹ mọ̀ àwọn adìyẹ méjì, ẹ ti rí bí adìyẹ akókó yẹn ṣe máa ṣe, ẹ ti mọ̀ pé ó fẹ́ lọ bẹ̀ ni. Ẹ má kàn ṣe every time. Ìgbà míì wà tó jẹ́ pé bó ṣe máa wà sexy nìyẹn, kẹ wá straight, ẹ abọ́ pátá ẹ̀, ẹ dẹ̀ ní bára yín ṣeré like that. Ẹ bá ti nírú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́, ó lè dé level tó máa ní bọ́ pátá ẹ̀, ìyẹn máa lọ straight. Ìyàwó yẹn kan lè sọ pé kí ló ń bá mi sọ, a dẹ̀ fẹ́rìn wọ, a dẹ̀ gbẹ̀rìn wọlé. Ṣó ti yé wa? Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ bá ń fẹ́ ọwọ́, because tó bá yá dàbí pé ìwọ ò tiẹ̀ mọ jílé lọ, that's why táwọn obìnrin kan ṣe máa ń sọ pé ṣúnjẹ ni. Ẹ má gbé sórí, ẹ má kọ́ sórí. Honestly, èmi ń ṣàṣírí ibẹ̀ fún yín báyìí. Ìmọ̀ àwọn dáàdì wa kan lọ́wọ́ ní labalábá, kí làwọn obìnrin sọ lọ́hùn yẹn? Torí mo ní platform tó jẹ́ pé àwọn obìnrin nìkan ló wà bẹ́ẹ̀. Kí làwọn obìnrin sọ? Kí làwọn nǹkan tó ń rí sọ tó jẹ́ pé tábà ti jọ ń sọ̀rọ̀ àti obìnrin wọn máa ń sọ? Ara àwọn nǹkan tá a máa ń sọ ni mo gbé wá fún yín. Ẹ má kọ sórí, ṣe tẹ́ bá kọ sórí tó kàn dàbí pé normal call mo kàn ń lọ, ẹ̀wọ̀n kan tó máa ṣe àwọn fíìmù, èèyàn kan ń lọ, ọkùnrin ń lọ bá obìnrin ń lọ báyìí, ìwé jábọ́, wọ́n bá fẹ́ ẹrù ọwọ́ kan dànù, ó wá fẹ́ bá mu, ibi tó ti fẹ́ bá mu náà wá wòran pé ojú wọn wá ṣọ̀kan, àwọn aṣèpínlẹ̀ a lè ṣe ẹ náà ní abẹ́ aṣọ wà. Ẹ má jẹ́ ká kàn rí bẹ́ẹ̀ pé ẹ kàn ń lọ báyìí lọ báyìí, kó natural. Ṣó ti yé wa? Tá a bá gbé pé torí ìgbà tí mo fẹ́ ṣe labalábá nìkan, òun ni mo wá bẹ̀rẹ̀ sí nice, a ti mọ̀ pé torí nǹkan tó à ń fẹ́ yẹn, mo ṣe bẹ̀rẹ̀ sí ń try láti nice látàárọ̀ o, nice o. Ìgbà tó wá di ti fẹ́ mọ̀ ìpò tí time ti fẹ́ tó, that's fáwọn míì tí wọ́n ti ẹ̀ jágbe mọ́ ìyá ni pé oyá wá mi báyìí, kí ni hàn? Tí wọ́n rí pé ó dàbí pé ó ti ń bèrè pé ṣé mo jẹun, ṣé mi jẹun, mo ti mọ̀ náà. Tó bá pé normal bó ṣe máa ń wá nìyẹn, ṣé ti yé wa? Then ó tún máa ń jẹ́ kó dàbí pé normal. Ẹ fún attention freely. Ìgbà míì gan ẹ di ara yín mú. Ṣé ẹ understand tó yẹ pé ẹ ń fọwọ́ ra wọn lára, ẹ ń bèrè pé báwo ni ṣe wà? Okay, kò dẹ̀ ń ṣe pé at the end of the day tọ́lọ́ ẹ fẹ́ fọba lé ni. Ẹ tiẹ̀ lè di ara yín mú kó má jẹ́ fẹ́ fọba lé ni. Ẹ try dádì láti ṣe pé kò ń ṣe every time tẹ bá rí hòkò ìyàwó yín lẹ́fẹ́ fọba lé. Mi sọ pé kò dà o, kò dà. Bọ̀ kó má jẹ́ pé every time pé àbí bóyá tẹ bá sọ pé mo ra recharge card fún, torí pé mo fẹ́ nǹkan lálẹ́ mo ṣe ra recharge card fún. No, kẹ́kẹ́ bí ẹ̀fọ́ ìkẹ́tẹ̀ má bẹ̀rẹ̀ nǹkan kan jọ náà. Ṣé ti yé wa? Kẹ́kọ̀ọ́ ṣe àwọn kindness yẹn, àwọn inú rere yẹn, kẹ́ṣọ́ àánú, kẹ́ ṣe àwọn nǹkan wọ̀nyẹn. Kẹ́ má bèrè nǹkan kan. Ìgbà míì gbọ́mi ẹ̀rọ ọmọ pé tó bá ti dúró pé òkè
1: nkan to se ra fun mi ele e won ma to wa bere won ti te de wa te se nkan won ma wo ra pe ah e se nkan nkan nkan won ma gbe re wa normally ti ba de wa ti isele be to re le mi mo feel pelu mi ma so pe o mo yawo mi sha o ma gba ni o ma o ma chop and clean mouth mi so ba ti re be ma wori e ma se lo e ma se lo awon bere na nkan ba se soro bi la lose to nbo la gbo olo to bere na la ma mu wa ipe iru obirin wo lo combo of to nse nkan fun se ti wa se once in daddy eyin eyin ti ale then another thing as so lori to join me so pe a fe wa ran wa late ni ko se nkan ti a se ngbo for the first time abade la won ti je pe igba kokon ni te se ma gba won point yi then emi o se ni adupe na ni se ti wa then another thing ni pe e ma je ko je pe gugu gba ti awon yin ba se pe rara mi o raye nsin lo je pe ko bowo fun yin ni ọpọlọpọ àwọn ọkọ mi tó máa ń nà ìyàwó wọn tó máa ń nà ìyàwó wọn tó mọ ẹkọ rọ labalábá tí ò fò lọ́ṣẹ́ nà wọn is because wọn rí pé gbogbo ìgbà tí àwọn bá ti sẹ pé wọmi ìráyè ń sìn jàre èmi ò sẹ pé kíyàwó máa sọ bẹẹ ṣùgbọn ẹlẹ kọọkan àdéhùn tí àwọn yìí ń sọ nà nísìn ẹ má tìrìtì nà yẹn ẹ má tìrìtì pé rárá yẹn kẹ wá fojú pé àìbọwọ fún mi ni àìbọwọ fún ẹdẹmù pé téèyàn bá fi pé èèyàn bọwọ fún yàn téèyàn tí ló dẹ jẹun téèyàn ní agbára lé lórí èèyàn lè fẹ wò pé ó máa ná nínà ló máa fẹ bá dé so every time tó bá sọ fún pé inú mi ìráyè ìsìn kò ń ṣe pọ fún bọwọ fún yín ẹlòmíì gan lè máa ná ìyàwó ẹ pé jẹ pé ìkùn sínú ló máa fi ní pé ẹ mo mọ pé mi ò bọwọ fún mi no kò mí ẹyin ẹ wò fínífíní pé àtúndé tó fi sọ rárá fún mi tí bá ti ń gbé tó yìí báyìí báyìí báyìí tẹ́jẹ̀ ti ń gbọ́ rárá tipẹ́tipẹ́ látẹnu ìyàwó yín honestly mo fẹ́ sọ pé ẹ̀yin ẹ ti ẹ̀ wò láti ọ̀dọ̀ yín lọ pé báwo lẹ ṣe kọ́ sí ẹ̀ bẹ́ẹ̀ ni kábàlì ráyè lọ ní orí ètò ní alẹ́ dádì mo fẹ́ kẹ wò dádì tí mo sọ pé wọ́n pè mí tán sọ pé báyìí báyìí ni àdàdà mo sọ fún wọn wọn ní ìyàwó àwọn sọ fáwọn ìyàwó náà kì í gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n sìn ó ti wá ń gbára wá ó ti ń gbé ara ẹ̀ wá díẹ̀ díẹ̀ tó dá àwọn obìnrin míì ìgbà tán bá wọn menopause ní kíní ẹ̀ ṣe máa ń rìn sí wọn lára wọn wá ní mo mà ní ìdí ọkọ mi ń sìn wọn wá bẹ̀rẹ̀ sí máa ṣe gẹ̀rẹ́sì gẹ̀rẹ́sì gbà wọn wá sọ fún ni wọn wá tún sọ fáwọn sìn pé gbé mi lọ síbi tí ẹ fẹ́ gbé mi lọ àná ọ̀dà wọn náà wọn dẹ máa ti try àwọn ti máa wà ń bẹ àwọn àwọn ti ṣe romance àwọn orí máa ti fẹ́ kú bá pa gbogbo wọn ti máa rọ àwọn. Ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn dádì wa ọmọ nǹkan tí romance tó jẹ́ tán ìgbà tí máa ń sọ dáadáa lórí ètò. So point tí mo sọ yẹn ni pé wọ́n máa sọ inú fún yín pé rárá nísìn kò ní ìpè wọn bọ̀wọ̀ fún yín ẹ má treat ẹ bẹ́ẹ̀ every time ẹ wò ó pé kí ló lè fa kí ni o lè fa kí ni mo lè ṣe tó ti yé wa tẹ̀bá dẹ̀ tí wọ́n á fẹ́ mọ mo láìkí àwọn tó rẹ́ pé wọ́n máa pè lábalábá kí ni mo tún lè ṣe ìyẹn bẹ́tà ju àwọn míì tó máa ń flash tọkàn máa ń waste the opportunity pa fi nọ́mbà lẹ̀ pé wọ́n lè pè wá ẹ jẹ́ ń gbé tọ́ mi ẹ ń padà wá tí má padà wá máa fún wa ní bóyá 1 point àbí méjì sí kí a tó máa bẹ̀rẹ̀ sí mú àdàgbà ètò yìí wá sí ibi tí a ti máa fi wọ̀.

0: káàbọ̀ padà sí rétò ẹ̀tọ́ yín labalábá ọ̀rọ̀ ní bond 92.9 FM. Àárọ̀ jẹ́ mùsùlùkùn.
1: Another point tí ẹ bá fẹ́ kí obìnrin ní ìbọ̀wọ̀ fún yín tí ó dẹ̀ jẹ́ pé gbogbo ìgbà ló máa ń rẹ́dì.
0: Èèyàn lè sọ pé àṣé gbogbo ìgbà lèèyàn máa rẹ́dì ni,
1: ó ṣe gbogbo ìgbà lèèyàn máa ṣe labalábá, ṣùgbọ́n mo máa ń sọ fún wa pé labalábá wà nù labalábá. Ọ̀rẹ́ báṣe rẹ́ báṣe bá ara wa rẹ́ ó wà nù labalábá náà. Ó ń ṣe pé àṣé wá lè jẹ 24/7 ní dádì náà fẹ́ dá mi lẹ̀ ni. Ó ń ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo ìgbà tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ pé a ti fẹ́ wá dá mi lẹ̀ o, tí ìyá yẹn máa fi wà ní sẹpẹ́ tó máa rí bí ẹni pé mi ò gbọ́dọ̀ dójú àdúrà ti bàbá yìí. Fóun náà dẹ̀ máa rí àsìn kan rà ẹ̀ àwọn nǹkan tí wọ́n máa ṣe. Another thing, ẹ béèrè lọ́wọ́ ìyàwó yín pé báwo ni ó ṣe lè lọ fà jù báyìí lọ. Kí ló fẹ́ kí n ṣe? Ṣé lọ́rọ̀ yẹn ó máa ń yọ nǹkan jáde lára èèyàn? Báwo ló ti ṣe fẹ́ kí n ṣe? Ṣé wàá òkè? Jẹ́ ká béèrè bẹ́ẹ̀. Ẹlòmíì lè nìyẹn mi tí mi mọ̀ ṣe, ẹni tó ń sọ fún mi pé mi mọ̀ ṣe. Ẹ máa wọ̀ rẹ̀ yẹn kan sọ. Irú àwọn dádì wa tán gbé kinní sí mi létí yẹn. Ó kì í gbà tí ìyàsọ pé ẹ gbá wọn débẹ̀ náà. Ẹ kàn béèrè pé ókè so báwo gangan lè ṣe fẹ́ kí n ṣe ẹ́? Báwo lè ṣe fẹ́ kí ọgbọ́n wo lè fẹ́ kí n mú wa? Ó yá mọ́wọ́ mi síbi tó fẹ́. Ṣé ó ti yé wa torí ẹ̀yin bàbá mi àwọn bàbá mi tán máa ń ṣe eléyìí lọ tó jẹ́ pé ó ṣẹ̀ ti fẹ́ máa rìn sára àyà á ti bẹ́ẹ̀ lọ síbòmíì. Wọ ìwọ ọ̀yà ẹni ẹ wá béèrè lọ́wọ́ torí ọkọ̀ dádì là ń bá wí lálẹ̀. Kí ló fẹ́ kí n ṣe? Báwo ló fẹ́ kí n ṣe ṣe tó máa bẹ́tà tó tún máa jẹ́ kí labalábá yẹn kó tún rinlẹ̀ lára ẹ dáadáa? Gbọ́wọ́ mi síbẹ̀, ẹ sọ fún mi. Ìyá dádì ló ń ṣe nǹkan báyìí ni mo ṣe ń sọ eléyìí. Nígbà tá a bá máa ṣe ti mọ́mì á sọ bó ṣe yẹ kó jẹ́ látọ̀dọ̀ mọ́mì. Dádì báyìí pé báwo ló ṣe fẹ́ kí n tún tẹ̀? Ó tún lè dùn dáadáa, ibo ló fẹ́ kí n tẹ̀? Ó ṣe pàtàkì kẹ́ béèrè pé kí ló máa ń jẹ́ kí labalábá fò dáadáa fún ẹ? Tí àwọn yín máa sọ pé owó ni, ẹ wo mo máa ṣe àkọlé kan owó ni lórí ètò lágbára ọlọ́run. Owó yẹn ó lè máa jẹ́ mílíọ̀nù kó jẹ́ pé 1000 péré ni, ṣùgbọ́n owó ni. Ẹ má jẹ́ tún mẹ́nu lọ bẹ́ẹ̀ ká lè parí ètò tálẹ̀. Kẹ́ bèrè lọ́wọ́ pé kí ló tún fẹ́? Báwo mo ṣe lè ṣe kí labalábá ẹ tún lè fò jù báyìí lọ? Kí ló máa jẹ́ kó bẹ́ta? Ẹ béèrè. Ṣé ẹni tẹ bá béèrè náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn yẹn bá jẹ ti yín lọ wọlé nìyẹn náà kò sí nǹkan kan. Pé ní àdúgbò pé ti ìbéèrè ó ti káràmásìkì ni ara bọ̀wọ̀ fún mọ̀ ní pẹ́ béèrè. Ẹ kàn ti ẹ̀wọ̀ pé ẹ bá ti ṣetán tẹ ti dami ti yàn yín kúkú ti wà ókè. Ẹ kàn lọ ní ti pé ìgbà tí a bá tún nídìí kò ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ béèrè lọ́rẹ̀ pé kí ló fẹ́ kí n ṣe? Báwo ló ṣe máa bẹ́ta? Báwo ló ṣe máa rọrùn fún ẹ? Kí ni mo tún lè ṣe tó máa fi rọrùn fún ẹ? Ẹ jẹ́ kó dàbí ẹni pé wọ́n ti ṣe ẹ̀fọ́ fún yín. Ṣé òpó gbà mí wọ́n máa ṣe káyá máa tá fọkùnrin kò ní mọ bó ṣe ń ṣe máa kàn máa rúlẹ̀ rúlẹ̀ wá máa sọ pé kí ló fẹ́ kí n ṣe? Ẹ mọ̀ nínú Bẹ́ẹ̀bù ọba Ẹrọ́dún báyẹn tó ṣe kìnní tínú ẹ dùn gan tó ní ó yá. Ẹ jẹ́ kọ́ ọmọ ìbéèrè pé obìnrin nǹkan tó fẹ́ ṣé ìyá sọ bẹ́ẹ̀? Ó ṣe pé tó nípa ẹni gbogbo orí ayé àbí tó bá lọ bèrè nǹkan tẹ́ẹ̀ ní nǹkan ẹgbàgbé gbogbo yẹn. Ẹ ti ẹ̀sìn bèrè náà pé báwo ló ṣe máa ń zì fún ẹ? Báwo ló ti ṣe máa ń zì fún àwọn nǹkan wo ló máa jẹ́ kó rọrùn fún ẹ? Nọmba wọn kó rọrùn lọ́kàn ẹ̀. Nǹkan tó gbúdọ̀ ṣẹlẹ̀ lọ́kàn kó tó ṣẹlẹ̀ lára ọ̀pọ̀lọpọ̀ bàlá tó wọ̀n yẹn. Tó bá ṣẹlẹ̀ lọ́kàn náà ara ó ízì, ara máa tẹ̀ lọ́kàn straight. Tó kẹ́ béèrè pé kí ló máa jẹ́ kó ízì? Ọ̀pọ̀lọpọ̀ gba àwọn dádì wọn sọ pé ìyàwó mi ṣe kíní. Ṣùgbọ́n tó bá sọ pé béèrè pé ìyàwó mi àwọn nǹkan wo ló máa jẹ́ kó rọrùn fún ẹ láti rí i pé ọkàn mi nífẹ̀ẹ́ mi? Ẹ bá bẹ́rù àwọn ọ̀rọ̀ báyìí wọlé ó lè ṣínà ilẹ̀kùn ayọ̀ lẹ̀ fún yín. Ṣínà ayọ̀ mi ẹgbẹ́ àlọ́jọ́ máa sọ olúwa ṣílẹ̀kùn ayọ̀ fún lè sílẹ̀ fún mi. A ṣílẹ̀ o. That's another point tó ni pé ẹ ṣe labalábá ní ìgbà tẹ́ẹ̀sì lórí bẹ́ẹ̀dì, tẹ́ẹ̀sì lẹ́yìn ilẹ̀kùn, tẹ́ẹ̀sì lábẹ́ aṣọ ni wọ́n máa ti yé wa bẹ́ẹ̀ yẹn. Labalábá irú kẹjọ dúró ní public, kẹjọ máa sọ̀rọ̀ síra yín, kẹ máa jù lọ jù bọ̀, kẹjọ wà lórí fóònù, kẹjọ máa sí níbì kan náà, kẹ máa jù síra yín, kẹ máa hàn. Àwọn nǹkan yẹn nìyẹn. Outside the bedroom, ẹ sọ fún pé irun yìí máa le o, aṣọ ó fine lára ìmúlá ìkọlọ yìí. Kẹ máa jù síra yín like that. Ṣé lóbìnrin àwọn ọ̀rọ̀ yẹn ó ti ń kọ́lé sára ẹ̀ ready, ó ti ń dá mi sí lára already. Tẹ́pẹ́tẹ́ bá máa fi normally o, normal o. Tí ò bá rí bẹ́ẹ̀ tọ́rọ̀ yín ò bá tà létí ìyàwó yín, problem ti wà. Ibẹ̀ iṣu yẹn la máa tún dé ìsàlẹ̀ ẹ̀ kòkò. ti oro yin awon oro be yin te ba gbe anu eni ya mi yawo mi ke se ma ta paraga to nta lo wa loko e wala wa ni ni agudo mu ni from ibi to wa ka yo jade na ka to le ma se if not iru te ba so fun yin pa ko lo pe de wo yen fine iko lara won ti lo mi so ni to ba woru nkan bayi daddy poruko omo e daddy so so an so oko ma like e go se o pe ko le mo poko e like e to ba poko e o ma so fun pe amu like le lare mo fe ko woru ele won ti se labalaba ko to deyin le kon ni yin ma tun so mi nigba mi agbara olohun pe pade ti se lori eto yi ako ma ran wa leti ni pe bi yawo le teyin even again something ti daddy le take yawo le bi side chick to ba ri be nkan ma tun dun si yawo le na ma se re ni olosho daddy ni mi emi ni olosho oko mi e jira yin lowo e just throw less awon oro e just throw jade so ka ti se labalaba yen ni ta ka to deyin lekun ta ba deyin lekun ma easy e ko wo pe ta tin dira wa lo mu lati ta nkan ko ya ya je ka wa for bale jo ma rush la yin at the same time we ni se pe okay won se je moto yin en je wa se start nkan kan e ti fine tune engine dada e pe e jo ma de pe ni e de jo ma wa excited ni pe ah o gbe mi lokan gbe mi lokan oro yin gbe mi lokan ye fele iya wo yin la rin kini soja yin ya se se e ti o ba ti lo soja ti o ti lo ja to kan wa le e pe na pe bawo de ni e ko si se wo mo so ti mu na je Come all those things. So I put back on show while you talk about our family and call. We have come get your point. Get baby. That's a good tell you, my way. Ah, why couldn't she labalaba and call effect by the woman? Oh, Mata, see, be more she wa. She wa, okay, Luto. And you know, you mean, how are you lower? To pass a woman will find company with your fashion. See, you know, we have been paid. But that will come on if you are okay. Ele mi ya we inu inu lati 2 weeks ago oko ti eran ti lati bere pe ah bin to den so pon yen se ti wa okay to ni emotional labalaba labalaba o kan gangan lo tin bere je ke mo se ma so e je ko je oro ti o se pataki si yin gan pe ah iya yi so wa okay ele mi ori yawo e ti yi gan ninu ile ko mo ah to nu so pe awon yin se bo se tele o o ti se bi alangbon na o ni ah idamo bere pe nkan to wa ni oko yen daddy eni pe ko sha se tuket tuket tuket ku ko me so bo ba won kan yen o se pataki o wa lara won kan to bere si ma ri pe ah baba yi ko se poko won wa labalaba ni kan ko fu eh bi mo se wa gan o je ni ogun bo bere se le bo won fun oko eni yen ba le e ti je pe ma je ba le luto ibo won fun ni ti ma ra won couple to je pe o tabi en pe mama yen gbara duro se eh ri pe baba yen na ko inu e kere eba fe ki yawo yin bowo fun yin eni lati bowo fun na bi okunrin se n so ibowo fun fun yawo e o yato si ti obirin sugbon bowo fun o gbudo wa ka de karama siki e gbudo karama siki won ko n se pe tori ki labalaba le fun le se fe karama siki won nitori pe kan karama siki won ni labalaba le wa fo after that we pe mi leyan e pe mi leyan o ti dan temi na ma se wa ma wa eyan nigba te ba pe dawo iyawo yin leranko abi ti o jamo nkankan e de wa fe ko nkan to ba ma gbe wa fun yin na le jamo nkankan so ti ye wa bi oro labalaba wa se ma ma tesiwaju oro abi aso wa bo se ma ma lo fa n le to e wa fun a de wo na a se mi ti awon pe ta ba tun gbe wa lati bi ara awon nkan to le je ko ma lo fa lele e mu de gbaladura ipe ba se n fe ta wa naa de se n tiraka e Olorun a de ma fun wa se e je ka lo sodo Olorun Olutuwa.